0: ayé àti àwọn èèyàn tó tẹ̀dó sínú rẹ̀.
1: Ẹ ò nítorí ọ̀la ẹgbẹ́ jẹ fọ́rẹ́ ilé jẹ́.
0: Nítorí ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsan tómi. Ta ni ó gun orí òkè olúwa lọ àbí ta ni ènìyàn tí ó dúró.

kò sí búra ìtàn. Ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀. Kí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbọ́n rí yín sókè yẹn náà nà ká gbé yín sókè yẹn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó wọ orí ètò yìí wá.

sókè ikọ̀ àti ìríjú ọlọ́run. Wòlí. Samuel Olabode Samiye. Bàbá the angel of Christ. Lónìí ọjọ́ ajé, ọjọ́ ajé lónìí, ọjọ́ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n, oṣù karùn-ún ni mò ń kín. Ẹ kú palẹ̀ máa wọn lájọ̀dún àwọn obìnrin rere mo lájọ̀dún lájọ̀dún.

àwọn èèyàn ní nǹkan bí àjẹ́ ara àbí ìgbìyànjú lónìí mi rò púpọ̀. Ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ bẹ́lẹ́njá bẹ́lẹ́njá àwọn ìgbìyànjú tí àwọn èèyàn ó gbà tí wọ́n sì mọ̀ pé olúwa ò ṣe o. Mo sọ fẹ́ nìkan níwo Adéọ̀sun bá a bá ti rí báyìí bá a bá ti débi báyìí ẹyin bí a ti ṣeré. Mo ní gbogbo ohun tó ń kọ́ lẹ̀ yìí. Bí ìgbà tó ń pa àlọ́ ni àbó ń sọ̀tàn. Wọ́n ní fún ọ pé wọ́n mọ ibì kan tí wọ́n ti fi lẹ̀ wọ́n sì mọ ibì kan tí wọ́n ti fi pamọ́.

0: Hello.
1: Hello.
0: Lọ́wọ́ orí o.
1: Lọ́wọ́ orí.
0: Ẹni orí mi gbè mí. Bàbá ti ní lọ́wọ́ orí. Ìdáhùn rẹ̀ ni orí mi gbè mí.
1: Orí mi gbè mí.
0: Orí ìwọ gbè wá bàbá mi.
1: Láti fèsì ìgbà tí sọ̀rọ̀.
0: Ó yà mọ̀ ń gbọ́ yín. Ẹ fún aládùá.
1: Ọ̀rọ̀ ọgbà bẹ́ẹ̀ wá.
0: Àmì o. Àmì o.
1: Ẹ̀yin tí a fi ọ̀rọ̀ ọ̀rọ̀ yọ̀bọ̀ àtẹ̀yìn sí wájú jẹ́ ní ìgbẹ́lẹ́dẹ́ náà.
0: Àmì o.
1: Àkó
0: mú ọdún ọ̀rọ̀ ọjọ́ ọjọ́ ayọ̀. Àmì o.
1: Àmì o.
0: Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé o.

0: ẹni sunkún.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìpè ọ̀pọ̀lọpọ̀ ẹgbà mi ẹjọ́ sáré rírá ìṣẹ́ abọ́ kan káwa náà ìsọdún bá àbárówó adìẹ táàsìrò owó àgbò pọ̀ ipò àtàyè tẹ́ ẹ wà ọlọ́run fi yín bẹ̀ ń

0: mẹ́fà bóyá kí n sọ́ dowó àbí kí n sọ́ di rẹsì.
1: Ẹ jẹ́ ká ṣe ìkẹ̀lẹ́ nítorí ọ̀la ẹgbẹ́ ìjẹ́ forí. Orí àfi.
0: Ẹ ṣe bàbá mi Abiodun Ajani.
1: Káyé má bà fi pamọ́, àjẹsí àti ilẹ̀ jìyà.
0: Gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kí náírà kú àtijọ́.
1: Ayé ọlọ́gbọ́n òye ẹ̀ mọ́.
0: O lè múnú wọn dùn. O lè múnú èèyàn dùn ẹ pè mí bí bàbá ṣe bá mi sọ̀rọ̀ ní ìsìn ẹ̀rí tí mo ti jíṣẹ́. Kí làyàn mọ́ kí ni ká dàrá, oní ni màá parí rẹ̀.

ẹ̀ ṣe báyìí ẹ̀yin èèyàn tẹ́ ẹ ní nǹkan lọ́wọ́ orí àti àyànmọ́ ni ọ̀rọ̀ tá ń bá bọ̀ kí láyànmọ́ kí ni ká dára ìṣẹ́jú bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ni

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ọmọ mi o.
0: Orí mi gbè mí, orí wọ́n gbè wá o.
1: Èyí àsun di ilé náà ni o, ẹgbẹ́ tó fún mi.
0: Ó yá mọ̀mọ́.
1: Èyàn lè yan ká dára pé yóò gbìmọ̀. Yóò sì gbèlé ayé tán tí ó sì fọwọ́ ara rẹ̀ yí kádàrà rẹ̀ padà. Èyàn lè yan ká dára pé yóò gbìmọ̀ látọ̀rọ̀. Ó jẹ́ pé nípa àfọwọ́fà. Ìkádàrà yẹn kò mú padà. Ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa
0: mọ́ni.
1: Wọ́n ní ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé téèyàn bá tiẹ̀ ní okun ọmọ nínú gan. Ìgbésẹ̀ tó jẹ́ pé mo fi ẹyẹ kan ṣoṣo yóò bù wá. Gbogbo àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ yìí. Ìgbà tí ẹ̀dà ojú kò kúrò ní ayé rẹ̀.
0: Ó
1: ní bo ni mò ń lọ, ní bo ni mo fi ń bọ̀. Nípa àdúrà àti ìgbìyànjú. Kò sí nǹkan tí ò ṣe é ṣe fún olódùmarè tó dá níwájú.

0: agbára ọ̀rọ̀ pọ̀lù ní ẹgbẹ́ pọ̀lù ní ẹgbẹ́ láàrin sọ̀tán
1: nígbàdá
0: ní ọmọ ẹgbẹ́ yẹn ó dàbí ìlú gángan ó kọjú sẹ́nì kan
1: ó kọ́ ìṣẹ́lú mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan láyé ń bẹ o mo ráyé mo sáfáyé ẹ̀rù ayé bà mí o ẹ dákun gbogbo ẹ̀yìn abiyamọ ayé ẹ kàn bá ń gbọ́ fọ́nrán yìí gbélé ń já màá wá jù ú lẹ̀lẹ́kùnrẹ́rẹ́ dáadáa ṣùgbọ́n ẹja gbọ́ gbélé ń já náà ni ẹja gbọ́ gbélé ń já ni ẹja gbọ́ gbélé ń já ni ó ṣeéṣe bẹ́ẹ̀ bá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa arákùnrin kan ni ìrìn àjò ẹ̀dá níbi orí gbédé kò lérò rẹ̀ kò sì máa tó lè ṣe ẹja gbọ̀ bẹ́lẹ̀ ń já mò ń bọ̀ ẹja gbọ̀.
2: ẹni ọlá pàmsàtì
3: iṣẹ́ ò rẹ̀ ṣe tẹ́rẹ̀
2: bọ́bà ni mo ṣe o orí mi yìí jẹ́ yàgàn o lọ́sàn-án kan ni mo rán wá gẹrun lọ́dọ̀ mi o bẹ́ẹ̀ ṣe wá gẹrun lọ́dọ̀ mi báyìí atẹ́gùn yẹn kàn fẹ́ ni o pé ìṣe fẹ́ sí mi báyìí mi ò lè gẹrun yẹn mọ́ o mi ò lè gẹrun yẹn mọ́ bí mi ò ṣe rí iná mọ́ látìgbà náà ni o mo níyàwó mo lọ́mọ o ìyàwó sá fún mi pé ìṣe sá fún mi báyìí ó ṣe sá fún mi ó ṣe mo ṣe súnú ọmọ olé nìkan ni mo ní ọmọ mọ́ babaláwo lọ́lọ́ fẹ́ ó ti lóun ti lọ gbé ọmọ fún babaláwo kúrì mi ó gbà mí o látìgbà náà báyìí àrànjẹ mọ àrànjẹ káàkiri o èrò ìnà mọ o ẹjọ ọmọ nàìjíríà ẹjọ ẹgbà mi ẹjọ torí ọlọ́run ọmọ nàìjíríà mo bẹ̀bẹ̀ ní ẹgbà mi ẹ dákun ẹ sàánú mi o ẹ sàánú mi ẹgbà mi o náà mo fi wá o ẹ dákun ẹ sàánú fún mi o èrò ìnà mọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn àtijọ́ àti mú ó ní ọ̀tá mi lára o èrò ìnà mọ o ojú ń jó ní ṣọ́ọ̀bù mi wá o ibẹ̀ ni mo ti jẹ bàbá àti wàhálà yìí ti dé sí mi o bẹ́ẹ̀ni òṣòdò ni mo ń gbé o gbogbo nǹkan sì ti dago fún mi kọ́kọ́ lọ rẹ́ǹtì ilé àwọn olè wá ká mi mọ́lé gbogbo rẹ̀ wọ́n kó gbogbo nǹkan ẹrù mi wọ́n kó pátá o ní ẹ̀dàpọ̀ ẹ̀gbà mi òṣòdò mo wá ń gbé lè ya màmá mi báyìí o ẹ̀dàpọ̀ ẹ̀gbà mi o ọmọ nàìjíríà ẹ̀dàpọ̀ ẹ̀gbà mi ẹ̀yà abiyamọ ayé ẹ̀dàpọ̀ ẹ̀gbà mi o.

0: ọkùnrin yìí ó tó ẹni ogójì ọdún àti díẹ̀. O le belenja. O níyàwó, o sì bímọ. O bí ọmọ mẹ́ta. O ń gẹrun. Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà ń ṣe. Ṣàdédé ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Lójijì. Ibi orí gbé dé ń sunkún ni wọ̀bọ̀wọ̀bọ̀. Méjèèjì tí mo fẹ́ lo ilẹ̀ ìbàǹdà sí pàápàá. Mo sọ wípé aago méjì àbọ̀ ni à ń lọ lálọ́lé o. Lẹ́yìn ìgbà tí arákùnrin yìí ti ń serun lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Ṣùgbọ́n kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójijì. Orun kan ní gẹ̀ kò gẹ́ tán o ni ò bá ríran mọ́. Ìgbà tó fọ́ lójú tán. Ọ̀sẹ̀ yẹn kò pẹ́ rẹ̀ níyàwó bá ní ọmọ mẹ́ta tí mo bí fún ọ. Àkọ́kọ́ yìí ni tiẹ̀ o, bàbá ọmọ kò jóhun ó sinmi, òun ló lọmọ méjì yòókù. Ó dìjà ẹbí, ó di ariwo, ó di wàhálà. Àṣé ìyàwó máa ń jáde lọ mú ó kankun èjì lọ́dọ̀ bàbá aláwo. Pati ní bàbá aláwo ayédèrú la ní bàbá aláwo ojúlówó. Bàbá àti ní wòlíì Èké la ní wòlíì gidi. Bàbá aláwo ṣàgbà ọmọ méjì. Lọ́wọ́ arákùnrin yìí ó sì tún gbàyàwó ẹ̀. Bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ kan ṣoṣo tó kù lọ́wọ́ arákùnrin yìí tó jẹ́ àkọ́bí ní ń fà á kiri. Ìpè méjì péré ni màá gbàlé lórí torí àlásìkò tó pọ̀ lónìí. Ìpè méjì péré ni màá gbà. Mo fẹ́ sọ àwọn nǹkan kan láti lé ibi orí gbédè yìí, ìjọ mẹ́jọ ni màá gbé arákùnrin yẹn wá. Màá fún lórí ọ̀fẹ́ kó wá sọ̀tà ayé rẹ̀ lójúkorojú. Fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí. Hello. Ẹ káàárọ̀ lọ́wọ́ orí o.
1: Orí mi gbè mí o.
0: Orí wo gbè wá o.
1: Àní ṣíṣe.
0: À ń gbọ́ yín bàbá.
1: Ọlọ́run máa fún yín ṣe.
0: Amen.
1: Ẹ̀rí ní ètò tẹ́lẹ̀ Adáṣì. Ọkùnrin tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí yẹn. Kò yẹ ká ní tíńkìrì méjì àbí ká ní mẹ́ta. Ó yẹ ká ti mọ̀ wípé ilé bàbá aláwo ìṣẹ̀lẹ̀ lè ti bẹ̀ wá. Torí mi tí mo bá yín sọ̀rọ̀ yìí, bàbá aláwo ni bàbá mi. Mo bá fi ti lọ wo iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ká má ti sáré tọ̀. Bẹ́ẹ̀ ni ṣe ń fẹ́ wọn lọ́tún, ló ṣe ń fẹ́ wọn lọ́sì. So kò sí tóbìnrin láti bẹ̀rẹ̀ sí ń ṣe kébékébé. Tó bá ṣe débi ibi irú nǹkan báyẹn, èèyàn ti mọ̀ pé yóò mèrè wálé. So èrè ló mú wá fún ọkùnrin yẹn, ó kàn fi ìdààmú sínú ayé ẹni yẹn ni. Ọlọ́run ní bá yọ wá bẹ́ẹ̀.
0: Ẹ ṣé. Màá mú àwọn ènìyàn tí wọ́n pè mí tí wọ́n gba ráìsì fún ọdún. Lórúkọ àwọn èèyàn mọ́ mi Fọlákẹ́mi Fádùgbàgbé màmá mo ti rọ́wọ́ yín o. Ẹ̀ ní rárí ẹ̀dẹ̀ ní tọ́.

0: ìlera tí o
1: nǹkan ọmọkùnrin tí o lè ṣe dáadáa àti obìnrin tó ní ìjú ẹ̀yọ bó bá kọwọ́ kan jà mọ́ bẹ́ẹ̀ bá pè mí tàbí tẹ́ ẹ bá yọjú sí mi lọ́fíìsì mi ní bolúwa jí ń ṣàlàyé ẹ̀ fún yín sì tọ́ yín sọ́nà. Ṣé bàbá aláwo ṣàfà o bẹ́ẹ̀ ni ṣo ń ṣègùn o dáyàn lóhun o ṣe wòlíì mi dájọ́ lẹ̀.
2: Obìnrin gidi o ayé yín.
1: Ayé bẹ́ẹ̀ bá do mi ẹ mọ́ mú mi o bẹ́ẹ̀ bá dẹgba ẹ mọ́ ìnà mi bẹ́ẹ̀ bá do oúnjẹ ẹ mọ́ jẹ mi. A kì í sá afẹ́fẹ́ lọ́gbẹ́ kó lápá. A kì í sá omi lọ́gbẹ́ kó lápá ẹ̀dá ò ní sági ẹ̀gẹ́ kó mọ́ soje ó jẹ́ ìbànújẹ́ ò ní sọ nínú ilé ẹnìkan.

0: mo ti ri yin be o lori Facebook laje lu FM gbogbo yin pata ni mo ki o mi o foju di yin o eyin te esun bi o ba n pe wole e je nse ba na be ba lori Facebook laje lu FM oye yin pe ti o wole ma mu ni be na ma mu yin lati be eyin ogbon ni mo fa mu papapa de ni
1: Inje alaro jinle ni kolola
0: Number 4 to gbeyin atoruko yin sugbon mo fe ko je muslimi
1: Oriola egbeje fori egbeje fori
0: Bi Christian ba ti e wa wa nbe mi ni fe ko tun poju muslimi lo Adipe ati Christian ati muslim na ni isin gbogbo wa na ni ati je ati mu nlo dun fun Eja fi tesin le Omo je pe oni le lomi o so ra re di sadia. Ndori rice abo meji.
1: Je o mu o wo so.
0: En kan si o to tori ni ma tin lo bi egberun merin.
1: O se wahala titi titi.
0: Yes, o ya 0912370875. Number to wo bi inu. Hello.
2: Oruko mi ni Aliatu. Isela Lukman.
0: Iya. Aliatu.
2: Isela Lukman.
0: Bisola Lukman.
2: Lukman.
0: Aliatu adubo bo le n gbe ma mi.
2: Bon photo.
0: Bon photo se boluwa ji ojina si yin bayi.
2: Ojina si mi ko ojina si mi.
0: Eh, number yin pari pe Aliatu 10
2: ni se la Lukman.
0: 1092 lo gbe yin number yin.
2: Be ni.
0: Eh, e ma bo. Nijo Tuesday.
2: Ago meji
0: la gerege la apin.
2: Okay.
0: Apin le kan na ni. Ori ofe le ma si nbi ninu ile ise ke ku eyan ogbon jo papo
1: igi gbegbe duro tutu wo lule elegun
0: 0912370675 number to wo bi inu
3: hello
0: yes ma oruko yin
3: oko emi olale kan lati ori ta perin
0: ah boluwa ji si ojina si yin sa
3: ojina sa ko jina
0: ope yemi olale kan lati ori ta perin number yin pelu o pari pelu 0393
3: iyawo ni ka gbolu wa ji sa
0: ago meji leyin ni tun so mo digbeyin eto te to gbo to rasiko si o ago meji la ajo tuesday yun laaro ola ago meji la tuesday ola
3: opo yemi olale
0: kan pe yemi olale kan ese o papapa ni hello sir
4: Eko
0: ajun. Ajun ni jun wa so fun.
4: Ami sir. Apo
0: eto ni o. Ese o. En te ba fe pe wa abara ara e pe mi soki ke soro ni. Aku ajin, aku eto, eku ataro laarin iseju melo. Ah, DJ Spider o jada nun. Hello.
4: Hello.
0: Oruko yin sir, baba kile fe ba wa so.
4: Baba.
0: Sulaiman kini Sulaiman Oluade
4: Oriade
0: Akande Sey na fe gba rice ni Sulaiman Akande Oriade Oruko kan ni e ma so Sulaiman
4: Oriade
0: Sey fe gba rice ni 5048 lo gbeyin number won Mary to gbe ina 5048 Boluwaji nbo le ngbe
4: Arima Ojaji
0: Ah se Boluwaji ojina ti bo ba ti jina Ehn E jo papapa gbogbo awon mo ro boyo ju orun lawon eyan ti nji ni o je mo ti ma so
5: Hello
0: E kan le ku aji baba mi se fe ki wa ni abe fe gba rice for dun ileya
5: o fe gba rice mi
0: o ya papapa ijo
5: olaya jimo mi lati asolo
0: lati
5: asolo
0: baba ibe jina
5: asolo jina
0: siboluwaji o ti da jo tuesday la go meji la number yin pari pelu 1861
5: ben
0: mm jẹ́ àdàmú ara wa ládùúgbò tó bá jìnà. Rárá mọ́ ní yàbá pèpò fẹ́ wá gba ara ìsìn kó tó wọ mọ́tò débí gan ẹgbọ́. Ṣé hello.
6: Hello.
0: Yes sir.
6: Ibrahim Opeyemi.
0: Ibrahim Opeyemi látàdúgbò wo?
6: Bẹ̀rẹ̀.
0: Bẹ̀rẹ̀. 3500 3500 ṣẹ́fẹ́ gba ara ìsìn ni.
6: Bẹ́ẹ̀ni.
0: Ó yá ó di Tuesday. Hello. Hello à ń gbọ́ yín o.
6: Mo dúpọ̀ lè mú ìṣúra yẹn nígbà tó gbarí.
0: Látọ̀yọ̀ sáárọ̀ yóò wà ni. Alára mọ́níyàgùn ò lè wá. Mr. Yanride mo sì ṣe mọ́ bínú Ọlọ́run ṣe ẹ̀kú ṣe mọ́ gbà náà tó bá yọ. Hello.
7: Hello sir. Yes.
0: Ẹ ká lẹ́ẹ̀kọ́ àjì pápápá orúkọ yín.
7: Orúkọ mi ni Ridwan láti Mọ̀lété.
0: Láti Mọ̀lété. Ridwan láti Mọ̀lété 1402 ló gbẹ̀yìn nọ́mbà yín.
7: Bẹ́ẹ̀ni sà.
0: Ó di jọ Tuesday láago méjìlá o. Ẹ má ṣe owó ìwà ìta. Ẹ má ṣe owó ìta ọjà. Ẹ má ṣe owó ìta ọjà. Hello. Àwọn ló ń tiwọn. Hello. Ẹ̀kọ́ àárọ̀ ọkọ̀ àjùn.
8: Ridwan láti Abẹ́òkúta ni.
0: À bẹ́ẹ̀ òkúta bó bàbá. Bẹ́ẹ̀ òkúta. Rédíò wa tán ni ẹ lọ. Hello. Yes, sir. Pápápá.
9: Kàmọ́rú Àyìndé ni látọlọ́nṣọ.
0: Kàmọ́rú Àyìndé.
9: Látọlọ́nṣọ.
0: Látọlọ́nṣọ́gọ. Nọ́mbà yín parí pẹ̀lú 5028. Àwọn tálọ̀ ń lò yìí ni ká mọ ṣàdúrà fún ráìsì àpò méjì náà gbé fún wa. Ẹnìkan sì tún fún wa ní change díẹ̀. Àwọn àwọn tó bá kọ́kọ́ dé tí wọ́n tètè dé. Mo ti ṣàdéhùn pé wọn ó gbowó mọ́tò lọ. Ṣùgbọ́n kì í ṣe bí kéèyàn àwọ mọ́tò 2000 bí 5000 wá o. Rí afẹ́ lòmíràn pamọ́ káyé má bà fi. 09 0912370675 nọ́mbà tó wọ bí i nìyẹn. Hello.
10: Hello, ẹ káàárọ̀ orúkọ mi ni Abiodun Gani.
0: Látàdúgbò wo?
10: Láti Joyce V.
0: Joyce V. Abiodun Gani yóò àbí.
10: Bẹ́ẹ̀.
0: Nọ́mbà yín parí pẹ̀lú 7559.
10: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀ṣẹ́ o. Ẹ̀ṣẹ́ o. Ṣé Joyce V ò jìnà sí Mọ̀lété sá? Sí Olúwajì. Hello.
11: Ẹ̀lẹ́ káàárọ̀ sá.
0: Ẹ mọ̀ kú àjìn bàbá mi, a kú ìdájí.
11: Ẹ kú ìtàn ọ̀la.
0: Yes sir. Yes sir.
11: Olúmi ìdáhùn sí láti Olúwàṣogo.
0: Láti.
11: Ọlọ́run ṣogo olúmi ìdáhùn sí.
0: Olúmi ìdáhùn sí láti Ọlọ́run ṣogo. Olúmi ìdáhùn sí. Nọ́mbà yín parí pẹ̀lú 1432. Ọdún ayọ̀ gbogbo wa ó ṣe. Àti Christian àti Muslim gbogbo alákòókò.

0: Tóyìn kò sọ́kọ́.
1: Láti
0: Màlété. Tóyìn àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: 1926 ló gbẹ̀yìn nọ́mbà yín. Ṣé o, a kú ọdún.

0: ṣùgbọ́n nú àlàkalẹ̀ àgbékalẹ̀ tí àjọ elédò òdìbò pẹ̀lú ìbuwọ́lù tí ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí àti ilé-ìgbìmọ̀ aṣojú sòfin àjọ buwọ́lù nú àlàkalẹ̀ ìlànà àtẹ̀lé fún ètò ìdìbò ọdún 2027
1: arúgbó ọjọ́
0: wọ́n ń pè ní electoral act as amended.
1: Ìwọ lọ́lọ́run gbogbo òpin ayé o, ó ṣe mí lógo àìdìbàjẹ́.
0: Inú mẹ́ta tó jẹ́ pé àlàkalẹ̀ àgbékalẹ̀ tẹ́lẹ̀ wọ́n yọ méjì, wọ́n yọ kan kú òkú méjì.
1: Arúgbó ọjọ́.
0: Méjì tó kù ni wọ́n ń pè ní direct primary and the consensus. Ìwà ni wọ́n ń pè ní consensus, kí ni wọ́n ń pè ní direct primary.
1: Mo bá mi yán lọ́run kò fi agbára bàbá ọ̀nà wẹ̀rẹ̀.
0: Ẹyin ó ti rí bó ṣe lọ.
1: Ẹ jẹ́ wá.
0: Ọ̀tọ̀ lòṣèlú.
1: Ká fọ pẹpẹ ọlọ́run.
0: Ọ̀tọ̀ ni tẹ́ ń pè ní politics.
1: Ọkọ̀já lórí.
0: Ọ̀tọ̀ ni táwọn olóyìnbó ń pè ní politinkin.
1: Ọkọ̀já lórí.
0: A máa wí fún yín. Gbajúgbajà olóṣèlú tí ọba ni tẹ́ ń pè ní politics. Tricks. Tí ọba aláwọn èèyàn tó kójọ tí ẹ́ lé lórí ọ̀fẹ́ àti ní àrònú jinlẹ̀ ọgbọ́n tá a gbàre bí wọ́n bá gbàbí ẹ jáwọ́ gbàbí ayò ni ẹ ń pè lóṣèlú o. There's a game on server. Ìfọ́kíyín lọ́kàn kí mo dásílẹ̀. Àwọn ìjọba rí wọn wọlé. Mo kíyín lọ́kàn kí mo aláṣẹ. Mo kíyín lọ́kàn kí mo lùṣàkóso.
2: Agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú wa o.
0: Mo ń kíyín. Lókàn ìgbìmọ̀ aláṣẹ ìkànnì lágbèlú 96.7 FM.
2: Òyìnbó ṣe di ẹ̀kọ́ tó jáwọ́.
0: Ajíbọ́lá lóye inú tajirin. Ajíbọ́lá Ọ̀jímì.
2: Wa Nàìjíríà la.
0: Gba òṣèlú ni. Ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́.
2: Ẹ sì lọ́wọ́ òyìnbó.
0: Adéwálé Oyèdèjì.
2: A sọ wípé a fẹ́.
0: Lọ́dọ̀ yóò aláàfin òjòpá sẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ àtìbá. Máàmì ìgbéyà àbíjẹ lẹ́gbùsí.
2: Tó bá.
0: Àkó ojúmọ́.
2: 1960 lágbómi ni.
0: Johnson Dénọ́bù Ògún ṣe ìtàn láti.
2: Àwa Nàìjíríà.
0: Láti lọ́kọ̀ já mú kí n yẹ kojúmọ́.
2: A ṣe dì nira fún wa o. Nàìjíríà pẹ̀sidẹ̀ntì ní Nàmí.
0: Ìgbà tí yẹn ń ta draft ń lòṣèlú.

0: alo jolo shilu to ma pade ati alu de de play
1: ma tori pele ko
0: oto ni politics oto ni politics oto ni politics
1: iti bi magbale ohun
2: edima ijo kini wa laaro yo lo ijo geje o dele mo kefi ijo keta ijo kerin na wa a ti bo ewo yara royin magi emi baba pare ta wa ma te waju gbera nle eja si dada lawujo en ti o ye mi ati yin eja laye ra wa ni fere ati jogi omo yi tem ba wa ti wa pa layo ni ma pa do pe the process is not okay, the process is not right, the process is not fine, it is not good, it has not this kini kan be ti ran kan la go ki gboro won feyin ati la wi jele nu e wo eja lo eja a la o gbe ran le leto ago mesan o se bi ere bayi o fo fere okoja ogun oseju mo n pada bo lori eto a le mo pari e loni ama to ba lori eto yi to wo loru ola mojuma ojo Wednesday a wa fe loju daada sugbe edu e me lo won fe won fe won number e keko to po eja se daada lawujo akin akin yemi loko temi je e pe mi 080 32 95 41 91 ni WhatsApp number amai mo jide fuya mo pada bo
3: Lagilu FM 96.7
4: toro ba ti jade ase ntele ni
5: soro ba mi fa keye soro kagbo
6: lẹ́yìn ọjọ́ Monday the 25 ire àánú iyì àpọ́nlé tó ń retí látọjọ́ yóò tó ọ lọ́wọ́ o àdìtú ní ọlọ́dúnmọ́rẹ́ ọba mi tó fi àdá rọ́kọ́ tó fi ọkọ́ rọ àdá ọba mi olúdáyé olúdáàrú o olúforíjì ẹni kankan wá o ọba mi àforíjì ẹni tí àti ẹlẹ́rọ aláàánú ti ń ṣọrẹ fún ni lọ́jọ́ gbogbo nígbà gbogbo àtẹni tó lẹ́tọ́sí àtẹni tí ò lẹ́tọ́sí ẹ̀rù rẹ tó bá o àwọn ọwọ́ méjì lókèrè gbogbo ilé pariwo go go go go go go go go go. Aṣọ fọ́kẹ́yẹ mọ́ ni bàbá alábìyàmọ́ yìí ti gorí afẹ́fẹ́ o wọn ní ṣoore ìka fún wa àtọmọ rẹ gbọ́mi dáadáa kò sẹ́ni tí ò lè làlàyé tí ò kọ́kọ́ ní ṣe làálàá mẹ́jẹ̀ kẹ́nikẹ́ni ó tàn wípé nínú làálàá tó wàyẹ pọ̀ ò lè là nítorí nínú làálàá rẹ tó ń là kọjá tó bá forí tì ní ọ̀pọ̀lọpọ̀ lílà rẹ wà olùfẹ́ má sọ̀ra rẹ di ẹrú ìṣòro ọlọ́run kò bínú sí ọ rárá kò sẹ́ni tó wà lókè tó bi tí ò rí wí ìwọ ṣá máa ṣiṣẹ́ rẹ nìṣó nítorí ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ìṣẹ́ tó bá fẹ́ lẹ́ẹ̀kú màmá má fi àìlera rẹ ṣeré o má ṣe àyẹ̀wò ara rẹ nígbà gbogbo lórúkọ Jésù Ọlọ́run yóò máa kọ́ gbogbo wa o ọwọ́ rẹ máa tẹ kọ́kọ́rọ́ oúnjẹ ọmọ mẹ́nẹ́mẹ́nẹ́ tẹkẹ́lẹ́ pẹ̀rẹ́sì ni afa ìwé àfọ̀yà nínú lẹ́yìn lẹ́ni o afa ìwé àkóbáyà ìwé àdábà fàáyà ìwé àṣetì àfàáyà ìwé gbèsè àfàáyà ìwé májẹ wọn máa fàáyà ìbòjì ńlá làwọn ọmọ rẹ lórúkọ Jésù wọn ni wọ́wé dànù ìtú àṣẹ ìdílé kò ní kúrò lẹ́nu ọmọ rẹ àpáta tí ń gbénú omi kì í gbóná lórúkọ Jésù ò ní rí ìgbóná lára ọmọ rẹ ọmọ rẹ ò ní sùlé ọ̀fọ̀ lọ́wọ́ ọmọ rẹ ò ní dìdàmú ayé ayé ò ní fi àṣẹ burúkú sí ọmọ ara rẹ o lórúkọ Jésù ò ní máa ru ọmọ kiri ẹjọ́ bọ̀dánú lẹ́yẹ fi ìyàwó yín lọ́kàn balẹ̀ lórúkọ Jésù wàá jèrè ayé rẹ yìí o ò dẹ̀ ní rí ìdààmú o àti sàmì obìnrin àjòjì kò ní gbọ́kọ̀ rẹ lọ wọn ní gbóúnjẹ yín bọ̀dá ìfún ológbòjẹ o ogun ìdílé kò ní jà yín tọmọtọmọ ẹyẹ gúnugún kò ní kẹlẹ́rùlé rẹ torí ọmọ rẹ ẹyẹ kàlàmọ̀gbò ẹyẹ ńlá kò ní bu ọmọ rẹ mọ́lẹ̀ ẹyẹ òwìwí ẹyẹ kò gbérègbè lórúkọ Jésù kò ní sunkúndénú léyìn àwọn ọ̀rẹ́ lẹ́yẹ léyìn lórúkọ Jésù ò ní gbúrò wọn mọ́ ọ̀rẹ́ ojúlayé ń bàdìyẹ ṣe lórúkọ Jésù títí nasarẹ́ tí wọ́n ní fọmọ rẹ yí ata ẹ sàmí òponú léyìn kò ní yé o sàmí gbogbo ilé àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ àmà ní sọkọ wọ o ò ní sọkọ dàgùn màmá ẹtẹ́kẹ́ ìsì torí àwọn ọmọ yín lórúkọ Jésù ẹ̀ní kánjú dára ó dẹ̀ sì máa dára o ẹ máa forí tì torí ọmọ yín lórúkọ Jésù ẹ jèrè ọmọ yín o ò ní lé onídẹrù tó jòkó tì nílé ọkọ pìtìpìtì ayé kò ní mú ọ tọmọtọmọ ọmọ rẹ ò ní kí ahọ́n ara rẹ jẹ o ìṣe àwọn ọmọ rẹ yóò ṣojú rẹ sìsá gbogbo tó fún wa láyọ̀ lórí ọmọ kò ní padà dẹkùn mọ́ wa lọ́wọ́ ó yẹ gbà ánú ti tẹ̀rẹ́ ẹ̀gànba nù léyìí gbogbo ẹni tó wà lókè tó jẹ́bọ́ lórúkọ Jésù ẹ padà tún mú o lórúkọ Jésù máa gbé yín dìde bọ̀dá tó lówó rí tí ò lówó mọ́ ẹ lórúkọ Jésù Ọlọ́run yóò jọ yín lójú onílé ọlọ́nà ti padà ṣàgbé lórúkọ Jésù Ọlọ́run yóò dẹ́
7: ko lo pada olorun o ni ja mo re kule arin wa to lore ma gunrege arin wa to mo re ko ni daru o omo re o ni to osiwo omo re o ni to ibanuje wo omo re o ni to etiju wo omo re o ni to abuku wo e wa ta me eleyi o omo re o ni to ofawo wa jiri re tomo tomo be si re o ni gboko lowo re o ku sa me eleyi be si ore timotimo re lo nje be loruko je ko ni gbo mo lowo re ayo ma ni fo mo re dajo o won ni gbo mo lowo re anti o e sami omo re o ni soro sagbon o de ni soro tan o o ni na jagba kamu lori omo bo lo n pe awon yoku ma sojo won ni pese oleti oro omo re o ni di kafe enu kadake ayi ta jaje gbe yawo e sami o je gbe yawo yi o ni tuka o e na jagbe yawo yi dojo ale ikaka ninu yi o ni fo sele owo riri ola re o ni natale ni o ni ajo odun kan ko ni pada di 50 years momo re lowo o omo re ma re ni mu dani lo si bi ogo oju ojo ni koro momo re oju ojo ni poyi mo ko re lese o gbagbo o gbagbo wa je won mo laipe mama isa me pe laye fun wa o iye mi e o ni jase danu lori omo loruko jesu eni aferi la feri olore ma ri otomo tomo omo re o ni ri are dodo olodi oju iwa tomo re o ni ri emo anko ejo egbo eleyi e rora gobirin sejo loruko jesu o ni ri ja obirin o ati oloju mari ma se o ja rora loruko jesu o ni ko esan o o ya late ni lo kona re ko la o se gboju re soke si olorun o ya lo ri iranlowo olorun ikolo si o ni ada pada de ko le leyin pada leni o kawo mi beji soke mo kede wipe wa je won mo jeremiah 78 o ni pere ti ju lori omo re omo ti nbe nile iwe yen loruko jesu won ni ru pada wa ba onile omo ti ya bi aso ko ni jo o omo re o ni dedun arele loju re tabi bo se da ko ni bato omo re je eni mo seleke eniyan loruko je ko ni fowo ko omo re lorun sami lori omo o ni wo ko agbana omo re o ni gbe adiye otosi akabogo omo re o ni kan loju re osisa o ni rogo o ma se olori omo o ile o ni yu awon omo wa ojo esi o ni de ba omo re o won ni duna duro ogo omo re ni pade awon aye omo re o ni de ni tan gbedi gbadi gbadi gbadi gba dugbedugbe mi loke ko ni jale awon omo re lori ebe mi gbe ebe mi ji ko ni fo si omo re ni osan gangan jini jini ko ni boyin lori awon omo yin sami eleyi omo re o ni pofolo won ni gbagi magi tori awon omo re owo ti ogede ba gbe ara re ni fi na loruko jesu ni gbagi ti omo re yo fo wa ara re se ra re ayo ni fogo omo re sofundalo ayo ni se omo re lowo ise ayo ni lo omo re male omo re o ni jawe bora won ni ti omo re segbe titi o ayo ni fo omo sun okan ogiri ayo ni fo omo da yin loro ayo ni ka omo re mo kona o ni so nkan to danu tomo tomo ninu odun yo lomi dada iwo le ri kan your name is not testimony omo re o ni te nkan male aso ogun iwa tomo re o ni faya lojiji loruko jesu a jori ba ti se ni o jesu oluwa wa adura ti an gba si omi oni yi ni ojo keta ta ma gba omi yi la ma lo ta ba ti fe wonu osu kefa ori facebook ori tiktok ori youtube iwo cha lo wa baba labi yamo lori ibe ose yi adura ye fe gboran tun yo ibikibi ti ago mejo ba ka omo ri wipo darapo ma si gbagbe iyo re o eri yi ati gba ti mo ti gbo ni mo ti fe ki won na o gbo church ni ana la tin gbo eri yi o
8: ninu osu yi omo mi
9: omo yin
8: won ra ile fun mi
9: won ra ile fun yi
8: hallelujah la bari wo se jade ka gba omo temi na ara le fun mi o
9: mo se ni na wa la eyi to o
8: eri le leyi o
9: eri le
8: mama
9: 4 bedroom flat
8: yeah
9: olorun baba olobi emo
8: aye lo wa
9: mo sere lo ba won kan na so fun mi pe won de fe ta leyi o ni ba lo won sile ku fun mi mo ri ah mo ni bi ba o da lati gbe na mo wa pe omo mi mo ni mo ma ri le kan ni bi bayi o won de fe ta o ah o wa so fun mi pe mommy se ibe yen hun mo lo hun mi o wa pe sofia pe ki sofia lo lo won ibe yen
10: okay
9: sofia wa won be o je 2 plots
8: ori plus 2 plots lo wa
9: 4 bedroom flat
8: won ko sori e
9: won ko sori e
8: otan
9: won ti se gbogbo
8: e e ma fowo gba ile
10: yes sir
8: oluwa ori ile lajo wa yi
9: oluwa ori ile lajo wa yi
8: e kan pariwo oluwa sanu mi o ya adura adura adura adura adura adura
9: jesus e mi bo
7: adura ta fe gba ni ola ni kola won ni ka fi koro mustard ka fi gbadua mama mu le owo eni kankan lo fe bo le ri ko la gbadu ejaye leko lona AIT yen so fu olokada ko gbe lo si classic arena hall ago mesan ni o wa ri re gba tori pe ni je bere ose gbogbo eniyan jake jado lo ma da ore leni ore yi na la ma fi tile ku ose tutun ba je nda lori daddy mami la ma da lori awon mo ore ti toni mo fa ko se bi olorun ba se bukun o to iwo je ri wi pe o da si ore ti toni ko si ye to le fi ranse o o ni wale lailai ki n to ma lo je njise fun awon odo eyin odo e ku orire o yu conference itodun yi ojo friday yi ni o mama ba njise fun omo to wa ni akatara yen nitori ojojo majemu ti olorun ma si ti akutu lori awon odo gbogbo emi kemi ti o je ki odo ri ogun odo lo gbogbo emi kemi to ti yi ogun odo pada lati inu iya re gbogbo re la ma be wo ni ojo friday looto pastor meke fakeye lo fe gba wa lalejo ṣugbọn emi woli re gangan ma wa lori joko mama soro lori esi laarin ose yi orire tose yi aisa aima nise lo kari o olorun baba alabiyamo o aye lo wa
10: hello hello prophet 09060 57 11 10 fun itẹsiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
7: Abiyamọ. A ò ní máa bọ́ jẹ mọ́.
11: Lágelo FM, jagaba gbogbo rétíò.

0: ṣáájú àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́ẹ̀bá ti dé Port Plat filling station ní wo road ládojú kọjá Yonkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè church Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣáálẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi o. Ẹni tó rẹ́mi rẹ́mi ní iṣẹ́ tó ní agbára. Mo fẹ́ ká kíyèsí sá. Bàbá, Olúwa sọ pé ọmọ gbàdúà sí ọwọ́ àwọn ènìyàn. Ẹ̀bẹ̀ ni mo bì ọ́. Jájọ gbàdúà o. Ẹ̀yin tẹ́ gbìyànjú láti kó nǹkan jọ. Láti January títí dàkókò yìí.

0: owó ọwọ́ rẹ ò ní fi ṣe kan rere. Mo sọ tẹ́lẹ̀, májẹ̀mú yẹn bàjẹ́ o.
1: Amen.
0: Májẹ̀mú yẹn parẹ́ o.
1: Amen.
0: Májẹ̀mú yẹn parẹ́ o.
1: Amen.
0: Atu ọwọ́ rẹ ṣe.
1: Amen.
0: Atu ọwọ́ rẹ ṣe.
1: Amen.
0: Atu ọwọ́ rẹ.
1: Amen.
0: Atu ọwọ́ rẹ.
1: Amen.
0: Láàárọ̀ yìí, ẹ̀jìdíà.

0: láyé. Má pàjù àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bà ti dé Poplax filling station ní Wọ́ọ̀rọ̀dù ládojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Kí ló dé? Tí wo fọwọ́ rẹ gba tó dá lọ́dún yìí? Kí ló dé? Àwọn èèyàn gba kọ́kọ́rọ́ ìṣerere. Kí ló dé tí ọwọ́ tí ẹ ò gba tó dá? Bàbá, ọwọ́ rẹ ti ń fúnni tẹ́lẹ̀. Kí ló dé tí ọwọ́ rẹ ò lè fúnni mọ́? Màmá, ọwọ́ rẹ ti ń ṣe fúnni tẹ́lẹ̀. Kí ló dé tí ọwọ́ rẹ ò lè ṣe fúnni mọ́? A fẹ́ gbàdúrà ẹlẹ́kẹta. Gbogbo ènìyàn ni kó tún gbà. Ẹ porúkọ Jésù ká ẹ pé ẹ̀mí mímọ́. Àbàwọ́n nínú ọwọ́ mi wà ní iná ẹ bá ṣíbọ́lẹ̀. Àbàwọ́n lọ́wọ́ mi, àbàwọ́n ayé tí kìí jẹ́ kéèyàn fọwọ́ gba nǹkan rere. Àbàwọ́n ayé lọ́wọ́ mi, iná ẹ ṣíbọ́lẹ̀. Àbàwọ́n ayé lọ́wọ́ mi méjèèjì, iná ẹ bá ṣíbọ́lẹ̀. Mo fẹ́ fọwọ́ mi gba nǹkan rere. Àbàwọ́n ayé lọ́wọ́ mi, iná ẹ ṣí. Oyè àdúrà.
2: Orúkọ Jésù.
3: Bàdàbà ìbàdàbà
2: ìlú. Àbàwọ́n ayé lọ́wọ́ mi. Iná
4: ṣíbọ́lẹ̀.
2: Iná ṣíbọ́lẹ̀.
4: Fọwọ́ gba oore rẹ̀
2: nínú ọwọ́ ayé.
4: Àbàwọ́n ayé lọ́wọ́ mi.
2: Iná ṣíbọ́lẹ̀.
4: Iná ṣíbọ́lẹ̀.
2: Iná
4: ṣíbọ́lẹ̀.
2: Iná
4: ṣíbọ́lẹ̀. Àbàwọ́n ayé.
2: Iná ṣíbọ́lẹ̀.
4: Iná ṣètò lọ́wọ́ mi.
2: Iná
4: ṣíbọ́lẹ̀.
2: Iná
4: ṣíbọ́lẹ̀.
2: Iná
4: ṣíbọ́lẹ̀. Àbàwọ́n ayé lọ́wọ́ mi.
2: Iná
4: ṣíbọ́lẹ̀.
2: Iná
4: ṣíbọ́lẹ̀. Èyí tó ṣe lọ́wọ́ mi tó.
2: Mo
4: fẹ́ fọwọ́ mi gba oore rẹ nínú oṣù kejì.
2: Olúwa wo!
4: Amen! Amen!

0: aláyé má pàjú àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni ìjókòó mi ayé mi my seat and my space olúwa tí wọn wòlíì rẹ wòlíì tèmi tọpẹ ẹjẹ jésù láti fi pàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ ẹ bá ti dé port plant filling station ní wo road ládojúkọjá yọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹ bèrè church ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé láṣáálẹ́ ọjọ́ yẹn tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ ẹ pé 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: ẹ jẹ́ nǹkan sọ ilé kí n tó parí ẹ̀ gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi òbí fún odidi 90 days ni olúwa fi sọ pé ọmọ ọdún eléyìí yàtọ̀ mo fẹ́ kó dúró ní orí òkè láti lè jẹ́ kí ìrìn àjò ebenezer àti ọdún eléyìí kó yàtọ̀ ẹ ṣàní ẹ̀kan lọ́dún olúwa máa fún mi lórí ọ̀fẹ́ láti kó àwọn àyànfẹ́ jọ ẹ̀ṣà láti lọ gbà àwẹ̀ fún odidi 90 days ẹ̀ṣà ó ku ọjọ́ bíi mẹ́ta báyìí ká parí ẹ̀ ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé mo lè sọ fún yín pé ohun ńlá àti ohun àánú ohun alágbára òní olúwa fi orí ọ̀fẹ́ ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láti òní ni màá ti máa gbàdúà nínú ìrìn àjò àwẹ̀ yìí màá dẹ̀ máa sọ àwọn tí olúwa ní kí n ṣe pẹ̀lú ìrìn àjò náà olúwa ní ọmọ ní kí àwọn ènìyàn ní àwòrán tuntun mo ti sọ ilé bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn gbogbo ẹ̀yin tí ẹ lè rí àwòrán tuntun ní òní àbí tó bá jẹ́ pé nígbà tí a bá wá sí ìkànnì ní ọ̀la ló lè rí àwòrán tuntun màá gbà ọ́ níyànjú pé jẹ́ ká jọ fi gbàdúà ṣùgbọ́n ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí lónìí ohun tí wọ́n ń pè ní àwòrán wo bí ìwọ gbọngbẹ náà nìyẹn ayé a máa fi àwòrán ènìyàn ẹ̀ṣà wọn a máa fi dá ènìyàn dúró ayé a máa lo àwòrán ènìyàn wọn a máa fi rán èèyàn ní iṣẹ́ dé tòrútòrú ẹ̀ṣà ayé a máa fi àwòrán ènìyàn wọn a máa fi yàyàn ní wèrè ẹ kíyèsí bó ti ní ibi tó burú tó bẹ́ẹ̀ náà ni ibi tó dáa rẹ̀ wà ayé a máa lo àwòrán láti rán in tí wọ́n ń pè ní ìdùnnú àti ayọ̀ sí ènìyàn ènìyàn lè fi nípa àwòrán gba ojú rere ẹ̀ṣà mo ti rí ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya wọn ò rí rí àwòrán rẹ̀ ni wọ́n ní kán lọ mú wá nígbà tí wọ́n sì mú àwòrán rẹ̀ dé ó sì rí ojú rere bàbá gbọ́ olúwa ló rán mi gbogbo ẹ̀yin tí ẹ ní àwòrán láàárọ̀ ẹ mú dání ẹ̀ẹ̀kan ni kẹ́ ẹ já gbà á ẹ pe orúkọ jésù kẹ́ ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́ ọwọ́ ilé bàbá mi tó ń bẹ nínú àwòrán mi tí ò jẹ́ kó lóore rímọ rí mi olúwẹ mú kúrò ọwọ́ ilé bàbá mi tó ń bẹ nínú àwòrán mi tí ò jẹ́ kó lóore rímọ rí mi olúwẹ mú kúrò ọwọ́ ibi tá a ti bí mi tí ò jẹ́ kó lóore rímọ rí mi olúwẹ mú kúrò olúwẹ mú kúrò ọwọ́ ilé wa olúwẹ mú kúrò ọwọ́ ibi tá a ti bí mi olúwẹ mú kúrò tí ò jẹ́ kó lóore rímọ rí mi ọwọ́ ilé bàbá mi rẹmánà gàvárù bẹlẹgẹdánsa ẹnẹkùnsọ bálàdé yẹgàdálìà ọwọ́ ilé bàbá mi tó ń bẹ lára àwòrán mi olúwẹ mú kúrò olúwẹ mú kúrò olúwẹ mú kúrò olúwẹ mú kúrò olúwẹ mú kúrò ọwọ́ ilé wa lára àwòrán mi olúwẹ mú kúrò àmì mẹ́ta jésù olúwa wa àmì lórúkọ jésù mo sọ tẹ́lẹ̀ sí àwòrán rẹ mẹ́nẹ́bẹ̀ rúbíà àdẹ́gẹ̀ súbíà dàyàgàdà mo sọ tẹ́lẹ̀ sí àwòrán tó mú dání ẹgbọ́ eléyìí ẹ̀yìn ọmọ ọlọ́run láti òní lọ àwòrán rẹ níwájú olóore kó bẹ̀rẹ̀ sí rí ojú rere àwòrán rẹ níwájú ọba kó bẹ̀rẹ̀ sí rí ojú rere àmì ojú rere kó hàn sí àwòrán rẹ kó tàn sí àwòrán rẹ kó tàn sí àwòrán rẹ kó tàn sí àwòrán rẹ kó tàn sí àwòrán rẹ àmì ojú rere kó tàn sí àwòrán rẹ kó tàn sí àwòrán rẹ ó dẹ̀ ti rí rẹ ó yí padà Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù ẹ̀yin kan wà ń bí tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ wòlíì Ọlọ́run ni wòbí ẹ̀yin kan wà ń bí tí màá sọ ilé fún mo bẹ́ẹ̀ gan gbogbo ohun tó bá lè ṣe o ni kó fi gbìyànjú ẹ ẹ sà Olúwa ní bí àwọn ènìyàn yìí ohun méjì ló kù tẹ́ lò nínú àdúrà yìí odidi ọjọ́ mẹ́rin lẹ́ fi mọ́ gbàdúà kí ló dé tó fi jẹ́ pé tá a bá fẹ́ gbàdúà a nílò láti.

àwọn kan wà wọn ò tí ní ìgbàgbọ́ dé ibi tí wọn ti lè gbàdúà lásán tí ó sì mọ lọ bó ti yẹ kó lọ. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá rí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ẹna omi sókè, omi yẹn ò ní agbára kankan, ṣùgbọ́n wọ́n kàn fẹ́ kí ìgbàgbọ́ rẹ le dúró ni, torí wípé ẹ wo bí iṣẹ́ tí ìgbàgbọ́ a mọ̀ ṣe ó lágbára gan o. Tí ìgbàgbọ́ rẹ bá le ràn mọ́ ìkankan tó dẹ̀ mú gan ẹsà, ó lè rí nǹkan tó dáa nínú ẹ̀. Olúwa ló rán mi pé ẹ mú àwòrán dání fún ọjọ́ mẹ́rin. Ẹsà mo bẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Ọlọ́run tó bá di ọ̀la, ẹ tún mú àwòrán ìdání, ẹ já tún jọ fi gbàdúà. Àwọn kan náà ti mú àwòrán rẹ dání níbi pẹpẹ òkùnkùn, àwa náà mú dání báyìí, a fẹ́ san tó dáa sí. Ẹsà kí ló dé tí ìyá ò fi gbọ́wọ́ tí ó fi gbé ọwọ́ rẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ tí ó fi mọ́ gbàdúà sí? Kí ló dé tábí sọ pé kò nílò kó gbé ọwọ́ lé? Òbí n tí iṣẹ́ mi ń ṣe ó ju tó lérò lọ. Bẹ́ẹ̀ ni sà, ẹ gbọ́ mi, ẹ̀yin kan wà bí ibi tí wọ́n mú àwòrán rẹ lọ, tí ayé rẹ fi ń lọ ẹ̀yìn, tó fi ń ṣe àwàsẹ́yìn. Mo sọ tẹ́lẹ̀, iná Olúwa kó sọ níbi pẹpẹ náà, iná Olúwa kó sọ níbi pẹpẹ náà. Láti òní lọ, àwòrán rẹ ò gbàbọ̀dì mọ́, àwòrán rẹ ò gbàbọ̀dì mọ́, àwòrán rẹ ò gbàbọ̀dì mọ́. A ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀, a ti tú ọ sílẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Òbí, ohun àkọ́kọ́ tí màá sọ fún ọ lélẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àwòrán yìí, ẹ sà fún odidi ọjọ́ mẹ́rin, ẹ wá ọrẹ ₦900, ẹ wá kò pẹ̀lú àwòrán yẹn sà. Màá máa gbàdúà láti ọ̀la, ẹ sà màá máa sọ àwọn nǹkan kan fún yín. Òbí, tó bá jẹ́ pé àmì mẹ́sàn-án bẹ nínú àwẹ̀ tá a gbà, Olúwa ràn mí. Ẹ̀yin kan wà ń bì tó jẹ́ wípé gbogbo ibi tẹ́ ẹ bá dé ni wọ́n ń rí ẹran ìkórira lára yín, ẹ lè ṣe kankan. Ẹ sà, ó nítumọ̀ nítorí ẹran ìkórira. Olúwa sọ pé àwòrán yìí máa ṣiṣẹ́. Òbí, mo fẹ́ kó ní ọrẹ yìí, nítorí pé ní ìgbà míì tí ènìyàn bá ní ọrẹ pẹ̀lú àdúrà ènìyàn, a máa ṣiṣẹ́. So ìwọ náà mú ọrẹ yẹn, nọ́mbà yẹn dẹ̀ rèé, ohun tí ẹ̀mí inú mi fún mi nìyẹn. So gbogbo ẹ̀yin tí ẹ ní, bó ti lè wù kó kéré tó, ó máa ṣiṣẹ́. Ìwọ náà wá ọrẹ ₦900 kó wá mú pẹ̀lú àwòrán yìí fún ọjọ́ mẹ́rin tó kù, ni màá mọ̀ fi gbàdúà bí àwẹ̀ ti ń parí. Ẹ gbọ́ o, láti ọ̀la lọ, màmá ní kí ẹ̀yin ènìyàn yìí, kí ẹ mú owó yẹn pẹ̀lú àwòrán yín. Gbogbo tí wọ́n ń pè ní ìjà láàrin ìwà àti owó, gbogbo tí wọ́n ń pè ní ìjà láàrin ìwà àtolóore, gbogbo tí wọ́n ń pè ní ìjà láàrin ìwà àtàláàánú, gbogbo tí wọ́n ń pè ní ìjà láàrin ìwà àti olùrànlọ́wọ́,

gbàdúrà pẹ̀lú ogunlọ́gbọ̀ àwọn èèyàn lójoojúmọ́ ní ago kan ọ̀sán ẹ̀sà ìyẹn ní agbára. So number yẹn ni kò send message sí 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

0: èmi ò bá sí kí ló dé tí èmi ò ní sí ẹ kàn sọ Jésù mo ma dúpẹ mo dúpẹ o èmi àwọn wòlíì o ṣe ògo ni fún ọ Jésù lónìí ọjọ ajé ẹyin wo lẹ gbàgbọ pé bàjẹ ẹ wá dìde kẹ mú owó kan dání lọwọ yín ẹ jẹ n sọ tẹlẹ sí owó lọwọ rẹ ìwọ ló lowó yẹ o ìwọ lọmọ náà o bógo ṣe ń jẹ ti ọlọrun ọkàn mọ fọwọ kan títí tí ó fi dọjọ sunday ni bọ bá ń fọwọ bàjẹ tó bá gba wòlíì gbọ ó ní ẹ gba olúwa gbọ ọfẹsẹ yín múlẹ ẹ gba wòlíì rẹ ó lẹ ó sì ṣe rere ẹ lọ mú owó kan lọwọ yín owó yẹn lájọ fi kí hallelujah ńlá méje nísìn àti ogun márùn ọjẹ méjìlá pọ bí àwàdà bí eré oṣù méjìlá sì tún kọjá ọdún léyà àtọdún tó kọjá lọ ọdún míì la tún mú yìí àbó òrí pẹ̀mí ọlọ́run sàánú rẹ kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí bí gbogbo o àánú lọ dá ọ sí o àlẹ́ yó ẹnikẹ́ni gbogbo ẹ̀yin tí ń bẹ nínú àhámọ́ tàbí tí ń gbọ́mi láàárọ̀ yìí ọ̀bọ̀ ẹ̀mí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ so níbi tẹ́ ẹ bá wà ẹ mú owó kan dání kájọ kí hallelujah ńlá méje lẹ́yìn hallelujah ńlá méje màá sọ tẹ́lẹ̀ sí owó lọ́wọ́ ẹ àti ògo márùn wà bẹ̀rẹ̀ sí rí pé ọ bàjẹ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ lọ́jà mọ̀ sí bí ẹni pọ̀ gbọ́ tí mò ń sọ yìí ó tà jù lọ́sẹ̀ dandan ni so tá a bá ti kúrò lórí facebook tiktok youtube mọ̀ gba ṣọ́ọ̀bù ẹ lọ kọ́ lọ bàjẹ́ ni ẹ ti mú owó kan dání lọ́wọ́ yín òní lọ́jọ́ ajé kí n tó sọ tẹ́lẹ̀ sí òní ìlomi wá pé 10 náà omi yẹn ti pé 10 tẹ́lẹ̀ òní ìlàfẹ́ fi wẹ̀ somebody shout 7 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo márùn bàbá ẹ ṣe bẹ́ẹ̀ sọ ogo ogo ogo ogo ogo fún mẹsàáyà hallelujah is an heavenly language hallelujah tẹ́ ẹ̀ wò yẹn èdè ayé èdè ọ̀run ni so kò ní interpretation kankan a fi ń yòǹbo ọlọ́run ni ẹ̀yin àyànfẹ́ owó tí ń bẹ lọ́ọ̀rẹ́ yìí fọwọ́ méjèèjì mu pọ̀ báyìí lọ́sẹ̀ yìí kò wú ọjẹ́ ọ níhò bíbélì ní ẹ̀yẹ ẹni owó mẹ́ká dìde dúró kọ́ látọ̀sà bẹ̀kúbìà azanaku ìbẹ̀dọ́sà àlà èdè ọlọ́run lélẹ́yìí tí mò ń sọ yìí bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mo bá owó sọ̀rọ̀ torí pé ẹ̀yẹ ni mo ní kọ́ wá bà sílé ẹ̀ owó kò fi ilé rẹ̀ ṣe bùdó mọ̀mọ́ lórúkọ jésù bàbá lórúkọ jésù wà lówó lọ́wọ́ lọ́sẹ̀ yìí wà lówó lápò ẹ tó lówó ní báǹkì gbogbo ẹni tó jẹ ọ lówó mọ̀ pa á láṣẹ kí wọ́n mọ̀ wá ọbọ̀ ibi tó fọkàn sí fún àánú fún àlàjá kọjáde fún ọ ọ̀sẹ̀ yìí ẹ lọ bàjẹ́ ẹ kígbe owó màá rówó sayé màá rówó lògbà ọlọ́run àánú nítorí ọlọ́run nínú àwọn tó sàánú owó fún ọyá kà mí mọ́ wọn in the name of Jesus Christ ẹ̀yin ọmọ ọlọ́run nínú àwọn tí ọlọ́run yọ kàyẹ fún àánú owó ìjọ jẹ́ mọ̀ pé o ti jẹ́ kan bẹ̀ in Jesus name wá fi owó yẹn pamọ́ owó tó mú dání sà ẹ fi pamọ́ ẹ mọ̀ fọwọ́ kan láàárọ̀ láàárọ̀ títí tí ó fi di ọjọ́ sunday kọ́ ńlá ìwọ ló ní nǹkan rẹ kọ́ wá ná lálẹ́ sunday ẹ wá ń wo nǹkan o gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbó mi mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún yín pé tí n bá ti kú òmí báyìí mo ń lọ sórí facebook mo ń lórí youtube mo ń lórí tiktok máa ka nǹkan sí omi ọwọ́ omi yẹn péré omi mẹ́wàá yẹn nìkan láfiwẹ̀ ó fi síde ọ̀sẹ̀ yìí ni wá wo ohun tí ó ṣẹlẹ̀ àbí ìyanu ẹ bá ṣe ń ṣẹlẹ̀ màá fi nọ́mbà síta tí n bá ti fẹ́ parí ẹ mọ̀ sẹ́ndì testimony sí mi lónìí kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ ó pé ọjọ́ mẹ́wàá tá a ti ń gbàdúrà sí omi já wo ohun tí ó tẹ̀lé olúwa pè ní omi ìyanu gbogbo ẹni tó bá bá wa lò ẹ̀rín tí ó ṣẹlẹ̀ báyìí so gbogbo ìwọ tó bá ti jọ ìwà lórí facebook jọ ìwà láàárọ̀ yìí ọ̀dẹ́kúnlé Epaphras bàbá mi mi by your church ṣe wá rí sí ọjọ́ Wednesday mo fẹ́ is going to be testimony galore màá mọ̀ọ́mọ́ màá sọ bí ó ṣe lọ́ngbà tí n bá dé lọ́la aago mẹ́wàá ni ìsìn méjìlá máa ń ṣe ní ọjọ́ Wednesday but ìsìn ẹyọ kan péré torí ọdún tó gbèrú aago mẹ́wàá nígbà tí wọ́n bá fi di aago méjìlá láti parí àwọn èèyàn tó padà lọ mọ́ gbádùn tó yá àsìkò ọdún la wáyé níbo lẹ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run gbogbo ẹ̀yìn àyànfẹ́ ta ló nílò àánú ẹ náwó méjèèjì ẹni bàbá mo gbà ọ gbọ́ pé nínú ọ̀sẹ̀ yìí nínú àwọn tí ó ra àánú gbà lọ dẹ́kúnlé Epaphras wà this is the voice of the lord ọlọ́run lọ dá gbogbo ní méjì méjì he created everything 2x2 ẹ̀wọ̀ ewé àgbàdo tẹ́ ẹ̀ wò yẹn ewé kan bẹ tọ́jọ ewé àgbàdo but wọ́n kàn dàbí àgbàdo ni kò ní í sèso igi kan be to dabi osan ninu igbo a kan ba won dagba yo gbaye sugbon ko ni losan ko ni seso te ba wo gbogbo ewe ti nbe meji meji be na ni olodun da gbogbo eyan ni meji meji be se ngbo mi nle njo je mo pe meji ni o ikan be ti o ra anugba enikan ni e wa prove ninu we Matthew chapter 24 bibeli so kan ni 40 and 41 o ni okunrin meji yo wa ni oko okunrin meji o la o mu kan a o si fi keje ele ti won ba nwa olori re ti won ba nwa en ti olohun ko yo ti won ba nwa eni ti o ra anugba ti won ba nwa eni ti won fi sise nla ki gbe anu kamiye anu ni mo mu yan o la o mu kan a o si fi keje ile to ba tun wo verse 41 o ni obirin meji yo ju mo jo mo lo lo a mu ikan wa mo lo tapo won se kan lore won si fi keje ile ninu ire ajo aye enikan ratio enikan ni 1 ratio 2 ni won ame nikan won fe nikan le ewo olohun a si ba mi ni gbogbo igba tin ba ti ka bibeli ohun to je mo ninu we Roman chapter 9 verse 15 o se so ni igba meta e pa fura ara anugba e pa fura wa ara anugba e pa fura wa ri anu olohun gba mi sako keni keni o mo sogo gbogbo ti mo ri layika mi igba mi tin ba ti se yanu mi ba sele bayi ma kan se ha ti an ba na nkan mi se mi gan ba ni kini se mo deal fun ni esa mo wule bu mi mo mo pe mi oye anu lo kamiye mo mo pe mi o qualify anu lo qualify mi ninu we Roman chapter 9 verse 15 egbon ti bibeli so Roman chapter 9 kilo so ni verse 15 gbogbo wa na la mo oni nitori o wi fun Mose pe emi o saanu fun eni ti emi o saanu fun emi o se yonu fun eni ti emi o se yonu fun olohun ni soro nbi ololu won saanu fun to won saanu fun ololu won yonu si eni to won ba yonu si fi owo mejeji gbaya baba saanu mi emi o sako ninu awon to saanu saanu mi I want to be the candidate of mercy. Lord, have mercy on me. Jesu omo David saanu fun odekunle epavra mo mo so ti ena enikan ni meji meji leyan ninu we Genesis chapter 25 lati 21 titi wo 23 ebo omo meji ni Esau ta npe legbon Jacob amo se pe egbon re na ni bibeji won bi won bibeli si so wipe Esau ni mo ko ira Jacob ni mo fe kilode anu ni sise and so ba si re to ba ru anu ko sen to le bere pe bo ni ti e ti je esa teni kan ba ri nkan se mo sogo won saanu eni enikan be to daju lo ti won saanu to ba ri ta tegun fe si o to ri jaje tabi to nse nkan to dabi eni po bo ogbo to lo ngbo ke se bo mo se anu ni mo tun gbo bi mo se feel eni ojo ti mo ra anu gba the same aura the same unction the same enablement the same unction ase kan na majemu kan na to ti se mi mo tun ti feel yo wa agbara ikan na daddy era pala bo se gbigbe eje won gbe yin bo se riru oluwa ni iko mi kan ki gbe si aye awon eyan je won pe mi pe ma san to ba di ojo Wednesday iye ni ago mewa isin kan pere ni wema a fe ki gbe olorun saanu mi ta ba si ti ketan olukuluku o mo lole pelu instruction abami kan ti oluwa fun mi eni kan wo li se wo le ki gbe nle won ni oni lori oke si oni ibe ni itusile yo wa ara le Jacob yo si gba ini won upon the Zion there shall be deliverance and holiness itusile ati iwa mimo ara le Jacob yo si gba ini won esa o fe ka dori oke si oni ni o ba si to deja re it is all well and good sugbon to so fun mi ni pe mo fe nawo anu poja Esau ati Jacob Jacob lo ra anu gba won fi Esau seyin ni Edomu ni won pe Esau oluwa to so ninu we Malaki oni gbogun to ba ko to ba tun gbiyanju e owo tutuka ijo omo ka mo san se he olohun antani obi ka bi o si olohun iyen ni kan ko ninu we Genesis chapter 17 lati 16 to 21 orisi omo meji ni to nbe Ishmael ati Isaac bibeli tun so di mimo fun wa wipe Isaac lo to ru majemu anu eni kan ni kini nje be awon mejeji won ni won lowo oni sugbon majemu tayeraye majemu ijobo orun on la Isaac da anu anu anu anu o nbo lo wa ta anu ba dide si aye niyan eyin a si da yato ninu we Genesis 29:31 lati ese 31 Genesis 29 lati 31 lo si sale obirin meji le nikan fe le kan na won pe alakoko ni Leah eni to ni tender eyes won si pe elekeji ni Rachel obirin to beautiful o melewa tin segbe loyin amoro obirin to fine bi egbin bo bibeli so nkankan o ni nitori pe Jacob weni yan lo feran Rachel o lo feran Rachel o ni olo si tilekun inu e obirin toju re tender ti o fine bibeli ni oluwa si si ninu enikan ni ki le fe fi yen mu jade Leah lo ra anu gba ko to di pe Rachel na ti ero na lo igba ti Rachel o bi se gugu e pada anti Leah ti bi orisirisi oluwa omo dale o ti bi eni ti won pe ni Levi o ti bi Rubeni o ti bi Simoni igba ti o ba bi o tun bi papa nba yo tun bi Juda ta ni Juda iran ti Jesu alagbara bi ara alagbara bi ara o eya Juda kini unde o ti bi kinu eya Juda kale ko to di pe ninu Genesis chapter 30 verse 1 lo sale ki eni ti won pe ni Rachel no to wa yari pe ah se bi si mo ba lo ri but ko to bi meyo ti o bi anti Leah ti won ko yira o ti bi pupo olufe seyin o wa gbadura ko lohun je won yeti ohun ni mo notice pe gbogbo eni ti won yeti nu bibeli gbogbo eni ti won ba ko yira olohun a si tewo gba won o lo fi je pe be na ni gbogbo awon woli itaye ba nbu won mo soso ku so npa won olohun a si mo gbe won ga anu ni ki se nipa agbara o le mo we ko mo we o le lowo ki anu omo si si lori aye re eke baba danu lu mi mo le mo so lo be ninu we Genesis 28 verse 27 to 31 Genesis 28 verse 27 to 31 ibi lati ri omo meji ti won bi won pe kan ni Phares won pe keji ni Sarah Phares on laburo Sarah legbon bibeli so pe lati nu ibi o ni Sarah ti nawo e jade won so pododo mo lowo won le le ni winner aso nkan ni o je winner keyin o mere sa aso le mo mere kankan wale ewu eni ti won pe ni Phares to je aburo won ni leyin oreyin bi egbon se fawo eseyin anu ti egbon jade o ti aburo jade ojo yen laburo degbon tegbon daburo anu asisegbon daburo asi megbon asi sodomo leyin aburo asi saburo degbon ah anu amo tun kan pe eke baba sanu mi laye oluwa ni iko mi mo fe pin anu kakakiri mo fe sanu awon eniyan engineer e pe awon mejeji ki won soro e kigbe eni anu ayo ni gba mi o bi se mo mu lo die die niyan ti bibeli fi pin ase meji meji lo da o da kan paruntu puruntu o si da kan loju lowo o fi kan se baruf ayedeu o fi kan se original o mo mo da counterfeit se bi original ni oh ewo lo nba mi engineer e wa wo ta won mo birin meji so gbogbo bi te ba ti ni anfani lati ma gbo mi mo fe la gbogbo enu le lati so fun yin pe tin ba ti ku omi bayi mo n lo sori Facebook mo n lori YouTube mo n lori TikTok ma ka nkan si omi owo mi ye pere omi mewa ye nikan la fi we o fi CD ose ni ah ja wo ti o tele oluwa pe ni omi iyanu gbogbo eni to baba wa lo eri ti o sele bayi so gbogbo iwo to ba ti join wa lori Facebook join wa laaro o dekunle e Epaphras baba mi mi ba your church se wa ri si ojo Wednesday mo fe is going to be testimony galo ma ma so bi o se lo ngba ti ba de lola ago mewa ni isin meji la mo se ni ojo Wednesday but I say yo kan pere tori odun to gberu ago mewa nigba ti o ba fi di ago meji la ti pari awon yo to pada lo mo gbadun to ya asiko odun la wa yi e pe awon mejeji ki ngbon ti won so bayi ba gba mi nkan ko le rekereke
1: comfort life mission ti mo lo yi olorun ibe o n gbo ajura baba mi o e ka ro sa e ku se oluwa oluwa ma so agbara dotun baba mi emi na ti le ri o o sele pe iyawo aburo mi o loyo o ko ti to time na to ye ko bimo but o si ke strong ju be won de admit e no at the long run won ri pe omi ara bere si ni jade then service ti bere si ni open hospital to wa won sha refer re lo si hospital mi pe agbara won o le ka nkan to nsele yen iyen lojo Sunday on the 17th May iwa to di ọjọ́ Monday láàárọ̀ mo pe ọkọ kan ní kò tíì bímọ àti wá di ọwọ́ bíi 12 mo ṣáàgùn mi mo ló mi 77 mo dẹ̀ lóròrò mo bá gbéra mo jọ hospital àmọ́ iye débẹ̀ mo gbé fọ́pọ̀ ẹ̀ pé kó lọ gbé fún un kó mu lára omi 77 kó mu lára òróró kó fi sójú ara ẹ̀ kó fi pa ikùn ẹ̀ pé ọlọ́run máa ṣe yanu mi déjì mo ṣe dé hospital bàbá mi mo san ọrẹ ọrẹ safe delivery ni mo pe ọrẹ yẹn mo san ọrẹ ní mi déjì ọkọ bá bọ́ta padà kò pẹ́ kò jìnà a kàn ń gbọ́ ha olúwo ṣe olúwo ṣe olúwo ṣe ó ní bóun ṣe mu omi yẹn báyìí ó lóun kẹgbọ́ bù lójú ara òun ló máa sáré pe àwọn nọ́ọ̀sì tán ti jókòó sí pé wọn mọ nǹkan tó fẹ́ ṣe wọ́n kàn fílẹ̀ kò sí contraction ilé ọmọ ti ẹnu ilé ọmọ ti yàlẹ̀ sàfíìsì ti là ó ti da eléètì sí 9 centimeter ọmọ òun mu nǹkan kan ṣe àwọn nọ́ọ̀sì kan wò wọn pé kí dókítà bá dé kó wá exam ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ pé wá ṣe sí ẹ̀ sí ní nǹkan ló bá sáré pe àwọn nọ́ọ̀sì pé nǹkan kan dún lójú ara òun o ó ní bóun ṣe pé wọn bá dé wọn wá chẹ́kẹ̀ ìgbà tán máa chẹ́kẹ̀ orí ọmọ ti di lọ síta ní ìwà ẹ̀kọ́ ń ṣọmọ eyín ọkàn ìbejì ni ó ní nígbà táwọn nọ́ọ̀sì ó fi wọ glove tán ṣe gbogbo ẹ̀ báyìí ọmọ alákọ̀ọ́kọ́ bọ́ta ó ní kò tó ṣẹ́jú mẹ́ta síra wọn tẹ́lẹ̀ kejì náà bọ́ta ó láwọn nọ́ọ̀sì máa ń ní irú kí leléyìí àwọn òríire eléyìí pé kí ló ń dá wọn dúró tẹ́lẹ̀ láti ìgbà tí sáfíìsì ti ópùn kí ló ń dá wọn dúró bàbá mi bó ṣàṣe bẹ́ àwọn ọmọ méjèèjì láyọ̀ àtàlàáfíà nìyẹn o kò sí nǹkan kan tó ṣe àwọn ọmọ kò sí nǹkan kan tó ṣe ìyá ọmọ wà ìyá wà everybody wà okay kò sí wàhálà bàbá mi ìdí ẹ̀rí mi leléyìí o ẹ bá mi gbé o bàbá mi ṣùgbọ́n ẹ tí wàá fàdúrà rìn mí náà lọ́wọ́ ẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ yìí o ọdún kejìlá leléyìí tí mo ti má rí mi tí ìbímọ bàbá mi kọ́lọ́n ṣe tèmi náà ní rọrùn o ẹ ṣe gan ni sà ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o iṣẹ́ ìránṣẹ́ yẹn á máa gbèrú á máa ròkè sí olórúkọ Jésù àmì.

0: mi ẹ̀ka lẹ́sà mo tún ti lẹ́rìí o ọmọ ọjọ́ ìlérí afẹ́fẹ́ òun ló ń sọ̀rọ̀ mo ti jẹ́rìí kan níbi oṣù méjì mẹ́ta sẹ́yìn ẹ bá mi gbé ẹ̀rí mi mo jẹ́rìí wípé mo ti ń wọ ọmọ láti bí ọdún méje mo ti bí kan tẹ́lẹ̀ a lè bímọ ni ó wá jẹ́ wípé gbogbo ìgbà tí ìyàwó mi bá ti lóyún a máa sin oyún yẹn títí tó yẹ máa fi jábọ́ ni àti náwó náwó àti nọ́ra gbogbo ẹ̀jẹ̀ á dànù omi á dànù gbogbo á dànù mo ṣáà na réètì gbogbo ẹ̀ ṣe lọ tí mo dé ìjọ ọlọ́run òjijì ní 2023 tó jẹ́ wípé ń ṣe mo kàn máa ń gbọ́ lórí rédíò ń gbàná lọ́hùn tí mo kàn máa fi ṣe normal morning prayer ṣùgbọ́n ní last year 2025 mo bẹ̀rẹ̀ pẹ̀lú arúgbó ọjọ́ dé February 1 arúgbó ọjọ́ dé ni mo fẹ̀tọ̀ bẹ̀rẹ̀ sí ní wá sí Jesus City ọjọ́ ìmọ̀ ó kọ̀fẹ̀sẹ̀ tẹ Jesus City láti ìgbà yẹn lọ́lọ́run ti gbọ́ àdúrà mi o ìyàwó mi padà fi inú ṣoyún ó dẹ̀ fẹ́ yìnbọn mọ̀ pọ̀ oyún yẹn will be the first tó jẹ́ wípé ìyàwó mi máa ní in fact tabakan lọ fantinanta ọmọ ni ọmọ wà òkè wọn kàn máa fún lógún fẹ́rẹ́fẹ́ ìpé kò lò kó ṣe gba kó ṣàwò tí oṣù yẹn fi pé tó fi pọ́ṣù mẹ́sàn-án tàdẹ̀ bí ọmọ náà tí kò sí wàhálà nígbà tí mo tún fẹ́ ṣe nímí ìrànlọ́wọ́ kan jáde ni ó yá gba ilé ó yá gba ilé torí mi tẹ́ fẹ́ ṣe nímí rárá torí pé cs lọ ṣe fún mo ti ṣe náwó yẹn ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ kan yẹn mo kàn ń gba transfer lọ́dọ̀ àwọn èèyàn ni ọlọ́run òjijì mo dúpẹ́ o ẹ̀rí mi tí mo sọ wípé mo sọ níbi oṣù mẹ́ta sẹ́yìn tí ẹ bá mi gbé nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo ti torí ẹ fẹ́ ṣí ẹ̀ testimony lálẹ́ yìí òun ni wípé ní bí oṣù díẹ̀ sẹ́yìn tí àwọn mi fẹ́ bímọ yẹn mo ti ra mọ́tò rí tó jẹ́ pé mo ti tà so mi ìdẹ̀rù ó fi ra mọ́tò mọ́ ṣùgbọ́n mo tún ń béèrè fún ọlọ́run pé kí ọlọ́run fún mi lọ́kọ̀ kó fún mi ní mọ́tò mo wá láàbúrò kan tó fẹ́ fún mi tó máa ń fún mi ní nǹkan àbúrò mi gangan ọmọ ìyá àwọn bàbá mi ni o ṣùgbọ́n ó tún ta mọ́tò ń wá lọ sórí gbá ẹ̀ èmi náà ni bàbá ń tèkì ẹ̀ wọ́n náà tún ti sí bẹ́ẹ̀ because òun ò fi bẹ́ẹ̀ dúró síbẹ̀ so tó bá ní ìdí nǹkan akọ̀pẹ̀ mi bọ̀dá mi ẹ bá mi lọ sọ́fíìsì ẹ bá mi ṣe gbá ẹ bá mi ṣàwò so mo wá rí mọ́tò yẹn dẹ́hùn mi mo wá pè mo sọ fún pé mọ́tò báibái mo máa fẹ́ gbé mọ́tò yìí fún mi tó ti pa irọ́ mi lè gbé mọ́tò yẹn fún yín ẹ̀yin tó yẹ pé ọlọ́run ẹ̀ṣẹ̀ ń gbọ́ àdúrà yín bọ̀ níṣẹ́ mọ̀ gbogbo nǹkan ti lọlẹ̀ tẹ́lẹ̀ ṣẹ́tú fẹ́ kú gbèsè sọ́wọ́n ara yín ni tó ṣe mo ní kó fún mi mọ́tò yẹn kí n dẹ̀ máa sanwó ẹ̀ fún bó yẹn bá ṣe ń yọ àwọn irọ́ kẹ́ má gbèsè sọ́wọ́n ara yín o báyìí ẹ ṣe ọ̀rọ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ à ń ṣe yẹn mo mọ̀ pé ẹ̀ kí n kọjá yẹn lóòótọ́ o ṣùgbọ́n ṣe mọ̀ pé báyìí ni mọ́tò yẹn igbá kan àwọ̀ kan mo dẹ̀ gbójú sọ́dọ̀ ọlọ́run olùwàṣẹ mọ́tò fún mi olùwàṣẹ ilé fún mi bí ó ṣe ràn mí iṣẹ́ kan níjọ monday nìyẹn monday ọ̀sẹ̀ ta wà nú ẹ̀ yìí o ló bá ràn mí iṣẹ́ kan mo dẹ̀ ni mo ti gbọ́ màsárì bá lọ jíṣẹ́ yẹn ní ìdájí láàárọ̀ kùtù monday ọ̀nà ni mo ti ń gbọ́ prayer yín lórí rédíò tí mo ṣáà ń ṣe prayer tí mo ń ṣe oríṣiríṣi bí mo lè ṣe bọ́ta náà mo ṣe voice note sí i pé mo ti bọ́ta báyìí o ṣáà ń gbọ́ ẹsẹ̀ mi mo ti sáré ìlọsọ́nà ibi tó rán mi o bàlódé máa pè mí padà bí 2 hours after that ó kàn ní ẹ̀gbọ́n iṣẹ́ o pé iṣẹ́ tí mo rán yẹn bá mi lọ jẹ ó wá ní òun wá ràn ẹ̀gbọ́n òun iṣẹ́ ẹ̀gbọ́n òun wá ń fẹsẹ̀ ẹ̀yìn lọ ní ìdájí ká nígbà tẹni mọ́tò ni ẹ̀ ní problem ó ní ẹ̀wò mọ́tò tẹ sọ yẹn ẹ lọ gbé mi ì bèrè owó lọ́wọ́ yìí o mo fún yín ni ẹ lọ gba nọ́mbà sí kẹṣẹ́ gbogbo mọ́tò yẹn kẹṣẹ́ ló jẹ bàbá mi ńṣe ló dàbí free mo dúpẹ́ mo yíra àtijọ́ yẹn mo ti fẹ́ give testimony iṣẹ́ ni mo wò pé mo ń wá bí tí mo ti give testimony tí mo ti ṣe audio yìí tí kò máa loud enough tó dẹ̀ ní sí pé nǹkankan disturb mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì o because láti ìgbà tí mo ti join ìpè yìí gbogbo nǹkan tí mo ń béèrè fún lọ́lọ́run kò ń fún mi lẹ́yọ̀kọ̀ọ̀kan mo dúpẹ́ o bàbá mi ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ìpè tí àjọ wọnú ẹ yìí ó máa tẹ̀síwájú ni o ẹ ṣe gan bàbá mi.
1: Nice! Ẹ wo testimony bó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ẹ̀yìn táàánú fẹ́ kà yẹ ẹ wo wí brọ́dà yẹn ní ìsìn ọdún méje ló fi ń wojú olúwa fún ọmọ Olorun wa fun lomo nikan o tun fun ni ka anu Olorun niye ko si ti anu o le dewo gbogbo eyan omo Olorun patapata en to ba le rubo anu 2000 lo ni ojo aje o le rubo anu 1000 lo ni ojo aje atomodi atagba pe baba sanu mi je baje loni baba sanu mi je yawo mi o loyu gbogbo irubo yi o na la fi se radio program o nu fe mo fe ki gbogbo eyan omo Olorun se to ro se yi awon ta sanu na ni o rowo account number church lele 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here Comfort Life Mission International ni yan tun gbe jade iye nikan ko ki to gbadura fun awon Olorun ti won bi loni enikan ni woli ese bibeli wo la fe ka Psalm 43 ibe la de bayi titi wo 48 iwe Psalm 43 titi wo 48 eyin omo Olorun ti won bi loni da e wa kunle anu mo fe toro fun yin eyin te mark wedding anniversary yen kunle mo gbe owo mi mejeji soke ti won ba nwe ni ti o ra anu gba laye ka ka omo won o ti gba anu laarin ojo meje to ku yi mo fe ki Olorun ko fi anu dan owo in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony hello number e jo loud ko neat 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you

0: African time, I go mess some simeji la ni ma lo lo ori mo pada bo ni badan ba lagbo ba to la yato ni bi ti mo lo re ni chapter 4 yen okunrin yen kan mo se o o de ku sinu oko igbese nigba to ku sinu igbese to ni iyawo re se wa dide lo wa to woli olorun lo ase un ti won ni sile solution wa lowo
1: o
0: yan wa ni kini won lo ro kekere la won ni woli wa gbadu afon wa ni ko lo ya opolopo ikoko ko wa ma ro orun yen si ororo o mo stop o se believe pe won ba kekere tan ni yen o na fi san gbese ti won de fi di oloro mo ka iwe second king chapter 4
1: yes sir
0: e wo bayin eni o ba mo ba se lodo woli opolopo kan ma gbadu a gbogbo oke lo nti lo gbogbo kini kan ni ma ko so lana mo ko ku serin oni ko si gbogbo program eni to ki gbo ori mo ba de tin gbo lo n lo o sori oke be si daruka ori oke awon pe tele awon gbogbo e mo kan re ni ki lo ri mu ba ko ri kankan mu bo woli ma so asiri ogun re igbese to ma gbe to fi rona abayo nkan ti woli wa fun ni
1: yes sir
0: ma so fa polopo awon eniyan but olooto olohun gbo mi dawon ijo karibe ilu okin pastor church ni on pastor ara ki segun mi temi ni ki joko to ba doju etan ko wa e ki sun to ma se fun igbese adura to de ma gbe e wa wo e le bi ogbo awon to tin wa o ata ba mu ti rokro ta tun fi ti ro ati egoku ko sari to ma ni woli ajure ata mata se billion lowo
1: bi
0: owo sare 200,000 lo mu wa owo sare 100,000 lo mu wa owo sare 50,000 bi 20,000 lo mu wa rara o emi asalaye ohun to ma se igbese to ma gbe lo se be to ba ni loko ran kan lo ran kan yen ki sise woli fun tori ise woli wa ise apostle wa ise awon pastor wa oh my god ene kan gbo ogun ni ja omo obirin yen ikan toko re to jo mo woli o se o le jo mo woli ko ma jere woli abajo ti beli so ni chronicle ori ogun
1: ese
0: ogun o ni ti o ba gba olorun gbo o ni a fi di re mule o to ba si gba woli re gbo o ni wa se rere a le fi di e mule ni church wa ri pe bi oga korin a le fi di re mule koda o le je evangelist ni church a le fi di re mule koda o le jo lori awon obirin nitori pe o gbo olorun gbo a to ba gba woli re gbo oju kan na lo wa bibeli so pe to ba wa gba woli re gbo igba e lo to se rere awon kan kan wa ti a o le dispute ti bibeli ti fi di e mule ade si ogbon kan ta fe da si olorun fa lo so ni we mosi ori ketese keje e mosi ta tinu ba 7 ori tori oluwa ki yi o se kankan sugbon yi o fi o ikoko re ran awon woli iranse re that is it responsibility woli ni ko wa so fe pe lo se bayi lo gba bayi lo ri bayi that is it iwe revelation ganja ka mo kankan to ba revelation 22 o ba lo mu ni ati ese ikefa lo o se alaye angeli ati iranse olorun ti won pe ni joanu to je okan ninu apostle Jesu Christi nigbati angeli ba so gbogbo oro tan o wa wole ni wa gbo angeli angeli wa da lohun pe rara o ma wole o to ba ka verse 9 o ni iranse elegbe re ni emi ati awon arakunrin re woli ati ti awon ti won po oro inu iwe yi mo o olorun de kan ni ko fori balẹ fun angeli ni meti ni woli ati olokanbe o so pe mate ni pastor ati o no o no so pe mate ni woli ati o which is pe angeli ati woli won sise po ti emi olorun ba ti gbenu woli soro angeli ni o lo sise yen nigba mi ran si ni angeli ni olorun yo ran si woli pe lo se bayi ogun oni ja wa mo kan yanan na eleyi tori mo wa ni ose woli mi e wa gbo mi gbogbo eniyan mo mu ni sere sere ni ola e tetede ni shabi o ni shabi o ni shabi o to wa legbe ile eja yes ma ni la fe nwa iyen la bekuta se gbo won to wa ni mo we bafo pe ban gbogbo eni to wa logun state lapapo to ti lo de lagos state e le ri mi nbe lola mo fe se cancel a fe wa di sidi ogun yen a fe mo ki lo fa a fe mo ki ni igbese a fe mo ki lo na bayo emi mi mo lo ma ma tu fun wa ati igbese ta ma gbe ni solution ba de bo lo se mo se niyan o mama kan ni church o o wa sabe se iranse nigba to ju ogun le e ja gbo won to lo se laye
2: oruko re ati bi ti o ti wa
3: oruko mi ni oruko mi ni oluwa dara si mi lati olunde olomi ibadan muruko lowo olorun ni gbogbo igba lo ma nseun ni gbogbo igba ni osu kefa mo fi ajodun soju ona mo bere ti jagun mo ti fe se olorun to jajo lo akoko dadi si gbowo le ife ti mo te mo dupe olorun ni koja tori mo ma nse life gbogbo wọn sì fún mi nìkan lọ ẹni tó fún mi 20-10 mi ò sẹ mọ nira mo já mi nira sì ṣe gbogbo ẹ mo dúpẹ o ọlọrun lórí katamátàsì wọn ṣe bẹbẹ fún mi mo rí ọnà àwọn fásitì ṣe fún mi tó fún mi 20 ìgbà náà tún yá tún di oṣù kẹjẹ oṣù tá lọrọ ọgọsta wà ẹnìkan tún ra fóònù fún mi that's 130 láti orí àfi kọ́sọ́mọ̀ mi ni o láti wo ni 130 mo rà ní kílógún ní sàlẹ́ǹjì tó ní pálí wọ́n dẹ̀ sẹ́ndì ẹni pé ya dùn ọmọ tí wọ́n sẹ́ndì 130 mo ní yé kí n sẹ̀fí ṣe iṣẹ́ olúwa mo ṣàdúpẹ́ àwa lọ ránṣẹ́ àdínmí àtọmọ mi 130 mi ò gbà yẹn mo ti sẹ́ránṣẹ́ mi ò sẹ́ gbà rí torí nínú ebi mo bá dé bí báyìí dáàdì ni tí mo gbẹ nínú ebi kò sí nǹkan kan wọ́n mi ayé ọ̀tá mi ìgbà tí mo mọ ọjọ́ igan ọmọ mi kan ló jẹ́ kí n mọ bí báyìí ọmọ yẹn sá lọ dáàdì mọ sórí yẹn gbà náà tọmọ mi sá lọ́ngbà náà ọmọ eléyìí ò sọnu ibi 2020 ọmọ yẹn parí skul gbà náà ni mo bá dé bí báyìí láti gbà náà abẹ́ ń fẹ́ sí mi máa ń wọta mátà ṣẹ̀ bá mi gbàdúrà tí wọ́n mímí bí kí n kú ni máa máa rù èmi tún wá rè báyìí nǹkan kò ṣe mímọ́ iṣẹ́ ìrànṣẹ́ gan kò lọ dédé kọ̀dẹ̀ ẹ̀gbọ́n ẹ̀kan ìjìra ni mo dúpẹ́ o ọlọ́run tó mọ̀ mí náà first born mi
2: gbàmọ́ tó sá lọ nígbà náà
3: bẹ́ẹ̀ ni tí mo fi wá nígbà náà
2: jẹ́ àpadàrí àbẹ́rẹ́
3: àpadàrí o bẹ́ẹ̀ ni wọ́n ní wa ní ẹ̀kọ́ sí nǹkan tó mọ̀ mí eléyìí pé kíni gbogbo sá lọ ni wọ́n sọ pé nǹkan ti ṣe dáàdì ni rárá o nígbà náà arọ́ ọmọ yẹn àkọ́bí mi náà bí náà mo ti gbọ́ mẹ́sẹ́gì pé àwọn kan bẹ́ẹ̀ mi yìí o ọmọ wọn ò sì mọ̀ mí mọ́ o ọmọ mi náà erí mi ṣe ẹ̀kọ́ mo dúpẹ́ ni gbogbo ìgbà tí wọ́n ti tẹ bí báyìí ọmọ yẹn ibi náà ni wọ́n ti wọ́n sọ fún wa wọ́n láwọn kan bẹ́ẹ̀ mi àkọ́bí o yìí pé orí àkọ́bí rẹ̀ kọ́ san wáhùn wáyé wá ń tiri àṣàjáde ń jọ náà yìí pé ọjọ́ ayẹyẹ ọmọ rẹ̀ àkọ́bí bí wọ́n ti ń sọ náà ni pé gbogbo wa a sì jáde lọ tí mà pé mi tí mo délé báyìí ọmọ báyìí ah mo dúpẹ́ ọlọ́run àtàmọ́tàsí ń ṣe bẹ́ẹ̀ nǹkan ẹni kókó ṣe nílé wa mo ò ṣe rí mo dúpẹ́ ọlọ́run àtàmọ́tàsí yà mí lẹ́nu
2: o. lágbóolé oye a máa ṣe lórúkọ jù ìgbàjọdún ìpèyàn ọjọ́ yẹn náà ló wá tó mẹ́fí ló.
3: bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ gbọ́wọ́ lé níbẹ̀ yẹn mo sì tẹ kò tún tó mo tún tẹ̀ mí 50 mọ́ tẹ o èmi ń jáyà pé mo fẹ́ sí nǹkan àkọ́kọ́ mo tún tẹ̀lé ẹ̀kẹ́ mo tún tẹ̀ sí mo lọ́ta mátà sí o síwájú o sì kẹ́yìn o sì gbogbo ẹ̀ wọ́n bomi nìkan lọ ni wọ́n ṣe bí lọ́ta mátà sí mo dúpẹ́ o ipe yìí o bẹ́ẹ̀ ni o mo ẹ̀jọ́ yìí
2: ọlọ́run
3: ṣe mo dúpẹ́ o.
2: mo lo ìpè májẹ̀mú àwọn tó fà mí sókè mo pápọ̀ mọ́ ìpè mi ọlọ́run kójú ra mi ṣe o ìpè rẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lẹ́yìn mọ́tò lèmi gùn wọ ìbàdàn mí nílé mi nílé mi sí níbi tí màá sùn ṣùgbọ́n ọlọ́run tó ran ìpè mi lọ́wọ́ tí mo nílé tí mo nílẹ̀ tí mo níbi tí màá sùn tí mo tún nílé káàkiri tí mo tún nílẹ̀ káàkiri ìpè yẹn máa pè
1: yẹn ní
2: ọmọ torí pé o jáde fún ẹ̀rí ọ̀rọ̀ rẹ bọ̀ ìjọ yẹn ò ní wá
3: àmì o jésù kristi àmì jésù
2: ẹ̀rù tó máa ń bẹ̀ tẹ́lẹ̀ pé bó ló ń ṣe jẹ́
3: tó
2: máa ń yọ mí lẹ́nu láti kò sún táwọn máa jẹ iṣẹ́ yẹn ò tiẹ̀ pé àwọn èèyàn ń bù wọ́n fi ń ṣe lẹ́yà bóyá kò ń tiẹ̀ ta bẹ̀ ni bóyá kò ń wó bẹ̀ ni bóyá kò ń ṣe mú rẹ́rìn nígbà mo mọ̀ pé ó máa ṣe é ṣe ẹnìkan ń gbọ́ mi ó máa ṣe é ṣe fún ẹ
1: náà.
0: mo ní má jẹ̀mú ṣe ṣe. ẹjẹ́ lọ ṣe wò mí sàn máa sàn. wà á máa fọ́ gbọ́ gbogbo bí tó dùn ẹ̀ bẹ́ẹ̀ máa fọ́ gbọ́ gbogbo bí tó dùn ẹ̀ wà á wá porúkọ jésù wà á pè é mímọ́ tẹ̀lé wà á ní ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn gbà mí là máa là.
2: orúkọ jésù ẹmí mọ ẹjẹ jésù ọlọrun àtàmátà sí oníṣẹ àṣà gbàmílà màánà ọlọrun àtàmátà sí oníṣẹ àṣà gbàmílà màánà ọlọrun àtàmátà sí oníṣẹ àṣà ní ọjà tó rí lọ́sẹ̀ gbẹ́gbẹ́ ni à ní orúkọ jésù oyè agbára gbẹ́wòsàn ní orúkọ jésù agbára gbẹ́wòsàn ìdèyí já ní orúkọ jésù ìdèyí já àìsàn jáde ìdèyí já agbára gbẹ́wòmìnira ajásùkọ̀wé rẹ̀ nípa ní aláfẹ́ nínú rẹ̀ ó ní ẹ̀kú lórúkọ jésù ó yẹ gbà wòsàn agbòmìnira jésù olúwawa oyè máa chẹ́kì ara yẹn ní gbogbo bíi tí ọfà ìsìn wa ó yẹ jáde nìkan àìtò káàdà nínú àìkẹtẹ ọba ní ẹkẹlẹ ẹsẹ dàlíà jésù ẹyẹ má lẹ báyìí kò dìde sórí ẹ nira ẹka sódà ẹka ká ní màlúùyà lórúkọ jésù ẹsẹ yìí gbẹ ìwòsàn chẹ́kì ẹ̀ báyìí wà á rí pé ọwọ́ kan ti débẹ̀ òṣìṣẹ́ máa rò lápá yẹn máa bẹ́ẹ̀ndì ẹ̀yẹn yẹn yẹs máa bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ lórí ẹsẹ̀ kó má dìde pẹ̀lú ẹ̀ má mú kankan dání mo sọ́jáde lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mọ́ lórúkọ jésù ó yẹ gbẹ ìtúsílẹ̀ ẹwẹ máa ṣe tó lè ṣe máa pẹlẹ lórí ẹsẹ kó máa rúlà báyìí mo fẹ gbẹ ẹrí ẹ nìyẹn lórúkọ jésù ọrọ rẹ jẹ
1: fún
0: àìtàkàbà àárẹ àkàsí màkà ogun yẹn ṣá olúwa ní kí n gbẹdúrà àwọn kan ṣàìsàn ìlówó lọwọ elomi aisan gbe si mi mo so mi o mo wa aisan to se bayi nipa ina lafia to do o ya gba emi lo ona nla fun ona nla fun aisan yen lo gbe si yen lo agba na yen lo ona nla amaro so in the name of Jesus eh eri aloku ti mo fe gba amọ ti to gbe eri e mo gbo nkan kan nigba to luwa so nipe awon kan sa aisan gbe so luwa ni awon kan wa loni ore ti won fe san o da bi edidi ibere nkan ni fun awon to ba gbagbo o ni iye awon to gbagbo awon lati agba flat je omo olorun ati awon to gboruko mime ego wo sa ri akata maria mo so hey agbara awon agba to fi dinere yen agbara yen te ri ba awon kan lo wo di mo won ba ona ri di melo mi ona lo yibo di melo mi o ba de ni kin gba to ore to fe san leni ore asime ire tuntun ni sa mo duro ni ile ibudu agbara yi lati so tele ona to di ona yen lo wa ri owo leni ni ma jamu ni ko ma wa go merin abo kere gege leni oluwa so wi pe ire airo tele ati ona to ti di yen de ma la hey oh my god iwe chronicle keje ori ogun oni to ba gbo olorun bo oni wa fi di e mule amọ ti o ba gba woli e gbo oni wa serere akoko iserere de bai bi mo se soro hey gbogbo iwo to ma fi ore rubo leni fun asina ati asejere bo se rubo yen ni oruko jesus o ya serere ba ona to ti di yen ona yen la mama yi yanu la ma se oni gbadura fun mama kan bo se rubo ti eni ko ru ta won me e bo oni kin se te yen gbogbo eyan to mo to mo oluwa ni ko rubo leni e gbo sa gbogbo to ma di idi ni lowo to n bo ko idi le je to n ba ise won je mo so leni bo se se rubo yen ogun yen se de run abayo ha oh my god I can't number one fellow atagbarun meje o atagbarun marun ati mewa o atawon to ma agbarun mejila edidi majemu e se leni ta won ti o sele o won ni aye gbogun merin dani bayi loluwa olorun omo ogun mi gbogbo to ti dinan ni rere so ada o ya ko ase ti mo be ha ka number wo lo fellow fun won to ba gbagbo ni sa oluwa ni nigba to ba fi jago merin o ko jade oluwa ni nkan to kan lekun fun to nbere a de tu e lowo mo dupe lowo olorun se to be mi olorun se soro ni oluwa ni ka wo kan rubo to mo kun ni kan ku egberun marun owo gbogbo ni legbe ri omo kun yen to fi se rubo ni ojo yen o fi se didi pelu olorun nigba to ba de bi se e mo to sasele si to ga kan ninu oyo si o fe fun ni ebun ti yen dede gbe kokoro moto le lowo to wa so fo ga pe a prank ni oga e nton ni prank ni it's a prank to ga dede ko iwe to fi le lowo to de gbe moto yen fun Camry ah ah gbogbo yin lego now ah meni to to kan leni to ba je wo ni rebe kan o ya na wo swa ire ya to ba je pe o fe transfer ni o ya na phone yen siwaju a ma gba ready a ma gba amen ashe ti mu be in the name of Jesus I can't remember the fellow ya call e UBA
1: UBA
0: U BA
1: UBA
0: 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: but that you be new 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: oruko to mari ni be Christ artillery atamatasi ha gba kan number elekan si 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: eyan meji la akoko yen da bo ba je eyan esoli meji la luwa ti a pe omo eyin meji la fun Jesu ta wa pe odun ni osun meji la bo ni oruko Jesu ona lo ire to mo ko le gba ka eyan meji la akoko yen da to ma koko sore bo se se yen ire je owo je ibuku yen ogun yen ti de ni mo je ah ogun ni fo ni ma je mu oba tin gbo adua gbogbo eyan lo mura o o ma ni agbara leni cancel to luwa ni ka ti be lana to lojo meje yen eni Monday ago mesan lo ma be tete ma bo oluwo to wa lona to gete gbeda lo nbo ni atamatasi oluwo to wa lona to gete gbeda ni atamatasi to ba wa di lola ma sare lo si abekuta pada ni lishabio to wa legbe ile eja yesu ni lafenwa ago mesan si meje lani no africa time amo gbe en te ba fe ri mi e tete de ki se pe ko se ma ngba ta so pe meje la ko ma bo lago mewa ko lo fe ri woli awon eyan ti gba number jina ko tete de ni bori bo ba se tete de be na lo se tete ma lo ogun ni jawa awon kan fe gba ka number elekan si ya gbo aka number number UBA
1: UBA
0: UBA 10
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: gbele kan si UBA
1: UBA
0: 10 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: UBA ni o
1: oruko
0: to mari nibe Christ artillery atamatasi mo fe fun awon eyan ni number gbogbo ẹni tó bá support rẹ láàárọ yìí ẹ pè mí mo fẹ ṣúre kutukutu ọjọ monday fọ àti èèyàn bíi méje míì tó bá lè tètè sáré pè èèyàn méje tó lè pè jẹ ń ṣúre fún yín kí n sọ ìṣòro tó o ní ibi tí ogun yẹn gbà wá kí lọ́nà àbáyọ kí ló yẹ kó o ṣe èèyàn méje tó bá kọ́ pé o gbọ́ nọ́mbà tó máa máa pè sí àmọ́ kí tó fọ ẹni nọ́mbà yẹn ẹ jẹ́ ronú ìjọba ọlọ́run o gbogbo tá a bá ní láyé asán ni ilé ayé asán kò sílẹ̀ ta fẹ́ mú lọ ìjọba ọlọ́run àǹfààní kí ló wá jẹ́ fẹ́yàn ká jà kùtùkùtù ká wá jèrè ayé ká wá sọ ìjọba ọlọ́run asán lórí asán ni fi ayé rẹ sílẹ̀ fún jésù gba jésù lolúwa tó lùgbà lẹ́ni ìwọ náà dánwò dandan ló máa lẹ́rìí a ò ní sọ ìjọba ọlọ́run ìdàní mọ̀ fẹ́ gbọ́ nọ́mbà tó máa pè mí sí tí màá fi gba àdúrà especially fún àwọn tó sponsor program àti èèyàn bíi méje kan ẹ máa máa sọ ìṣòro rẹ ibi tó gbà wá ta ló wà nídìí ẹ àti ìgbésẹ̀ tó máa gbé nọ́mbà náà rí o 070-3523-1417 gbọ́lẹ̀ kan sí o 070-3523-1417 tó o bá pè tí o bá wọlé kó tú mi pè whatsapp number mi náà nìyẹn o lè ní kí n fi áàdì ẹ kó o lè fi máa gbàdúrà ká fi lè máa sọ tẹ́lẹ̀ sáyé rẹ ẹ sí whatsapp group mi wàá kàn ní add me lórí whatsapp màá dẹ̀ add ẹ o dẹ̀ lè follow mi lórí social media handles mi ajílóore atamátàsí prayer life lórí facebook tiktok youtube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ogun ò ní jà wá mọ́ nọ́mbà náà rí o kọ́lẹ̀ 070-3523-1417 wọlé kan sí o 070-3523-1417 whatsapp number mi náà ni sọ pé kí n fi àdìẹ kí n àdìẹ sí prayer group ẹ tètè múra láàárọ yìí o gbogbo tó bá fẹ́ rí mi bí wòlíì bí aago mẹ́sàn-án ni màá bẹ̀rẹ̀ cancelling gbogbo tó bá rú ẹ lójú lẹ́mi wọn máa tó àṣírí ẹ ọlá ní ti láfẹ́ wá ní lisa bíọ tó wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ayé ẹ̀sùn a ò ní sọ ìjọba ọlọ́run jésù lolúwa
4: Friday. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin. Wọ́n ti dín òfò márìn.

Ààrẹ Bọ́lá Tinubu náà ni ó jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí mo díje dupò ààrẹ ní apá ìpínlẹ̀ ti Ondo. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar, òun náà ni ó ti rọ àwọn olùdíje láti ní èròngbà láti ṣe ohun tuntun ní orílẹ̀-èdè wa Nàìjíríà yálà láti máa yin fanda lórí ẹ̀rọ ayélujára. Ikọ̀ ogun orílẹ̀-èdè ti Russia náà ni wọ́n ti kọlu orílẹ̀-èdè ti Ukraine. Mufi àti Uzoho náà ni wọ́n wà lára àwọn tí yóò mọ díje fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles nínú ife ẹ̀yẹ ti díje ti Super Cup eléyìí tí yóò ń bọ̀ lọ́nà ní báyìí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́. Gómìnà ìpínlẹ̀ ti Ondo, Gómìnà Lucky Aiyedatiwa, òun náà ni ó ti ránṣẹ́ ìkíni kó rere sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí ààrẹ ṣe jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú ti APC ti ìpínlẹ̀ ti Ondo lẹ́yìn ìgbà tí ètò ìdìbò ti abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Níbẹ̀ ni Aiyedatiwa náà ni ó ti kéde pé ààrẹ Bọ́lá Tinubu náà ló jáwé olúborí tí ó sì fi ẹ̀yìn alátakò rẹ̀ jọlẹ̀ ti ṣe Stalin Osiafo. Níbẹ̀ ló jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu náà ló jáwé olúborí níjọba bílẹ̀ 18 eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ti Ondo nígbà tó sọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn ìgbà tí ètò ìdìbò ọ̀hún eléyìí tí ó tẹnu bodò. Ibẹ̀ náà ló ti ránṣẹ́ ìkíni kú rere sí ààrẹ tí ó sì lo àwọn òṣìṣẹ́ tó ṣe òṣìṣẹ́ tó ṣe pòkárí ètò ìdìbò ọ̀hún tó lù wọ́n lẹ́gùn ẹnu tí ètò ìdìbò ọ̀hún tó ṣe lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀. Àjọ tó ń ṣe pòkárí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà àjọ INEC òdán ni wọ́n ti rọ àwọn olùdìbò láti ri pé wọ́n tara ṣàṣà láti lọ fi orúkọ sílẹ̀ fún ìsí kẹta ilé tí ó ṣe é ṣe kí ó tẹnubodò ní ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí. Níbẹ̀ ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ti ilé iṣẹ́ ti àjọ ti elétò ti ìdìbò ti ìpínlẹ̀ ti Èkó wọ́n ti ṣe ọ̀jọ̀gbọ́n Ayobami Salami ibi tó ti ṣe ìkéde ọ̀hún ní ìlú Èkó tó sì rọ àwọn olùdìbò láti lo àǹfààní ọ̀hún láti gba káàdì alálòpẹ́ wọn látàrí bí ètò ìdìbò ti gbogbogbò bí ó ṣe ń kọ̀lẹ́kùn fún ti ọdún 2027. Níbẹ̀ ló wá rọ àwọn tí wọn ti ìforúkọsílẹ̀ àti gba káàdì ọ̀hún láti lo àǹfààní ọ̀hún èlé tí yóò tẹnubodò ní ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí. Igbákejì ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar òun náà ni ó ti rọ àwọn aṣojú fún ẹgbẹ́ òṣèlú ti ADC láti ri pé wọ́n yan àwọn tí mùṣemúṣe wọn dá mùṣemúṣe fún àwọn ipò èlé tí wọ́n mọ díje dupò ní ọdún 2027 yálà láti ṣe gàyà fún àwọn tí wọ́n yan fanda lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ nìkan ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ìpolongo nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe Prank Suhaibu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé àwọn kan náà ló jẹ́ pé wọ́n yan fanda tó ṣe jẹ́ pé wọn kò kójú òṣùwọ̀n tó láti ṣojú fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ibẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn ọgbọ́n àtinúdá òun náà ni àwọn tí ń tò kalẹ̀ láti lè máa rí bẹ́ẹ̀ pé àwọn gba ipò eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu eléyìí tí ó jókòó tì. Báyìí ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé bí ètò ọrọ̀ ajé bí ó ṣe mẹ́ẹ̀ tó sì jẹ́ pé ètò ààbò náà tó tẹ̀lé pẹ̀lú tó jẹ́ pé ìgbáyégbádùn àwọn èèyàn òun náà ni ti wá lé kúkúkú bí ẹja. Ó ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún pé ẹgbẹ́ òṣèlú ti ADC òun náà ló jẹ́ pé wọ́n ti múra sílẹ̀ báyìí láti gba àwọn ipò ìjọba tó bá di ọdún tó ń bọ̀. Ìròyìn tilẹ̀ òkèrè. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti Russia òun náà ni ó jẹ́ pé wọ́n tún ti kọlu orílẹ̀-èdè ti Ukraine mọ́júmọ́ ti ṣe ọjọ́ ìsinmi látàrí bí wọ́n ṣe kọlu àwọn ibùdó kan pẹ̀lú àwọn àdó olóró eléyìí tó jẹ́ ti Abidjan eléyìí tó jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n tún farapa lẹ́yìn ìkọlù ọ̀hún. Ibẹ̀ lẹ́ni tí ń ṣe mínísítà fún ètò ààbò orílẹ̀-èdè ti Russia náà wá ṣe ìkéde ọ̀hún wípé ogunlọ́gọ̀ àwọn àdó olóró eléyìí tí àwọn yìn sí ibùba orílẹ̀-èdè ti Ukraine òun náà ló so èso rere tó sì jẹ́ pé ó dùn máwọn nínú pẹ̀lú àwọn èsì eléyìí tí ó fún àwọn.
tan iroyin ti ere idaraya iko agbabolu ti super eagles ti lewa ona ni won ti gbaradi bayi fun ti edije ti unity ile to je pe awon agbabolu tutun bi meta di ni ogun ona ni won ti draw wan bayi ni ibudo ile to be ni ilu london ni bayi lo je pe iko agbabolu super eagles na ni yo mo wako pelu to relede ti zimbabwe ni ojo isegun ose ninu ipele ko mese yo ti edije ti unity ni bayi lo je pe eni ti o ba yanjo na ni yo mo pade iko agbabolu ti jamaica pelu eni ti o ba gori pelu to relede ti indian bakana lo je pe edije ohun o don lo je pe orilede wa nigeria ti gba lati eyin wa to je pe awon agbabolu ile ti won ti draw wan bayi si ibi ipago igbaradi o na ni trey murphy ati francis zo bakana na ni philip otele ato okunko ati rafiu durusimi wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagilu fm 967 bákanáà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagilu fm 96.7 túnde ọ̀làwò lóòótú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá túnde morongkeji martini salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn náà ní gbéralẹ̀ yóò mọ̀ tẹ̀wájú pẹ̀lú akin akin yẹmi mọ́kúrò mẹ́ẹ̀ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: hear, but I understand the mechanism here. Okay, Papa, no, mọ̀fisọ̀ wíńgbẹ́ tó bá jó lóṣèlú
1: látọjọ́ tó má ti bí wá sẹ́yìn
0: ọpọlọ ní ntẹ́nsẹ́ nẹgbẹ́ wọn kan wá ẹgbẹ́ fún yín láṣìírí kan nẹgbẹ́ òṣèlú APC wọ́n lè dispute ẹ̀ o wọ́n lè ní òrí bẹ́ẹ̀ o ṣùgbọ́n that is fact and figure wọ́n wá lè ní ẹlọ́mú proof ẹ̀ wá ṣẹ́rígbó ní direct primary ti ẹgbẹ́ òṣèlú APC se across the nation. Ẹjẹ́ ń fi pínlẹ̀ Ọ̀yọ́ se case study. Kì í ṣe gbogbo ẹni tó jẹ́ register member ẹgbẹ́ òṣèlú APC. Àpọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn kan wà induced. Ọ̀pọ̀ àwọn kan wọ́n wà very sympathetic to the cause of APC. Wọ́n yìí sọmọ ẹgbẹ́. Ṣùgbọ́n náà jáde. Ah, ẹlẹ́gun ta la fẹ́ lọ dìbò fún? Ṣé ìgbọ́pá kí ẹmí náà rọ́ọ̀nù ni? Mo ní rọ́ọ̀nù lọ. Rọ́ọ̀nù lè kú. Mo ní rọ́ọ̀nù lọ. Ọ̀pọ̀ ni ò jẹ́ ọmọ ẹgbẹ́ APC àná jáde. Ló jẹ́ pé lọ́pọ̀ ọbọ̀ mi. Wọ́n á lè kàbọ̀ èrò ti pọ̀ jù. Ṣé ẹ bá bẹ́gbẹ̀ ẹná káàdì ìdìbò yín òkè? Ẹ wà rí scanty, very scanty. Mi ẹ bá ti rí yẹn bíi 300. Tan bi 100 wa na card o pe card wa re omo egbe ni wa ojulowo ni a o oni ngbo ti e da ye kan apapa wa de oba si wa dipo nu egbe yin wa feran egbe yin wa de feran candidate egbe kale but we are not a registered member of your party and I'm a boy, I'm a boy.

0: very massive logical coordination yen yeah? And you see won ti grandma fa am egbe fun candidate me lies in massive logical coordination yen yeah? That can be prone to manipulation in area lacking solid party members record. Animal song, Papa B. A party on the party on the card, the egg bell or walk. And when I got the one debo, they were very sympathetic to that political party or to a particular candidate. I want to know about where the bush, but I will have a card, the egg bell, you know, a marble, you know, debo. Abi manipulation jenso e be ri counting 1 eyan gbo wole nikan 1 2 owo enikan 3 4 5 6 eyan ti ka bi meje o enikan yan lo gbo wole lori o tun bo edi keji ah e keta ngba je o di ogbon from ogbon ba 100 ni no ara lu e mo pe kokan wa en ba la ta fe se begbe won ni sugbon ti ma mu wa ni pe ti o ba ti se nti pe ni internal democracy effectively laarin egbe oselu omo oye to ba wu won ni won fakale nti en ba ti fakale la o a ma debate le lori e da kuta aladibo fun se APM lai era kun se APC era kun se PDP si ku ni pinle Oyo ta ni gubernatorial candidate in one and Tania Fakale PDP Accord Boni ADC APC PDP APM Accord ADC inu mara arun yen nipinle Oyo le ti momuye but le rule out to o se se ki bo cotton la kan party bi meji ko collapse ase mi waju e la wo nu e mi amo e we ja pade laaje e ja pade laaje to ba doru ola moju mojo Wednesday atu dada lo le teji to wo so fun yin ten pe ni consensus bo ni se arrive on it aba ti loye kikun na gbe accord ni sin ha nkan yan nbe lowo na gbe adc loye ilaka ni rara o ema de se yi oku de ka to na gbe oselu apc Galuku lo tin link wonde. Wa kini a fe se? Bo ba ti kopa nu either direct or consensus political party kan o le bonu egbe mi mo. O tun di the next election. Magi yemi eje ma le de. Eja pade laaji lori eto yi to wo. To ba ti di ale ola mojumo Wednesday. In wa tu pere. Pere. Bo le to abode ni ipinle Oyo. Àwọn bo lo je flax point ta gbọdọ mojuto ijọba abile wo la gbọdọ joko ti bayi ka mo pe to ora e ja so gbo e di aji lori eto yi to wo iyen lola mojumojo Wednesday e pe ojo opo te pe mi si ona ni 08032954191 ona ni WhatsApp number mi gbale mi ati yin o dejo mejo lori eto yi to wo lori eto apa lori gbo ni si mo se ko omo nko bi si mi o gbera nle leto la gelo ni won pe bi
1: 26.7 mo ki gbogbo eyan omo olorun ka kiri agbaye akoko to lati gba lodo adani waye fun irin ajo ojo tuntun ati ose tuntun emi inu awon woli aki o tori po tobi for helping your people to fight their battles Thank you for defeating all their enemies that rises against them. O se tori pe o je alatileyin fun won. Baba o se tori pe o je oluranlowo fun won. Emi mimo ba o pe wa. Bi ose won ni ose yi, bi ose yanu won ni ose yi, and that the enemies of their testimonies will be silenced. Lord, be exalted in the name of Jesus. Pe o gbe ori awon ire soke fun iyanu ati fun ise agbara. Fẹ́ràn àjò ọ̀sẹ̀ yìí, Adániwáyé gba ọpẹ́ wa. Gbogbo ibi tẹ́ ti ń gbóhùn yìí lábẹ́ ọ̀run kẹra àánú gbà. Mo gbé yín wọnú májẹ̀mú àánú báyìí. Fẹ́ràn àjò ọ̀sẹ̀ yìí, lórúkọ Jésù, ẹ wọnú ẹ lọ. The mercy of God I will give you speed. Mercy of God I will not just give you speed, but power to overtake. Receive that mercy in the name of Jesus. Àánú tí yóò yí nǹkan padà sí rere fún yín lọ́sẹ̀ yìí. Fún gbogbo ọkàn tó ń ṣàmì níbi gbogbo lórúkọ Jésù, ẹ gba àánú náà. Mo pàṣẹ lórúkọ Jésù. Alágbára òkùnkùn tí wọ́n ní kó máa ṣọ́ yín kiri kí ìdá ogun láyà. Òmìràn tó múra àti dá yín dúró ìṣeré lọ́sẹ̀ yìí lórúkọ Jésù kó wọlẹ̀. Gbogbo májẹ̀mú tí wọ́n ń fi ẹ̀jẹ̀ gbéró lọ́sẹ̀ẹ̀sẹ̀ torí kẹ́ ẹ má bàa jẹ́ èèyàn kí májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù kó kọlù. Mo pàṣẹ pẹpẹ tí wọ́n ń fún ní ẹ̀jẹ̀ nítorí iṣẹ́ yín, nítorí ìgbéyàwó yín, nítorí ayé yín, lórúkọ Jésù kí pẹpẹ náà ya lulẹ̀. Kí ogun ọjọ́ pípẹ́ ó ṣẹ́, kí ogun ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó ṣẹ́, kí ogun ìṣẹ́jú ó ṣẹ́. Mo pàṣẹ lórúkọ Jésù. Aṣọ ogun tí wọ́n ń dá sí yín lọ́rùn nínú ẹ̀mí lọ́sẹ̀ẹ̀sẹ̀ ní orúkọ Jésù, kí iná kó bọ aṣọ náà lọ́rùn yín. Ẹ gbóhùn Olúwa lẹ́nu mi. Gbogbo ibikíbi tẹ́ ẹ wà lábẹ́ ọ̀run, ọwọ́ Ọlọ́run ti ṣàánú ẹni, ọwọ́ Ọlọ́run ti gbé ní fòdì lórúkọ Jésù kó wọnú ayé yín. Ẹ jẹ́ bá mi gẹ̀ẹ́tì omi mímu ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbóhùn mi. Mo pàṣẹ lórúkọ Jésù. Ẹnikẹ́ni tí ọfà àìsàn ń bẹ lára ẹ̀, kí ọfà náà jáde. Ìdí àìsàn tí wọ́n fi di ẹnikẹ́ni lábẹ́ òun yìí, kí iná kó já ìdè náà. Lórúkọ Jésù ni mo pàṣẹ sínú afẹ́fẹ́ báyìí. Gbogbo ẹnikẹ́ni tó fi omi ara yín dè yín, kí agbára tó bẹ nínú orúkọ Jésù kó dá wọn lẹ́bi. Gbogbo ẹni tó jẹ gbèsè Olúwa san o, ọfà gbèsè jáde. Àánú kó san gbèsè, àánú kó fagilé gbèsè. Gbogbo ilé ọmọ tí wọ́n ti Olúwa ṣí, ọwọ́ ìka ènìyàn nínú ilé ọmọ yín kó gbiná. Let every closed womb be open, be open, be open in the name of Jesus. Mo pàṣẹ agbára tó ń lépa ẹ̀yìn èèyàn wọ̀nyí fún ibi, kí agbára náà kó dàwátì. Kí àṣẹ Olúwa kó wọnú omi fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Kí agbára Olúwa kó wọnú omi yìí, kí agbára ẹ̀mí mọ́ kó wọnú omi yìí. Gbogbo ọmọ tó tara ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ mi jáde, kí wọ́n jẹ́ èèyàn. Lórí ìso tí àkọ́bí yín wà lórí àbíkẹ́yìn, kí iná Olúwa kó tú wọn lẹ̀. Mo pàṣẹ kí iná ẹ̀mí mímọ́ kó tú wọn lẹ̀. Gbogbo ẹ̀yìn tẹ́ díù fún ìgbéyàwó, kí agbára Ọlọ́run kó da yín láre. Kọ́nà yín ó là. Lọ́sẹ̀ gbogbo ibi tẹ́ ti ń gbóhùn mi kiri ó wọnú ayé yín. Lórúkọ Ọlọ́run Apọ́sẹ̀ Babalá ni mo sọ̀rọ̀. Gbogbo ibi tẹ́ ẹ bá kọjú sí lọ́sẹ̀ ìkílẹ̀kùn sí fún yín, kẹ́ ẹ ríre gbà. Áńgẹ́lì Ọlọ́run ní ìrí ènìyàn kó bá yín lálejò. Iná àti ẹ̀jẹ̀ Jésù kó ṣèdìdí ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ ńlá Jésù Kristì, Olúwa wa, àmì, àmì, àmì ní orúkọ Jésù. Bí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí àti àdúrà, ẹ pè sórí nọ́mbà yìí 08239 13 178. Mo ń fi àkókò yìí pè yín sínú ìpàdé alágbára ńlá, èyí tó máa ń wáyé ní Christ Apostolic Church, Giga City, a place of discovery and recovery, Aláṣẹ, Igbó Olóyin, Arúlógún, Ọjọ́ Road, ní ìlú Ìbàdàn, ní gbogbo ọjọ́ Thursday, láàrin aago 8 sí aago 11. Ohun tí Olúwa ní ká dì pẹ̀lú ní oṣù yìí, òun ni gbígbógun ti àwọn òórùn òkùnkùn. Ọlọ́run dúró dè yín fún iṣẹ́ ìyanu àti fún ìdáhùn àdúrà. I see you sharing your flying testimony this week in Jesus' name. Amen.
2: Lagilu FM 96.7.

0: ni lọjọ kẹẹdọgbọn ọjọ kẹẹdọgbọn ìyẹn nínú oṣù ẹlẹẹkarùn ọdún 2026 gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí eré o gbogbo agbọwọta la máa ráànú ọlọ́run gbà nílọ bíbọ̀ wa ò ní bí aráyé nú a ò dẹ̀ ní báyìí fọwọ́ tì í ìjẹ́ ìmú wá ọlọ́run ò ní fi síbi tó nira bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ ẹ̀sẹ̀ pátápátá ó lè jẹ́nu ilé tàbí kọ́ jẹ́lé ìwòsàn ni ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn amòyin láadáa ẹ sọ ibà ilẹ̀ fìdìde èmi ni kẹ́kọ̀ọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi o DJ Spider DJ Spider ó gan ni mi fi dàgbà tí ó máa jẹ́ kẹlá fọ́nmọ́ gbá dáadáa níbi kíbi káàkiri àgbáńlá ayé tún dé ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ ṣwágọ́sì nìyẹn ọlọ́wọ́lé ọ̀mùtá lórúkọ tèmi the top striker elétò gallant gan nígbà tí wọ́n ń gbà sílẹ̀ bí ọmọ ẹ̀gbẹ́ lápá bí ẹ máa fetí kó gẹ́gẹ́ bí ọmọ èkó lápọ̀dọ̀ yín bẹ̀ yẹn ó nígbàgbọ́ pé ó máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo god bless nigeria olúwa kó bùkún lóde wa naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì bó kẹ́dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá pápá láti ibẹ̀ yẹn àsìlẹ̀gò ẹja sáré wọ bùbá ìgbáradì kan ti super eagles lọ o ká bẹ̀rẹ̀ látàpá abẹ̀ yẹn láàárọ̀ yìí agbábọ́ọ̀lù mẹ́tàdínlógún níròyìn jẹ́gọ́dì mímọ̀ pọ̀ wà ní bùbá ìgbáradì ní ìfigagbága tí ó sì bẹ̀rẹ̀ lọ́la wẹ́ẹ́ ìní sì wà ńbẹ̀ inú agbábọ́ọ̀lù mẹ́tàdínlọ́gbọ̀n 27 players tí a fi wé pé bó ti ẹ̀jẹ̀ pọ̀ ti pé méjì sí bẹ́ àwọn kan ń bẹ́nu wọn tí a ti ní ìfarapa ju gbogbo ẹ̀ lọ àwọn mẹ́tàdínlógún tó wà ní bùbá ìgbáradì ibẹ̀ láti rí junior ayọ́bami alami tìjání láti inú ikọ̀ 3 years ìdí olúyọlé warriors èlé tó ti padà sí continental báyìí lẹ́yìn ọdún bíi mẹ́tàdínlọ́gbọ̀n 27 after 27 years ok Michael Atata Adéoyè Adéremi Òpútà Chibuze Igoke Ebina Okoli Elias Oyedokun Tosin Philip Otele Ato Okonkwo Vemi Aziz Owen Ozeni Nnamdi Tochukwu Tere Movi àwọn tí a darapọ̀ lánàá francis uso chibuke nwahu àti rafiu dúró simi èrò tí wà yí pé àwọn tó kù máa jáwin wọn lẹ́nìí ní bùbá ìgbáradì wọn eléyìí tó wà ní crave valley pápá ṣeré crave valley fc tó wà ní middle park avenue ní london ibẹ̀ gangan ni ẹ ti ń gbáradì bó ṣe máa jẹ́ nìyẹn aago méjì àbọ̀ lásàlẹ̀ ọ̀la 7:30 p.m. ó ní ìfigagbága láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti zimbabwe ló máa wáyé tá a bá ń sọ nípa semi-final unity cup ní o ọ̀túnla ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n olólédè india àti jamaica wọ́n mọ̀ náà tẹ́bí owó ó yá pápá láti ibẹ̀ yẹn káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again ọ̀sẹ̀ tá a wí ló délẹ̀ yìí o bàrìbà lọ́la ni kò ní dọ̀túnla ọ̀la òde yìí iléyà casport ọ̀gànú ọ̀gànú ọ̀gàrà ọ̀gàpá ọ̀gàmú ọ̀nàmú lọ́la agbórẹ̀bẹ̀tẹ̀ kan tọ́jọ́ àyálà gbogbo ló tiẹ̀ tí a rí gòbú kú tó tún dé láàárọ̀ àyálà báyìí nítorí ọlọ́run irú ògò sọnu wo tún lè léyìí báyìí nílé yá kọ̀túnla lọ́dún kọ̀túnla kéèyàn máa dérú ògò báyìí kí o ti ẹ̀bẹ̀rù bọ́lọ́pàá bá àrẹ́sì rẹ̀ pẹ̀lú gòbú ọmọ tójú sú mi mọ̀nàkáì ọ̀gẹ̀ àgbò kẹrẹ̀bẹ̀tẹ̀ kan ń bẹ ńlẹ̀ fún jíjẹ ẹni ọba jí àgbò yóò tún gba 500,000 naira half a million yóò tún gbà lé lórí àbí kéèyàn bá sẹ́ jí àgbò àtàkẹ́ ní ọ̀sẹ̀ ìyanjú rẹ̀ wọ́n sáró mọ̀ làwọn ò rọṣẹ̀ mọ́ bó ti ní mo wí mo sì ra nǹkan mímu ẹlẹ́rìn dòdò ni o wọn mọ̀ ń pa àyókù o bẹ́ẹ̀ni top striker sọ pé bàbá sọ pé ó mọ̀ bàbá sọ pé ntí ń bá wí ni o wí o ntí ń bá wí mọ̀ sọ o nǹkan mímu ẹlẹ́rìn dòdò ìṣerú ẹ̀ ń tán DJ Spider mú o ta DJ Spider oto ta won dolapo akindapo omo lile DJ Spider to kawo oke fun dolapo nti e o tun kawo oke fun pe oga ohun to ni la eh borogun ye ni ba juye ni lo iya le yan pe kase kase kase we go again laro yi owo odun owole o star 347 star 1004 star 2 ash ni o ati e wa gbe laro ya pin bi 1.2 million naira to ba dago mewa ku seju meedogun laro yi yes bo se je niyan 150 na lati bere 100 150 200 250k laro yi mago star 347 star 1004 star 2 ash ni o o to jo meji jo meta ti won na ti ndajo aje yi pe asipo odun lajo ti o bo si to ko ajo labi ore mi kan semiu avance semiu ani andajo si lo lo ba ni ayo phone hun lo ayo phone ngba ta ti dawo ajo tan e gbo re fowo re ran ani ayo e ma ge bo yi ti dogun pe won yo phone bayi owo ori phone la won ara bi okoko ma le mo ni alaye yes phone en tai andajo si mai do ti esele ni gbe o ti e ti sun bayi mo ni ni kin ni ama fi awada se yeye olorun o fofo re mi loro ti phone sugbon tan bi oni ko se mi u your phone mala ti latoji omo mi ran ti gbogbo ayin eyin e sora se o ni gboro aye o e sora bayi phone ni an yo bayi o gbodun ba ti de bayi nti mo tun gbatanu o won yo phone gan ni o koda ni aro kutukutu o ba fe wo moto laaro kutukutu sora se o o ba fe go kada laaro kutukutu sora se o ba fe gun maruwa laaro kutukutu dakun sora se o sora se dakun o e woju leke wenu oko daada o bakan na ni owo role to ma se roti roti yen elomi o di ma yan gbagi e gujo beta family nko won mo yin ri abibo la se aje o ti gba nkan lara re ni take care o dakun e take care e wa very very careful bayi o ti gba phone se mi wo ta n dajo fun olon se ajo ikan mi okay e ya gbagba gba lati be ye e ja ti owo waju star 347 star 1004 star 2 ash ni o star 347 star 1004 star 2 ash star 347 star 1004 star 2 ash lo ma gbe e debe ma gbo gbo o de le gbori ero yin ja rawole www.cashier.ng www.cashier.ng iyen na tun gbe trabaye gegegegege o ya let's go there e ja tesowo waju lapa abe o laaro yi awon eyan gbo pe o ti kawo na must coach must jarum e bo se nko ti oti oyen oni lokan oni en ti e fe je ke eyan o je ni tun si ohun bo se je nu ngo ni wiju ba nlo o ya papapa o di ni idije MPFL ligi Nigeria tenubodo lana pelu orisirisi drama lolokan ojo kan ti waju ohun gbogbo ikwenugun rangers enugun rangers o lo sinu eko o re ebokun wa obosa wa o gbagba sere mo bolaji johnson nilu eko ele to je pe onikan ni tele tele nigba kan yin ibe won ti re pa pade ikorodu sire omo lati ke bi a se ngba lowo o na ni ko rivers united na ngba ti e na lowo pelu casino eyen nilu port harcourt e mo pe bi rivers ba jawe olubori bi rangers ba o ba fidi re mi nlu eko league o bo sowo rivers united okay tan rangers wa ikorodu fe lo continental lati se po keta o le pa iko 3s ni oluyole warriors to n re gba bolu ti e nilu mina pelu niger tornadoes tun ti gbodo se daada pelu niger tornadoes bo ba fe do bi kankan ikorodu gbodo na rangers bo ba fe re bi kankan rangers gbodo na ikorodu bo ba fe gba fi eye rivers gbodo na casino bo ba fe gba fi eye league gbogbo e wonu ara won ni gbeyin gbeyin bo lo pada ja si e bariba on love again o asuti astars the oluyole warriors nigbeyin gbeyin Ikọ̀ Rangers International won ranti ojo o won ranti atijo mo se bo e ba n pa se keko mi o tun se keko ra re tori pe Ranger oran iko sute lowo ran ra re lowo ni bo ba padanu ohun kaye lo to sute no ni lo continental o sugbon no ni gbafe ore re joba o n binu bo won se pe olore oba be gege loro sute ati Rangers se ri lana o tori pe sute n padua si won pon finu kan sadua pe Olorun je ki Rangers International jawe olubori ilu Eko ko le ran awon lowo Rangers n sadua fura re Olorun je ko ngo bori ko ngo le gba fi eye tori bi gba fi eye ti e loran sute lowo lana o bi be ko iyan sute je lu mi na le n to je yi pe kani ikorodu siri to ba re jawe olubori lana ni sute oni lo continental o be kere Rangers no ni gbafe aje wi pe ikorodu ran Rivers lowo niyan ju gbogbo e lo owo nu ara won lana Rangers International fun idu etilu anogun fun igba lekesan ninu itan league lede wa Nigeria won gba idi ije league Nigeria Nigerian Professional Football League fun gba kesan pelu bi an se jawe olubori nlu Eko ami ayo meji se yokan ni a fi na ikorodu siri ibi ikorodu tin se counter counter won ti ko fi kan si la pe e ma ja mo se le lo le tetina ibi ikorodu tin lohun oni gba ohun oni gba ni ohun o ku be ni ibe ni enugu Rangers ti fele keji si pe ni kini so ro pa sere wa lu Eko ni ni kini ibe ni ikorodu ti a wo pe a eyin oda na se wa ni jemi na ogun kankan ni o sara pala oda eyo ke pada nbe eyo kan na lo da pada lo ba tun mura keke kan pe ohun oni gba ohun oni gba ju gbogbo e lo go meji se yo kan o na ni Rangers fi pamole o yan fi gba league iyen ma lowo o wa ma gbo nilu Port Harcourt iko Rivers lohun lu kazina ni lu bi kuku bi yiye igbaju oto igbamu fun ti e lana won na bi koku sugba koku go meta sodo ni Rivers is pale sugba po keje won ese nilu mina Niger Tornadoes to won ja fun pe bo won o ba le won o ni gangan to ba sugba won o ni relegate se ibi oro ti nira fun sutinu o Niger Tornadoes gbodo bori ifi gagbaga na komo re bara re nbe ti oda lo nya mura si sutin ti e nta n wo yi pe o ti fi go si ko sutin la pe ni kini e wa continental ticket yin e wa re bomi ibi iko le wa wa sugbon bo ba ku die ba iko mo olore o jin koto mana mana ma si se ma le fo mo olore o be ga loro ri fun iko sutin won jiya lowo Niger Tornadoes lo to sugbon iko Rangers o ti ko won yo nilu Eko bi nkan se rinu o iko Rivers lo se ipo keji 3 years in the Oluyole Warriors on lo se ipo keta lo mu won lo sinu idije CAF Confederation Cup bayi leyin odun 37 after 27 years be ba gbagbe odun 1999 ni Shooting Stars yan ti lanfa ni ati jade iyan ku o to lede Nigeria e wa ma wo si Olorun e ma wo bi oro se si o sutin ogba continental ni sayi sugbon iko ti Chelsea won lo bi kankan be Olorun bayi bi blue na won si jo nlo blue Alaji Isiaki Adekunle oro si ari bayi up Chelsea up blue up Chelsea up up sweet up stars we sutin lo continental Chelsea olo o ti da ba e mu kanu mejeji na eja ta re roju oja sugba awon esi fi gagbaga to waye yen ey Oluwa Femi Williams
1: ekojuma tokun
0: akojuma
1: idije Nigeria Premier Football League eleto tenibodo lanu ami ayi meta sodo ni Bara FC fi aje Nasarawa United merin sodo ni Bayelsa United fi aje Kwara United better insurance won ati Remo Stamia kankan won jogba eyin ba fi aje Kanemi Warriors ami ayi meta sodo ni Kun Khalifas awon fi aje Wikitoris ami meta seyo kan ni ami ayi kan sodo ni Plateau United fi aje Kano Pillars ami ayi meji seyo kan ni Warriors fi aje Abia Warriors Rivers United awon fi aje Kazuna United ami ayi meta sodo ni bakon Enugu Rangers awon fi aje Ikorodu City ami ayi meji seyo kan ni Niger Tornadoes awon fi aje Chester ami ayi kan sodo ni bi nkan se je niyan.
0: All right, bo se je niyan lapa be yen eja sare roju oja ka lo pa akade o ba ba toju oja de hey gbo mi dada Adex omo ba Adrex omo oba ni gbogbo Ireland. Awon ti Dublin yen. All over again. Okay. Oye ja roju oja ka lo pa akade. Ba ba de ka tu wa gbera wa de be. Eku kale.

pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47 wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29 Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ̀rẹ̀ Ìbàdàn on the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47 ẹni tí ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́ ìwọ náà máa bọ̀ àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀ tó ẹ̀ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn ẹ wọ mọ́tò ẹ̀jọ̀kú pátá ẹ̀jọ̀kú ẹ wọ mọ́tò apátẹ́rẹ́ lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ fẹ́kúnrẹ́rẹ́ àlàyé nọ́mbà sí ní kẹ́ ẹ máa pẹ́ 09033933006 tàbí 00606

0: 08052023076 nipaso sọ raso sanwe benkan e olohun ta fi se gbekele aita ewo womoja lo mu wa goke agba
1: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
2: Ara o di pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idini yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati egbo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma muna lo gbari airorun sun dede bi eti bangoye abu fe ma se gbon yin owo ke se kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
3: Ile iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
4: Ibadan Mega Crusade
5: 2026.
4: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́, ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: SELARIE
6: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì tùmẹ́rìk.
8: TURMERIC tùmẹ́rìk.
6: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Lágẹ̀lú rèé, Lágẹ̀lú 96.7 FM. Òkè gajù òkè lé wálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òóyá jẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ́ nǹkan ṣe. Àwọn fi gbẹgbẹ́ga tó wáyé lópin ọ̀sẹ̀ bó ti ẹ̀jẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ líìgì ti tẹnubodò báyìí. Ará wọn tó lọ tó bá bẹ́ẹ̀ lọ, ará wọn tí wọ́n dúró. Irú ti orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìsinyìí. A ti mọ̀ pé àwọn tí wọ́n padà relegate Remo Stars ó padà lọ. Òun lọ gba fi ẹ̀yẹ ń sáà tọ kọjá. Ṣùgbọ́n ní sáà yìí, ọba ara rẹ̀ ní ibi tí ò da kankan rárá ni o. Ẹ̀ka Nemi Warriors lọ, Bayelsa United lọ, àti Wiki Tourist amẹ́rẹ̀rin tó lọ́nu. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti lọ káàkiri káàkiri àwọn líìgì ni nǹkan ti ṣe ọ̀pọ̀lọpọ̀.

0: fun o yi pe iwo ti ko re iwo ti ko re ti o ba qualify fun cup ma gbe bo njo saturday abosi bo se janu o ya papapa iko inter miami messi ati manchester sele ba won o ti salaye sugbon messi o le pari fi gagbaga won ati philadelphia union ni ojo sunday o si rin jade funra re injury je yan ba si rin jade funra re ko olohun o sanu eni ni o won so pe boya hamstring injury ni sugbon won o ti confirm e o olohun si kuku ti e ba ko je argentina se o di june 16 ki won to gba ifi gagbaga won akoko le n to tumo si pe ati igbon kankan sugbon messi o pari ifi gagbaga e 73rd minute lo jade to si fi owo mu itan re o rin jade funra re ni o si gba dressing room lo straight away on a straight line bo se je niyan lapa be yen o ya papapa ku ojumo ogbeni tijani oloku dana
1: akojumo atokun akojumo gboyin arale asikomo ra odun odun ayo lase
0: odun ni bo le ran lodun tin
1: okun ni owo mi ti ka ba
0: so ti ra okun
1: be ni mo ti sokun mo ti mo sokun mo badun mo sokun mo jebu
0: olohun eran ti o wo inu okun yen olohun o se
1: ami o lona alali
2: jara to ti lo bi ja
1: lona alali ni o
0: lona alali bo ba ri oke te nko
1: ko wole ya
0: ebe ran le ran je
1: e ko to wole ya ni
0: e pa dada ko pa le ya to e bo pa le se be pa le ya lodun to lo
1: apa
0: e ko gba ran ko je consecutively
1: e ko sa bu nu ke e mo pa lododun
2: ada ko bo je le pa
0: si wala akojo la ara ogbani a tun de olateju
2: akojo ba to ko akojo o gbarale akewo pe ti to pe ti tabi bo ni
0: bakan na comrade abi sorry former honorable ti o padanu ticket abi e ma ti si primary abi
2: Aliano no la shi.
0: It's still Aliano. Unfortunately, maso kankan ma.
1: Eh me wa lo na ibu daku. O daku ti le mo.
0: Sori gbogbo n do ba ti mu unfortunately lowo n ye fe gbo
2: tan. Ere pa ro ibu me ko.
0: O tu ti
1: le ba wo gbo e ke ona ibu e ko le. Ifo ti awa igbimo ni. Ora gba
0: bese jini tun damu
1: ma ji alaju ni
2: tan temu
0: na rebu biru e ba kun waju olohun se e tun gbiyanju ni o be se ba da ni atun kun ni
2: o ba la mo ri apa
0: ti gbo e ki awon ara gbe e ma wo be
3: oruko temi ni abdul wasim
0: o yesu o le soro dada
2: e mo ta no ni wo
3: okay ti aka ki agbala yi pe akun bere se to gbo ri to se kuda lo pe kariwa bros en lo ni jo kan o le ni jo lo ni jo
0: oro oselu lori un oro oselu lori un
1: ba pare to ni
2: se gbogbo awon ta gbe bo o si odo gbogbo e la ba wa tu o
0: e tu tu bo o e di
1: a fukun ta di
0: gbogbo e di gbogbo bo o te ti gbe fawon eyan
2: gbogbo awon to gba so gan na re mo ti ni kan da so pada
0: aso je bi se campaign
2: ta bi se rally
1: mo re ba pare to ko si wa yi a dash dog ti la ni gbogbo bi to ti wu
2: ẹyin o le ri
0: ara ẹyin ju gbogbo ẹ lọ ẹkan kí àwọn olólùfẹ́ torí sáà ti parí kò sí much mọ ẹkan kí wọn kankan kí wọn pé tọ́ adúpẹ́ ti sáà tó parí á dẹ̀ bẹ̀rẹ̀ workup kíní ó bẹ̀rẹ̀ workup preparation ó bẹ̀rẹ̀.
2: Ẹni tẹ́mi ti ẹ fẹ́ kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3-0
0: di olúyọ̀lì warriors
2: àwọn gangan lèmi fẹ́ kí látàrí pé ṣe mọ̀ pé tí wọ́n bá pèèyàn sí àkíyèsí tí èèyàn dẹ̀ mú àkíyèsí yẹn lò mo rò pé nísìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí náà so inú àwọn olólùfẹ́ ń dùn káàkiri àgbáńláyé pé àwa náà a lọ sí kọ́ńtínẹ́tà ní sáìlẹ̀ ètò ń bọ̀ níta dẹ̀ nígbàgbọ́ wípé pẹ̀lú ògo ọlọ́run ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ṣe dáadáa torí tó bá ti ń ṣe dáadáa ní kọ́ńtínẹ́tà àjẹ́ pé lábẹ́lé gan náà gbogbo náà yóò mọ ọ̀rọ̀ sọ́mu sọ wá kí wọ́n pé wọ́n kórìíre pàtàkì
0: congratulations
3: ebi na ki won ka kan gbele pe shooting star akunle re to ma so fun e pe en to ma pe sa kiss pe mi to ku sire mo pon to na lo ni fe re ki so ta won so adupe pe
0: eni oba mo
3: adupe pe
0: and is not composed everybody ma e lo kan ru awa yi
3: awon na gbo ma so ni gbe awon na de bara won bi to ye ko ba ro mo gbo pe lagbara olohun ipun ti won bara won ki merit ni on merit ni ti se paru mi de so in bi to wa ku si kan no se to continental yato si bon la mili so kan si se to
0: rojo mi ni rojo mi yen a ni e salaye fun ekiyan la wi
1: aki aki awon alakoso kan ti reye si ku ti continental e bakan na papa julo
4: nile gẹsi ikọ gbe agbawo lo ti Arsenal ikọ to tin le tawon eyan ti so lenu pe ko ni ba opolopo ti e ti ni oni pe ko ni ba mo FC lo ko Arsenal o ba o tun wa ni je ile yo tun ba nja Saturday na
3: e ma ku lori ogbade nbe ni agba olohun yo tun ba den Saturday
2: ibeji ni obi
0: o da ko o ti promise won ni nkan o ba ti ba do ante lado aba
1: won Arsenal gba Champions League lo pe everybody ololufe PSG melo hun
3: ololufe PSG ulam
0: league ti won gba league ti won gba ati igbon kankan
1: to be final champions
3: league won lo kan
0: mama jerry chelsea
1: ah chelsea
0: e ma fo mo wo mo o gbogbo nkan ni chelsea oni o
1: ah
0: gbogbo nkan chelsea oni o
1: chelsea ti o se ti o mo celebrate le ya kan le
3: ololufe won kan mo ni ode to peran to se tutu tori ito pa kon
0: abe ri gbogbo ese dagabi nkan mo kini kan ni
1: o tutu mi na
0: ka si gba league
3: e foko bale ti
1: just no don ka ni chelsea ni chelsea oni do de pe
0: chelsea o mo so pe ototo ni ko papo chelsea e papo mo ra won ototo ni
2: ele ya fe ko po ni sebi e mo pe ti o ba ni
1: e ma ko ko
0: e ma ra e ba ni da so
3: te ba fe ka tele yin sa de e se le na
0: awon ni yin e ba oda na ni se ele be ko peter si de mo wa ro gbo mo ni se e wa ni gbogbo e ti tan
2: e mo yi e mo yi
0: e do eyin london eyin london
3: ododo la tokun so
0: e ma ta
3: yin se ngba te ba so pe en to wa de ola o e to se nkan ti nkan te n reti lolu ba bo si
0: se se se se se se le du se le du ode ra yin ma mo gbo ma
1: te ti o gbe ba ti foka
0: se le du ode
1: ra yin
2: Chelsea
1: to je pe bi Chelsea se wa yan nisin ti Chelsea ba gba ife aye bayi eh won celebrate e won next year ni
0: tiani
1: next season won celebrate e won next
3: season awon se ro ta so pa na gba ife
0: gbogbo e si adake
3: lo gba ife tan so lana mo we ti di Saturday ni
0: ko si wahala
3: biwe yo to bara won nsa
0: eyin e ja lo do wonu eto ti a lo jare ile ze kan be nwaju mi nbi ogun ti o duro dede e bariba aku ojumo oruko yin ati le ise te nsoju
3: eh aku ojumo atokun aku ojumo gbogbo ara ni success omopekun lo ko mi lati ile ise Solat Telecoms mobile phones and electronics
0: ta ba so nipa ile ise Solat eh o je ile ise kan to je pe odu ni won won e sai mo fun loko mo je agbo o si nbe baba so nipa awon eroja nu ile to nlona abi phone ni
5: accessories lori sirisi
0: kini Solat gbede
5: nta gbede loni na ni solar panel solar inverter
0: kini won se gaga kini
5: baba so nipa ina manamana titin
0: kini nto sele gaga ti an fe se gaga fan we eyan
5: nta fe se bayi ohun na ni
0: layer promo
5: lori awon solar panel solar inverter ati solar generator baba so nipa ina manamana titin se manamana ni asiko ta wa awon adugbo kan wa to je pe e kan lose ni won ma foju kanna ta ma de ti foju kanna bi gba to obirin ba ri nkan alejo re ni solar panel solar inverter solar generator lowo ti o gajara ni owo ti o won rara ta ba so nipa to ba tu wa ra tan awon engineer to mo ye tu wa wa to tun ma tele e fun installation
0: ta ba so nipa ile ya promo len to tun mo si pe awon nkan te nta yi ni ise e bi wo ti baba yi discount to gara
5: to si pe owo ti o gara le ma ra ko fun ile ya promo yi edinwo to tun gara o tun ti wa buy again ẹbun tun wa wa fun awon to wa ra
0: after the discount ti wa
5: leyin discount yen fun po dase wole ise Solat lati ra nkan ẹbun rabande ti wa fun o ti ese
0: a Solat outlet won wa po ewo le nso nbe gege
5: e ta so gangan on ni number 12 MK Abiola way opposite South Filling Station Living Good
0: to wa ni challenge nbi bayi no opposite South Filling Station
5: awon nibi kan ta ma pe ni Mega Pro iyen lo dabi headquarters wa ni ipinle Oyo iyen lo wa leyin Zenith Bank legbe enyo filling station
0: beyan ba nlo si yagakunu zenith bank to wa ndugbe yen
5: beni
0: legbe enyo filling station yen okay
5: lawon anfani te ma la anfani ati jalese so lati ni pe ko siye nkan te fe ra te ni banbe o se ma to fun pe o fe ra ac 20 a ma to fun pe e ko die nisin e pada wa ko to ku eyan sa mudi oko wole
0: won lawon nkan eroja ti nlo na to ye pe won fa na e mo pe awon nkan eroja na kan be to ye pe bi na ba ranju kekeke ko le sise
5: bẹẹni
0: ṣùgbọ́n wọn òyìn pé àwọn inverter electronics ń sìn bí náà bá ń ṣe ju bẹ́lúbẹ́lú báyìí yóò gbé
5: àwọn ac kan wà tí generator ò lè gbé tó jẹ́ pé ẹ need láti connect ẹ̀mọ́ transformer kó tó lè ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn kẹta ẹ máa rí lọ́dọ̀ tiwa àwọn tó jẹ́ inverter base tí inverter lè gbé gbogbo ẹ ló wà lọdọ
6: ba àwọn iná tó jẹ ò tó nkan
5: yóò bá mọ ṣe bẹlú bẹlú
6: yóò gbé
5: gbogbo ẹ ló máa gbé
6: fóònù náà nkọ
5: oríṣiríṣi fóònù ló wà nílẹ kọrọ yín má dàbí ọrẹ tó fẹ kọ madam tó kọ madman torí pé fóònù ṣe ọtọ correct
6: fóònù lọ kọkọ kúkọ fún ma lọwọ fóònù
5: tó bá fẹ gba interview ni ó ti sọ díẹ madam di díẹ madman
6: so n gbèrè bá lè ra fóònù níbi tí ọ yẹ
5: tán bá ti ta samson fún ẹ samsung torí ẹ náà ṣe ní máa bọ ní iléeṣẹ àǹfààní tó wà rè fún àwọn alára tún tà torí pé ẹdínwó tó gara náà máa bá ò nídìí àti lọ sí èkó
6: lọ níbo lọfíìsì wọn ẹ ti ju ọfíìsì wọn
5: méjèèjì ṣùgbọn fún àwọn tó ń bọ ní ti challenge wọn pe 09169 81638
6: phone number ti ring road challenge nbi ba opposite south philly station yẹn okay ti dugbe nkan
5: awọn to wa fọ nẹgbẹ yoo ni yagan kun wọn ma pe 09131061985
6: ẹtunpe
5: 09131061985
6: tọ bó ṣe jẹ nìyẹn láti iléeṣẹ solar telecom tẹbáńtà bá sọ nípa àwọn èròjà inú ilé eléyìí tí ń lo iná àbí fóònù wọn ní sí báyìí náà tún wà ọtẹ pé èèyàn ọmọ ra àti ọmọ san díẹ díẹ irú èyí tí àwọn àgbà máa sábà ra àǹtí yẹn wọn ní òun náà tún wà ńbẹ so kò jẹ bó ṣe lóun kọjá ẹdọ kí ìròyìn ti wọlé báyìí o títí láyọ akíso láti wà ń bí pẹlú
7: mi tí sí báyìí kì í ṣàgbà nìkan ni
6: ẹyìn ìṣòwò sí ń ra epo náà ní sí báyìí náà
7: bó mo ṣe ọ lọ ti pa
8: ọmọ
7: ọjọ tó sọmọ pé kìí ṣe ìbú ọmọ pẹ ti
8: kò ní nàìjíríà lọjọ lójú
7: èmi gan mo fẹ jẹ sí àmà nu àwọn tó ra
6: báyìí báyìí
8: àwọn orílẹ̀-èdè tó ti gun àgbà òkè àbí òye ọ n tí wọn ṣe lò bọ kọlé bọ ra mọtò gbogbo ohun tó ṣe
6: dídá ni
8: bó o bá tún wá kó owó lòdìdí tó rí ra nǹkan ìjọba owó adìẹ ibi o ti rí ọ
7: sàlàyé
8: ibi ni
6: èèyàn tó ti lọ ṣe èèyàn lọ ń gbà lọsẹ èló náà ń gbà lọsẹ
7: onígbèsè ni kò jọjú náà
8: ìgbèsè kọ nìyẹn ìlànà ìgbé ayé ìrọ̀rùn ni
6: tó ti ẹ̀rí jẹ́ pé tí wọ́n ti ẹ̀dún fi kírètì èso orí epo rírà èpè
7: rakan fìkan
6: yí fìkan yí kan ni
8: ó kárí
6: kẹlòmí àmà tó lọ
8: bẹ kọ́mọ bọ̀ lójú jẹ́ mbẹ
6: ẹlòmí ló tó lọ bẹ kọ́
8: bá jẹ́ gbèsè gọbọ ẹ máa gbé títí kíní wọn jọra wọn mọ
7: òun ló gbé wọn wá bẹ ìwọ tí wọn sọnù fóun ló jẹ pé wọn wá èmi ni wọn wà á lé kí
8: mọ dá tọ ìtọ ìrẹ jẹ
7: táyọ̀ ní sábà wọn ń sọ nídùú
8: iwọ lẹbi onídùúró
7: asi
8: ọrùn ìpẹ wọ wọ àbẹsẹ rírun
6: asi kú múra ọdún
8: ayọ ni ó bá wa o
6: nínú ìròyìn tí mo gbọ́ mọ̀ pé wọ́n lára àjì sí lọ́ọ̀bẹ irọ́ ni lánàá àjì ìyẹ̀rú ti lọ́ọ̀bẹ so ìgbọ́ kí ló yí mọ́ jẹ́nìkà láàrin èmi àti ẹ̀ kìí ṣe ń tìlú gbogbo ọmọ gbọ́ kí n borí ní ìsọfọ mo fẹ́ rí pó ń bẹ̀ lánàá ni wọ́n fọwọ́ tọ́ mi wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ní orin àwọ̀ ni àwọn ọ̀gá yín mi.
7: wọ́n
6: à ń rẹ́rìn mo sá ń rẹ́rìn ìyín òbí ń tegbó fún mi ọmọ tí mo
8: rọ́ ti ṣẹlẹ̀
6: alájì tí wáyé wọn ni wọn náà nìkan kọ pé gbogbo àwọn
7: àtibí
6: náà ò gbé
8: o ti da
7: àwọn tibítibí sì pọ̀ gan
6: ni ń gbàdí ọba ìrago méjìlá lónìí
7: oòrùn
6: oòrùn
8: mọ̀jàlá ọmọ jíṣẹ́ o ti da
6: alájì tí ń pè mí mọ alájì tí ń
8: pè mí káìlà
6: alájì tí ń pè mí
8: mọ káìlà
6: alájì tí ń pè mí wọ́n ti pè náà láàyè ṣe mọ ohun wíwọ
7: báwa tí bá sì ti pè pé mọ ọmọ
6: ẹ ẹyìn wọ wíwọ yíyá
7: ní mọ kó mọ bẹ jáàmù ní ọkọ wọlé
6: irọ ni
7: náà máa kọ ẹkọ wọn máa pe ẹkọ bá ìpè
6: irọ ni
7: ẹyà o ẹ mọ ọmọ ẹ lágbájá o
8: mọ gbé tiẹ o mọ fa tiẹ o
7: mọ
8: káìlà àmọ̀tú èdè fún rẹ
7: àmọ̀tú èdè ká bàjẹ́ fún
8: àmì
6: àmì sórí àwọn
7: tí bàjẹ́ ìtànlẹ̀
8: yọ yọng ìwọ 150
6: ní jẹ́bẹ̀ ẹ̀kú àdúró tí wẹ̀yìn tẹ jẹ́ christian tó ní àwọn tá à ń ṣe ìta jẹ́ pé àwa la lọ́dún
8: àjọ ń ṣe ni àwa náà ń pẹran o kàn mọ́ gbàgbé o àwa náà ń pẹran gbogbo wa là ń sọdún o
6: sẹ́lẹ̀ ìkànnì náà ni ọtí ẹ̀ tí a sì gbọ́ ọtí ẹ̀
8: o gbọ́ ọtí ẹ̀ ọ mọ̀ pé ahmed rè
6: ahmed gbó o sínà
8: ọlọ́mọ tá a ló ayé rẹ so o ọmọ
6: lámẹ́dà
8: ahmed rè
6: so ni bi bola si leyin dai
8: Ahmed re
6: ah
7: Lamed afisi
8: ah
6: Lamedra
8: bi baba wa tun wa ba ye gba bola boya ka afisi o ti wole ti pe
6: ko mo ba re to ko mo ba re to ko
8: en ti ba wa ti en ti o ba wa to ba so re to re re o ba dodo are a je pe orore si
6: iro ni
8: be ni
6: Lamedra
8: eh
7: Lamedra so eh Olorun ojo da Lamedra
8: ami
7: mo gbagbe bi to ti pe o
6: to mo pe
8: pe yan la so ba
6: yin tun agbe yin tun
8: o ti ma send message bayi
6: eyan ti ma je
8: foto so kale
7: wa ma gbo ma a haji mo miss ko ni a ma mi alabarika mo se se fe ma bo ni
6: ti
7: a go two
6: in the bay eje wo ba temi lo a go mewa ku seju medogun laaro yi ayi ko to ti kashe o star 347 star 1004 star 2 ash ni o so fe gbowo ta pin laaro e boya bi 1.2 ni laaro yi lodo lo de la nse star 347 star 1004 star 2 ash ni titi ago mewa ku seju medogun temi ati yan pade lori ti kashe titi la yo akisola nbe nbi aji aze na aji aze the controversial newscaster o ti de bakan na Alameda
8: Odeo
6: Alameda Alameda na wa mi
8: Odu oto aya kula
7: Ero adu loku
6: Alameda ti wa mi eran loku
7: Eku
6: gale
9: Wajiru FM

0: Ìran tí t'Ọlọ́run ó pàjá ò lè pàjá, ìran ògùrọ̀ t'Ọlọ́run ó pàgbò ò lè pàgò, ìgèlè ìgélé t'Ọlọ́run ó pòbùkọ̀ ò lè pa òbùkọ̀. Àbábá yìí ni kán dá ìran kankan ò lè mú òkúta láíláí fá àbàdà. Gbogbo ète ibi, ìmọ̀ ibi, eléyìí tí hàn bá kójọ lórí ìta wa, àti gbogbo etí tí ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé lónìí, kò ní jọ o, torí pé wọ́n pé ìmọ̀tú, ìmọ̀jọ, ìmẹ̀ẹ́ni nìkan kì í dalẹ̀ ẹnu ẹnu ńlẹsẹ̀ fi pèkùrọ̀ ojú ọ̀nà. Ibi kan ò ní kàn wá, bí wọ́n bá ń so Elédùmarè yóò mọ jà ní gbogbo ìgbà lórí tèmi tẹ̀yìn. Ẹ kú ojúmọ́ ọjọ́ ajé tòní, oréré gbogbo, òní kò ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kó wá wa o, ká bá wọn lájé lọ́wọ́, ká ní lápò, ká ní nípamọ́, ká mọ̀ bá wọn ní sọ́rùn bí ìta jẹja. Ǹjẹ́ kí Elédùmarè kọ́dákun o, ọba aláwọ̀ bí kọ́ tẹ́wọ́ gba gbogbo ìṣìpẹ́ wà níwájú rẹ̀ láàárọ̀ yìí o. Olúwa ṣínà aláyọ̀ ogó èdè ọ̀fọ́ máa lè sọ fa lórúkọ tí èmi ń jẹ ẹkú ojúmọ́lẹ̀.
1: Èmi náà kí yín o pé ojúmọ́ ayọ̀ tó mọ́ wa lẹ́ni kò ní yọrí sí ojúmọ́ ẹkún o láṣẹ Elédùmarè lórí ẹ̀dọ̀kiri ìta gbé ka yín mọ́ síwájú ohun gbogbo títí Láyọ̀ Akínṣọlá náà lórúkọ tèmi.
0: Ẹ já bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún wàyí nínú ìwé ìròyìn The Guardian. Eléyìí tó wà níwájú mi lójú ìwé kẹfà ẹ̀ ó ní ìròyìn ọ̀hún ti ń pé Ààrẹ Bọ́lá Tinúbú yóò túbọ̀ fi ẹsẹ̀ àwọn àtúnṣe ohun àtúntò eléyìí tó ti dáwọlé ní gbogbo ẹ̀ka ẹ̀ka lórílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ lẹ́yìn tó ti rí ìbò tó dín díẹ̀ ní 1,111,10.9 million votes látara ètò ìdìbò abẹ́nú tí wọ́n fi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́ẹ̀kejì.
1: Tó ẹ jẹ́ lọ tààràtà pẹ̀lú ìwé ìròyìn tí bẹ ní ọwọ́ tèmi nínú ìwé ìròyìn punch àkòrí tí ń bẹ́ńbẹ̀ ló ń ṣe lọ́làyé wípé lónìí ni kò ní dọ̀la 78 ká máa lọ. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ADC wọ́n láǹfààní láti dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bẹ̀rẹ̀ láti òní lọ o láti yan ẹni tí ó díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú wọn. Àwọn wo ló wá ti yọ sí bọbọ tó ti gba fọ́ọ̀mù kópa láti dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ṣe bẹ́yìn fẹ́ gbọ́ ẹ kúrò ń bẹ nínú ẹ̀dọ̀kiro ìfútàárọ̀ tòní lẹ́ẹ̀tì gbígbọ́
2: ADC ADC ewo
1: ADC kan náà ni Africa Democratic Forum wọ́n ju ààrẹ àwọn ààrẹ wọn.
2: Ìròyìn yẹn the confusion is confusing me.
1: Kí ni Daily Post
0: nínú ìwé ìròyìn Daily Post
1: kí ló wí.
0: Wọ́n ní olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lọ́dún 2023 Dumebi Kachukwu ti di olùdíje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún fún ti ọdún 2027. Wọ́n pe igun kan eléyìí tí Alhaji Abdulkadir Muhammad Bashir ti léwájú ẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC
1: ìyẹn
0: buwọ́ lu Dumebi Kachukwu Kasagbua
1: lọ́dọ̀ tí wọ́n
0: pẹ́kọ́ náà nìso
1: ìwọ́
0: olùdíje dupò ààrẹ ẹgbẹ́ wa ADC ó ní èyí tó kàyín òfin yé mi.
1: Sọ́rí igun tọ̀dọ̀ àwọn David Mark àti Rọ̀húfà Rẹ́gbẹ́sọlá ni àwọn Atiku wa àwọn òsínú Kasukwu Abikiro pe ADC ọlọ́run bá gbọ́ torí ẹgbẹ́ òṣèlú ti ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí àwọn ẹgbẹ́ òṣèlú dáadáa ni wọ́n sì ń fún wa jẹ wọ́n fún wa jẹ àtẹ̀yìn àti iwájú àti gbogbo ẹ̀ ẹ̀yìn kan yìí nínú àwọn ìròyìn lẹ́ ti gbọ́
2: èmi
1: ò wulẹ̀ ṣe tẹ́lẹ̀ èmi kẹ̀
2: èmi bùkátà mélòó ló tí ì rí ní ìsìn tó ń gbọ́
1: tí
2: gbogbo.
1: Olúwo fìdí ṣọlẹ̀ pé tí ó sọ pé ìbò méjì péré lèèyàn ní
2: èyí
1: àtìyàwó mi méjì péré ní gbogbo wọ́ọ̀dù tàbí gbogbo lókù gọọmenti gan wọ́n lè ní mẹ́wàá lónìí èyí ó máa gbọ̀n lóru ni káròyìn.
0: Ìmí ìtún rẹ o lórí ọ̀rọ̀ ADC òun náà ni o Atiku Abubakar sọ̀rọ̀ sí tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC nílẹ̀ yìí ó ní ẹ wo ẹ̀yin èèyàn mi àsìkò tá a dé yìí orílẹ̀-èdè Nàìjíríà nílò ààrẹ tó dáńtọ́ ààrẹ tó mọ bí wọ́n ṣe é ṣe ìṣàkóso lásìkò yìí ìdí nìyẹn tó ń fi yọ sí bọ́ńbọ̀ pé òun tún ṣe tán lélẹ̀ yìí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Àjọ olómìnira elétò ìdìbò láwa Nàìjíríà ti sọ̀rọ̀ sókè o wípé àwọn ò tí ì gba ìwé kankan láti ilé ẹjọ́ lórí àtẹ ìlànà à ń tẹ̀lé lórí bí wọ́n ti ṣe ṣètò ìdìbò iyan lo lede wa Nigeria saju eto dibo ti o waye lodun 2027 ati ni ojo yen gangan ti eto dibo gangan yo waye o ki wa ni awon nkan ahun ti awon egbe oselu ko gbe lo si waju ile ejo tajo olomire leto dibo wa Nigeria ti so wi pe ah eleyi to wa nle yi na lo si wa nle o nkan ko ti yi o nye ka ko ti ye e mo gbo ninu iwe iroyin Nigerian Tribune to jade fun toni
0: omoran kan ti mo yun gbe ninu karahun eto abo nile yi oye soji aremu ojogbon ni o ti soro wi pe laarin odun kan ti asiko ta wa yi won ni isele ijinigbe to ti waye lorilede Nigeria o ti le daada ni million meji 2.2 million kidnapping cases lo ti waye be ni pe owo ituni sile owo ti an gba lowo awon ti an jigbe won ni awon ma Nigeria ti na owo to le daada ni trillion meji naira 2.2 trillion naira laarin odun kan lori oro ajinigbe atura eni le pada kesco ayaminja oni iroyin ohun ni se fun omo Nigeria o
1: mo je ka re ja to ba ti di oro eto abo pe lowo mi bi a se se
0: to
1: ah yin ko fun oni yin ko fun oni ewa iyo kan ni to ki si ho mu bayi o kan sun soke ni
2: ah olohun
1: ah gbogbo bi to ba fe lo lolo
2: mo ko delivery na
1: lowo ta ni
2: lowo ti an ni mi
1: awon pe se ki se jijiji wi ke mo se ro ewa iyo kan wa je u je wo loyin
2: ni ho mu
1: o kan ki si wo nu o kan sun sohun ni ah iwo ko yi olonu
2: ogun ipo ejeji
1: o kan so pe mo be bara mi la America o kan bara re nbe ni
2: ish
0: Kosuwala.
1: Lo be iwo lo bere wo ko boya ko ya ko ko sise.
2: Mo ti fi oro sowo si.
1: Ninu wa ro yi punch. E ja tun lo be pelu akori to jade. Won ni ilese omo ologun lewa Nigeria ti soro soke. Eyin eyan lapa Ariwa Ila Oro orilede Nigeria foko bale o. Se ri odun leya to nbo lona pelu alaafia to nti dera lefi se. Tori adu o wa ni lori oro eto abo bi ofo ba firu fona. E wo.
0: Ki to nfi butter. Baare Bola Tinubu akangban lati DJ du eto edibo ti abenu eleyi tawon jo fa kawon o le jo mota gan ni odi olu DJ o soro ilekun e fe gbo abi Daily Post loko yo jade ninu edo ki iroyin lekun rere
1: ninu iwe iroyin punch mo tun lo be o won ni awon ajo to ngba imoran fun orilede Nigeria lori oro awon aisan ati arun eleyi to sese ko bele ati lati tete de na re ni won ti soro soke o ni pe o sese ka tu fira kira pelu aisan eleyi ti a npe ni ti to olobo ebola nu tori awon orilede kan nile adulawo o ti wo be o mo lo re romance mo lo re romance aisan ni orilede bi kokko ba bo orilede wa Nigeria mo lo re romance irokuro joko ara re jeje o mo kirika e mo gbo ninu royin fun ti aro toni o
0: titi
1: eti mi odi
0: igun apa odo re o ka wa na tori pe won mo pe wa pe
1: eyin wo
2: eh gas tan
1: ah
2: gas ki si tan lasiko ti e ba fi okan si
1: ah ninu won to lojiji mo
2: iwe keje the guardian won ni la lori epo afefe gas to je ti dana won ni o tun ti dabi en po tun ti feju keke si o pelu bi iye ti an ta kilogram gas kan kg bo se di 1500 naira
1: won ni 160 won ni 160 bo won ni 180
2: an kan tin ta 180 na ma dugbo won to ki

0: pa ti ya gosi yo gbo ara ilu ibadan gbo eyan kule oya o ero keti ìpàdé the victory of resurrection power ministry àti pé ògo grand.
1: Sí, ó yá ẹ sí pẹ́ẹ́ ni salary.
2: SELARIE. Salary.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ́ ni náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ́ ni turmeric.
3: TURMERIC.
1: Ẹ káre, pálí òun ìṣẹ́bẹ̀ magic chicken flavour kan fún yín.

0: Your moment has come. Don't miss this mega crusade.
1: Gbogbo ẹ̀sọ́ aláàbò pátá gbogbo olùgbé ìbàdàn balẹ̀ balẹ̀ gbogbo ẹgbẹ́ mọ́jàjì babalájẹ ìyálọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àpò ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ gbogbo ẹgbẹ́ mọ́jàjì lọ́gùn tẹ̀tàn tó ń lé tàlejò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ jẹ́ amójútó ètò ààbò wa. Bá ṣe nìkan tí ń bẹ̀sẹ̀ bí ẹni ẹbẹ̀ ń ṣe ẹ bèrè ibi títí wà tíbi tí ń lọ. Ojú alákan fi sọ́rí o bí ọdún ni ò bá ṣe wá bẹ́ẹ̀ ìgbà tí ń bẹ ó wà tẹ̀mí mọ́ wọ sọ́lẹ̀ mọ́ wọ ọkọ̀ ẹni tó mọ̀ gbogbo nínú àrínú ọdún ẹja ṣàgbéjẹ́ mọ́wọ́ o ànílùgbàdì o olùkéde gbogbo ẹgbẹ́ mọ́jàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ àríyárí orí akọ̀wé olóyè mọ́jàjì tójí àjàlá olùgádé alukoro ẹgbẹ́ olóyè mọ́jàjì ajayi amọ́dù.
2: Ìrìnàjò umrah láti ṣàlékún imani ká lè bàjẹ́ ayé jìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ nílẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí

0: wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fọ kọlẹ lójú ọjọ ló parí ẹ ọkan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù pe 09044444945 àwà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at Ajana Travel .ng pẹ̀lú Ajana Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Aṣíwájú ó ṣe fọ́ nílé, ó ṣe dáadáa.
2: Ẹnìyàn ni kẹ́ni ṣe mí, distinguished senator Teslim Kọláwọlé Fọlárin, Oyo State Renew.

gbogbo àgbà ẹgbẹ́ olóyè ẹgbẹ́ APC láti. Word ìjọba ìbílẹ̀ tó fi dórí state executives àti gbogbo ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ fún títúyáyá túyáyà jáde láti.

àwọn gbé kalẹ̀ tako wọn akọ. Adébáyọ̀ Yusuf Adams bó ṣe wá sọ ó pé ìjáwé olúborí òun òun kọ́ lòun jáwé olúborí. Olúborí gbogbo àwọn èèyàn ni wọ́n ni ìjáwé olúborí òun

wọlẹ̀ rí kan gbogbo wa láti jọ ní èrí ayọ̀ èrí wa bá wa kalẹ̀ orúkọ mi ni Adé Òtí Deborah aṣojú iléeṣẹ́ kí Island Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá. Ní lọ́lọ́ yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready made. Tẹ fẹ́ ta aṣọ ready made ọmọdé. Tẹ fẹ́ ta ti àgbà. Mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lì a ní ọ. Kẹ́ má gbàgbé. A ní children miss bed, that is to say. A ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown. Oh my God. A ní up and down. A ní sweatshirt. Kò tiẹ̀ ló ń kà. Sori tó bá. Bá ti gbé bọ́ǹdù tiẹ̀ 100 pí. Gbóṣorí tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tọ̀kìrìkà níléeṣẹ́ wa.

0: 7.
1: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2020s. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yìngì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inṣáàlá.

0: Ooh.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Lagilu FM 96.7.
5: Ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.
6: Ẹ̀yin ti wa nlé ẹ ṣeun ẹ̀yin ti wa nínú ọjà báwo ni ṣó ń lọ dáadáa yóò máa lọ ni ṣé ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó lọ lórí ètò ojú ọjà yìí a lọ sí ọjà tí wọ́n ń pè ní ọjà ẹran ààyè ní ọ̀ranyàn ibẹ̀ láti lọ ọmọ gbogbo bó ti ṣe ń lọ pé tọ̀ bí ọdún ti ṣe súnmọ́ yìí o àwa táwo òdẹ̀ lè má pẹran kí ló fẹ́ bá dé lórí ọ̀rọ̀ ẹlẹ́ran dé yẹn ọ̀sẹ̀ tó lọ yẹn wọ́n dẹ̀ ṣe gbogbo àlàyé gbogbo wa náà a fi etí gbọ́ gbogbo rẹ̀ bó ti ṣe lọ lóòótọ́ ẹran wọ́n lọ́dún yìí àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni tọ́lọ́run bá bá kádàrá pé kó rẹran yóò kúkú rẹran àmọ́ lọ́jà tòní tá a wá lọ yìí ọjà tó jẹ́ wípé ẹni tí ò bá láǹfààní àti rẹran irú ọjà yẹn ló máa rà àmọ́ ńkọ́ kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ nǹkan kan gbà báyìí ná torí wọ́n ní àlàyé tó fẹ́ ṣe fún wa ìyẹn nísun ẹran lọ́ràn yàn ó yá ẹ gbé kinní yẹn sókè.
5: Ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.
7: Èmi ni Alhaji Ibrahimu Taofik Adio alias AKT Sha tí ó ń jẹ́ alága ẹlẹ́ran ní ọ̀ranyàn market. Mo kí gbogbo ẹ̀yin oníbàárà wa o. Ẹran ti wà lọ́pọ̀ yanturu, àgbo wà, ògúnfe wà, òwúkọ ìbílẹ̀ náà wà àti àwọn ewúrẹ́ lóríṣiríṣi. Tí ó jẹ́ pé tẹ bá bá wa nájà ẹ rí lẹ́jẹ̀wọ̀n lọ́pọ̀ yanturu ní owó tí ò gara ìní ẹ rí o. Ẹ wá bá wa nájà o. Ọjọ́ ojoojúmọ́ náà là ń ná o. Gbogbo ìgbà tẹ bá wá ẹ bá ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Aago méje àárọ̀ la máa ń sí ọjà. Aago méje alẹ́ náà ni a máa ń ti ọjà ṣùgbọ́n ní àsìkò ọdún a kì í ti ọjà ní ìgbà kankan. Aago méje àárọ̀ títí di ìjọ kejì ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọdún ayọ̀ lásìkò.
5: Ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.
6: Ókè náà ń nígbà tá a lọ sísun ẹran lọ́sẹ̀ tó lọ lẹ́jẹ̀wọ̀n ni wọ́n pe ẹran wọn ṣùgbọ́n jẹ́ ajá mọ̀ wípé bó ti ṣe rí hun àwọn èèyàn kan sì wà tó jẹ́ pé kò sí irú ẹ̀jẹ̀ wọn tí wọ́n lè pe ẹran lọ́jà lọ́wọ́ tá a wà yìí o a lè sọlẹ̀ tí ó mọ̀ lọ́la o tágbára wọn ò lè ka ókè náà àwa kan rèé tó jẹ́ pé ojú ọlọ́run là á máa ń wò bí ọlọ́run bá ti pé òun dé nílé àdá sí wa àwa máa ń dúpẹ́ ni nígbà tó jẹ́ pé ẹni tí ò tí ì kú lónìí gbọ́ òkè yìí àwa kọjá lọ sísọ ti pọ̀ mọ́ kò yé eyín pọ̀ mọ́ àti tì ń kó kò yé eyín kùndín ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí èèyàn náà lè da ata sí tí gbogbo ẹ̀ lè rówó ọbọ nínú pọ́ọ̀tù ọbẹ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ wá lọ bèè lọ́wọ́ wọn wípé ẹ̀dá ọkùn ṣá lè gboríwọ bí ṣá ká tiẹ̀ sọ pé bóyá ẹran àgbò ó fẹ́ rí bákan wọ́n mọ̀ sọ̀rọ̀ ó yá kí náà sọ lọ́jà àbí tá a lọ yẹn tolú gbé kinní yẹn sókè.
8: Ìyáwá bò ní akọ ojúmọ́ láàárọ̀ ìbò oníṣẹ́ ẹ tà.
9: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ma.
8: Mo pẹ̀lẹ́ púpọ̀.
9: Yes ma.
8: A kú mọ́rọ̀ ọdún.
9: Yes ma.
8: Ọdún ayọ̀ láṣẹ.
9: Aláàmọ̀
8: kí lorúkọ yìí o.
9: Èmi ni Táyọ̀ Oníkùndí látọjàba. Bẹ́ẹ̀ni.
8: Ṣé Kùndí nìkan ni?
9: A máa ń ta Kùndí, a máa ń ta pọ̀mọ́.
8: Àwọn pọ̀mọ́ gbígbẹ tèmi rí yìí ni. Ẹ mọ̀ dí gan tó jẹ́ ń wá bí. A ti dé ìsọ àwọn ẹlẹ́ran. Ó ti ní bí ẹran ṣe rí lọ́dún yìí. Lóòótọ́ o, Ọlọ́run ọba kó ṣe dáadáa fún wa o. Àwọn nǹkan tí míì tó jà wá lójú pé àwú ẹ̀ sí árí báyìí. Àwọn míì wọn ó ti kẹran bíi mẹ́ta mẹ́rin wọn ó sì tún pa lọ́dún náà. Ẹlòmíì sì rè kò lè sí irú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́ sá yọ̀ǹda orí ọ̀fẹ́ tó dáa fún wa. Ṣé wá rí torí pọ̀mọ́ yìí tó jẹ́ pọ̀mọ́ gbígbé àti Kùndí ló mọ̀ jẹ́ ìyá bí kẹ́ ẹ wípé fún àǹfààní àwọn èèyàn tí ò bá rí orí ọ̀fẹ́ àti pé ó dáa o àgbòrè o ẹdùn lọ́rùn bẹ́ẹ̀ bá dé láti yídì o. Ẹ̀yin náà gọ́ kẹ́ ẹ kó pọ̀mọ́ kẹ́ ẹ kó nu ọbẹ̀ là ṣe wá síbí gbóò ní pọ̀mọ́ ṣé pọ̀mọ́ yìí dọ́ ṣera báyìí.
9: Pọ̀mọ́ ṣera kundi ṣera.
8: Irọ́ ni
9: alábọ́dé ni.
8: Ilé ni pọ̀mọ́.
9: Pọ̀mọ́ o ní mẹ́fà 1000 wa. Pọ̀mọ́ funfun ni.
8: Mẹ́fà 1000.
9: Mẹ́fà 1000. Méje 1000. Bá a ṣe ń ta ní alábọ́dé wa. O ní náà ṣe.
8: Nǹkan tẹ̀ di sínú láìlọ́nù.
9: Àwọn ìta di sínú láìlọ́nù 17,000 ni 120 pieces.
8: Ṣé bí ìgbà tí mo wá bí ní kíní ọjà tá a wá ná wọ́n pé 15,000 kankan. Kí ló tó fi tó bẹ́ẹ̀.
9: Bí gbogbo nǹkan ṣe rí náà ni.
8: Kí tún ni yóò ṣẹlẹ̀ sí gbogbo nǹkan.
9: Pé tọ́dún bá ti dé, wọ́n máa ń gbowó lé ọjà. So nǹkan tó fà nù.
8: Tọ́dún bá ti dé.
9: Kò ṣe pàwọ̀ la fowó lé.
8: Ní tọ́dún bá ti dé, wọ́n gbowó lé ọjà. Kí ni wọ́n sọ pé ṣe kan?
9: Wọ́n gbowó lé gbogbo nǹkan. Kò bẹ̀rẹ̀ látòrí epo bẹtrò. Orí ọjà náà ni wọ́n sì lé lórí.
8: Àwọn ìtẹ́sádì ní ìsìn báyìí. Èlò ni jálẹ̀jálẹ̀.
9: Alábọ́dé ni 17,000. Ìyájọ́ ọmọ bàbá jẹ gbogbo èèyàn ni yóò jẹ.
8: Kárí pé ọdún kọ̀la ká pé mo wá gbèrú báàgì pọ̀mọ́ eléyìí ní ìsìn. Ṣé yóò wà lè bá ọdún báwọn? Orí pé kì í tètè gbéjọba lẹ̀ o. Kí máa ń pẹ́pẹ́pẹ́ nú omi ni òbó láṣẹ.
9: Kò ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti mú tẹ́ fọ́ bẹ́ẹ̀ bá ti fọ́ tán ẹ wá bomi sí ẹ buyọ̀ sí ó tó dọ̀la.
8: Ó tó dọ̀la. Ṣé ní irú ọ̀la òun yóò ṣe é jẹ lèmi ń sọ?
9: Yóò ṣe jẹ. Wọ́n gbé kaná náà o. Wọ́n á gbé kaná wọn á bọ́ ilé.
8: Ṣé ní irú òní ni wọ́n ti bọ́ ilé ni àbí
9: irú òní? Irú òní ni wọ́n ti bọ́ ilé.
8: Wọ́n wà tó wá fi sínú omi náà.
9: Wọ́n fi sínú omi tó bá dàrú ọ̀la òun fọ̀ yóò ti
8: ṣe ìjọba alẹ̀.
9: Bẹ́ẹ̀
8: ni. Ẹ wá
9: 1,000.
8: A lè gba bóyá bíi mẹ́wàá náà 1,000. Dápẹ́ ẹyọ kọ̀ọ̀kan mórí márùn-márùn-márùn. Àbí kò lè gbà.
9: Kò lè gbà kò wọ́n kò ṣe tà. Òun ni wọ́n látàn wá.
8: Ó ní àgbà o.
9: Ẹ̀yin náà mọ ogun nǹkan táwọn báńdíìtì ń fojú wọn rí kó tó dé Ṣíbàdàn. Ilé Haúsá ló ti wá.
8: Kúndì wá ń kọ́ báyìí ó ti ṣojú dáadáa. Dápẹ́ náà ni kálukú náà fẹ́ fọ̀ kó kó sínú ọbẹ̀ kọ́ mọ́ ara rẹ̀ lé mọ̀ fún ọdún. Bóò ní sóun náà ṣe é rà báyìí.
9: Ó yàtọ̀ fúnra wọn. Ọ̀tọ̀ ni táwọn Haúsá ń tà. Ọ̀tọ̀ ni táwọn ń tà. Èyí táwọn ń tà tàtọ̀dọ̀ àwọn Ibo ni.
8: Ẹ dákun lápá bí ìṣe àwọn ò tiẹ̀ ṣe kùn dí rárá ni. Nísàlẹ̀ ẹ̀tọ̀ náà tọ̀dọ̀ wa ń bí. Ilé káàárọ̀ òjì.
9: Wọ́n ṣe olú mọ́ bẹ̀t àwọn Ibo ni ń ta eléyìí fún wọn. Ṣé ẹ̀ ń pẹ́ nǹkan àwọn Ibo máa ń nẹ́ẹ̀tì ó dẹ̀ máa ń dùn. Kò lókúta. Eléyìí mẹ́wọ̀ eléyìí à ń ta 3,000 à ń ta ní 2,800.
8: Ká sọ pé torí ọdún tó dé náà ló fi wọ́n tó bẹ́ẹ̀ o. Torí eléyìí náà tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a wá ní ọjà.
9: Bẹ́ẹ̀ni. Torí ọdún ni.
8: Ṣé tọ́dún mọ́ wá lọ báyìí ṣé ìdánilójú wà wípé yóò jà wálẹ̀.
9: Pẹ̀lú ògo náà yóò jà wálẹ̀.
8: Ọdún ìsáà náà ni wọ́n ṣàfẹ́ gbọ́bẹ̀ lé ra wọn lọ́ra sí.
9: Bẹ́ẹ̀ni.
8: Báwa lásàrà sọ ọdún wọn.
9: Mo ti mọ̀ pé ó bẹ́ẹ̀ bí ọbẹ̀ bí ọkọ ìyàwó ṣe lẹ.
8: Àbí èèyàn ṣàdàn kan nú ọbẹ̀ tí wọ́n ti worowóró ń bẹ̀. Eléyìí nísìn báyìí jálẹ̀ rẹ̀ èló lẹ́ka.
9: 3,000 jálẹ̀ eléyìí 3,000.
8: Jálẹ̀ rẹ̀ mélòó sì ni?
9: Mẹ́wàá.
8: 3,000 ìtírò 300 ní ọkọ̀ kan. Bóò ní sáwọn èèyàn wá mú un.
9: Wọ́n rà ó.
8: Ẹ gbọ́ sẹ́.
9: Ó dúró lẹ́nu.
8: Àwọn èèyàn wọ́n pé wọ́n wá ń rà. Olúwa rẹ̀ mọ́ ara rẹ̀ lébù. Ó dúró lẹ́nu dáadáa.
9: Àwọn wa ta.
8: Ọdún yìí ó yẹ ọdún orin lọ́dún yìí. Wọ́n pé mọ́ wa ta.
9: Ó mọ́ wa ta. Tẹ bá dànù ọbẹ̀ kì í ṣe pé yóò tètè rọ nínú ọbẹ̀. Ajaja. Tó bá tẹ bá ṣe lórí tó bá jọ kejì báyà tà yóò ti mú ata dáadáa.
8: Èyí wà ṣẹ̀ṣẹ̀ gbádùn ẹ̀ gan-an ní ọjọ́ kejì
9: yẹn.
8: Ọjọ́ kejì yẹn.
9: Yóò ti wà ta
8: yóò sì ti ṣe dáadáa. Lásìkò òjò ìbò lẹ ṣe wá ń dáàbò tójò bá bẹ̀rẹ̀ ní ọjà.
9: Tójò bá bẹ̀rẹ̀ tá a bá ṣa torí a máa ń ṣa kó mọ̀ bá a bu.
8: Ṣé ẹ̀ṣin máa ń sá ilé yìí?
9: A máa ń ṣa aṣa lánàá tó dé.
8: Nínú ọjà yìí náà.
9: Torí pé kó tó dé orú ò ti mu. Ṣé torí bá wá mu àwọn aṣa tá a bá ti sa yóò gbẹ àwọn àmọ́ ta.
8: Kójò bá wá dé ńkọ́.
9: A lọ sáré kò.
8: Ṣé kì í rojò rárá ni?
9: Kò í rojò.
8: Àsìkò òjò yìí nǹkan láwa ni o. Àwọn míì ó jẹ́ pé tó bá ti bububu nínú àsìkò òjò yìí wọ́n á kó títa fún wa wípé ká máa ń rà. Bóò lè yan abala yun nǹkan? Ṣé kò sí?
9: Kò sí. Báwọn kò tó rúbá pé èèyàn ni èèyàn náà láàgùn.
8: Bẹ́ẹ̀ni. Kò ní bàjẹ́ o. Kí lorúkọ yín lẹ̀kan?
9: Taiwo Onikunde
8: nínú ọjà
9: láti Alágolo
8: lágbára lọ́wọ́ Ọlọ́run a máa tà ọdún ayọ̀ láti ṣe láṣẹ ètò tá a pè lójú ọjà yẹn ó ṣe ń tẹ̀síwájú ẹ má yín kúrò ń bẹ̀ o ẹ ṣeun.
5: Ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.
6: Ok bá a ṣe bá a nìyẹn nínú ọjà wọ́n pẹ́ àwọn pọ̀ mọ́ yẹn àwọn pọ̀ máa já ni láyà àwọn pọ̀ máa já ni láyà ẹ̀ mọ̀dí tó fi jẹ́ ajá ni láyà kékeré wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọ sínú omi ní ó kọ̀ọ̀la nígbà tó bá máa dijọ́ kejì oro ó ti gbéjọba lẹ̀ nígbà tá a dénú ọjà àwọn pọ̀ máa já ni láyà tí a rí tí wọ́n ní bó ṣe rí ìkékèké yìí tá a bá dà sínú omi tá a ra fiyọ̀ sí tá a fọ̀ dáadáa tá a bá tún dà sínú omi míì dijọ́ kejì wọ́n pé gbogbo ara rẹ̀ báyìí ọ̀nà ni téèyàn lè dà sínú ọbẹ̀ wọ́n pọ̀ ṣe é rà kódà pé ọmọ ẹgbẹ̀rún méjì kan ẹgbẹ̀rún mẹ́ta kan nǹkan kan lọ́wọ́ kò yé yín ẹ̀yin ò ní pèrò ó pọ̀ ni tẹ́ẹ̀fi ní ara yín lè mọ̀ lọ́dún yìí ọlọ́run ti sọdún ayọ̀ fún gbogbo wa torí pé nínú ìsìláàmù gan ọlọ́run ọba ò ní wá lára ń bẹ̀ pé bó bá ṣe é ṣe bó ẹran ọdún bá yọ ká pa á bí ò bá sì yọ kèé ṣe pé a lọ jalè a lọ wá mọ́ gbé ẹrẹ ẹlẹ́ran àbí àṣà mọ̀ sọ pé àṣà ara wa lè mọ̀ ni ọlọ́run ọba ò hàn wá lè mọ̀ hàn ẹ má jẹ́ kí àwa náà ara wa lè mọ̀ bó ṣe lọ nìyẹn ọlọ́run ó ṣe ọdún ayọ̀ fún wa ẹ pé àwọn ọmọ kéékèèké tó jẹ́ àwọn ọmọ yín sọ́dọ̀ àwọn kéékèèké yẹn náà ni òye kì í sábà yé ẹ ṣe àlàyé fún wọn ẹ jẹ́ kó yé wọn pé eléyìí tẹ́yìn ó bá wọn ṣe yìí tó jẹ́ pé pọ̀ mọ́ o àbí akúmọ̀mọ́júdì ẹja kan ni o àbí gùndí kan ni o ẹ jẹ́ kó yé wọn pé ẹ̀ṣẹ̀ tí ó dùn gidi inú àwọn ọmọ ó sì dùn láàbà sọdún ayọ̀ láàbà ní jẹ gbèsè lẹ́yìn ọdún làwọn ọ̀nà tó dí yóò bá bẹ̀rẹ̀ sí ní mọ́ là àwọn owó wa yóò bá bẹ̀rẹ̀ sí ní mọ́ wọlé kódà ṣáájú ọdún gan ni ọlọ́run ó sì sọdún láàbò fún gbogbo wa ẹ má jẹ́ ara wa lè mọ o kò jù bẹ́ẹ̀ lọ lórí ètò eléyìí tá a wá pè ní ojú ọjà fún tòní tẹ́ ẹ bá wá fẹ́ràn ẹ̀ dáadáa ọ̀sẹ̀ tó ń bọ̀ òun náà ni kẹ́ ẹ pàdé wa lórí ètò yìí kan náà èmi Fọláṣadé Àjàlá lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè èmi náà ni ó máa gbà yín lálejò láàjọ máa wọnú ọjà ní gbogbo ẹ̀ ó máa rówó ọwọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé o ọ̀sán yìí ó ní kẹ́ ẹ pàdé mi lórí ètò sáà pè ní kí la rí gbọ́ pẹ̀lú Olúwaṣínà Láyò Ògo Èdè tẹ́ ẹ mọ̀ sí Àlàní tí ẹ sì mọ èmi Fọláṣadé Àjàlá sí Àbẹ̀kẹ́ lórí ètò tá a pè ní kí la rí gbọ́ yẹn ní flat one Ọlọ́run ọba ó tún máa bá wa dá sí kinní yẹn èwo là wá mọ̀ títí wá dọ̀sọ́ ọ̀hún ẹ pé Fọláṣadé Àjàlá sórí ẹ̀rọ ọba ara ẹni sọ̀rọ̀ 08100 617 416 081

0: lórí.
1: Ṣẹ̀rí orílẹ̀-èdè tí ó bá wí tó tí èèyàn bá tún fẹsẹ̀ kọ tó kọ lu òfin ibẹ̀ bí ṣáínà ṣe ń ṣe kò burú. Ẹ rí pé téèyàn bá fẹ́ ọ̀nà tí ò bá yẹ kí èèyàn gbà tẹ́ ẹ máa má kọjá kinní kan yìí ṣáínà ó ti ṣe tí ó kàn án kò. Bọ́ bá ti ba ilé tó ti kọjá ńgbà tí ò yẹ kó kọjá.
0: Ní agbá
1: gbà. Tó bá ń gbọ́ ò bá gba òun kò lónìí tó bá dọ̀là tó wà kọjá.
0: Bẹ́ẹ̀ ta bá sì rí àwọn náà sì pọ̀.
1: Wọ́n sì pọ̀ kọ́.
0: Wọ́n dẹ̀ rí wọ́n rí ètò yẹn ṣe.
1: Wọ́n ju times ten ní Nàìjíríà
0: lọ. Kí wàhálà kí ló ń ṣe àwa ná.
1: Compliance ni in defense in systemic breakdown. System ti ọ̀dọ̀ wa kò work. Tó bá jẹ́ pé à ń fira wá jófin fún ìwà ẹ̀ṣẹ̀ ẹlòmíì ò ní fẹ́ ṣe ẹ̀ṣẹ̀
0: tí
1: wọ́n ṣe ẹ̀tàn fi jófin.
0: Bẹ́ẹ̀ni nígbà tó ń múyàn tó jalè tó ràn lẹ́wọ̀n ò tí ń ṣe kó bíá pé ká máa wá máa debate pé a bá máa pé báàgì nǹkan wà nbẹ̀.
1: O
0: ti ṣú ọ pé bó bá ti ṣe báyìí
1: báyìí. Tó bá ti ṣe tọ́wọ́ bá ti bẹ̀ẹ́ kò ní ìdí ìdájọ́ kankan.
0: Ṣùgbọ́n bí báàgì ni o bá ti gbé ten trillion tó ló fẹ́ dá 5 billion padà. Láyọ̀ la pàdé
1: o. Especially tó bá lè cross sí ẹgbẹ́ tó wà
0: níjọba. Tó ń bẹ́ ìjọba.
1: Sí nǹkan kan tí.
0: Ìyẹn nípa àìlẹ́ni ní mọ̀sán ká mú kíkan.
1: Bello Kogi ǹjẹ́ ò ti wọlé fún primary senate.
0: Ó tún lọ senate báyìí.
1: Ẹni tó san owó skool àwọn ohun ọdún mẹ́wàá ahead.
0: Nínú owó ìjọba.
1: Nínú owó ìjọba imagine. Ṣé rí àṣegbé ló ń fa ìdí tí òfin ṣe ń fìdí jálẹ̀ lórílẹ̀-èdè. Ẹ wo ẹ jẹ́ kí n ka ìbò yìí fún yín. Ó ní honorable chief Mrs. Grace
0: Obinrin
1: vice chairman of Ileje Meje local government area in Ekiti state is alleged to have arranged her own kidnapping after failing to deliver on promises following the money. Nígbà mú ká èmi ti ká nílá rẹ̀ nú owó project kan ti wà.
0: So tó fi ṣalákòóso ẹ.
1: Mo ṣì máa san pa ẹ.
0: Ẹ ṣọ̀run wo yẹn ti ẹ kéré.
1: Irú mi yẹn sì.
0: Ìyí tí wọ́n kó gbogbo.
1: Ó lè dún ní ó di sọ̀sán.
0: Máa gbọ́ ìyí tí wọ́n kó gbogbo owó lítán ní kó lọ ta company tó gbowó ta tó owó ti NEPA ti gbogbo ẹ̀ tó kó sọ́dọ̀. Ṣé wọ́n tó ń dupò ààrẹ? Á ṣe wo ọlọ́run nìkan ni kó là wá jàre. Kí ló dé?
1: A ṣe nǹkan ní kọ́ńtù yìí.
0: Kí ló dé?
1: Ọlọ́run nìkan ni ó ṣàánú.
0: Ọlọ́run ni.
1: Mo dẹ̀ mọ̀ pé ìjọ́jọ́ kan ṣì ń bọ̀ tá a dé lẹ̀ lérí.
0: Ìjọ́jọ́ kan ń bọ̀ tí kinní kan ó pẹran tí ó lọ́ta tí ò ní jẹ níbẹ̀. Ṣì ni ó máa dùn. Àjọ náà ń bọ̀ lọ́nà báyìí.
1: Nàìjíríà ṣì máa dáa lágbára Ọlọ́run. Nàìjíríà ṣì dá lágbára Ọlọ́run.
0: Àmì.
1: Torí mo mọ̀ pé àwọn onínúure kan ṣì wà tí wọ́n wò pé kí ló dé nígbà wọn ò ṣe pé kinní fún wa kí ló dé tá a lè ṣe kó tọ́ tí wọ́n wàá rò ọ̀nà wo la lè fi ṣe kó tọ́.
0: Tí ó rántí pé ológun kan sọ ń jẹ́ òun ó ti kúrò ní kinní o ó ní ṣe ló yẹ kó kó gbogbo àwọn láti ó dárúkọ ibi tí pò yẹn ti bẹ̀rẹ̀ àtàwọn tó jẹ́ kànìkànì inú olóṣù kán dẹ̀ kó gbogbo àwọn kan pa àwọn.
1: Àgbà ti ṣe gánà.
0: Ohun tó sọ nìyẹn gbà náà. Wọ́n sì padà pọ̀
1: náà.
0: Wọ́n padà pọ̀ náà.
1: Olóòótọ́ ìlú ni kà á lè
0: pa. Olóòótọ́ ìlẹ́ni.
1: Olóòótọ́ kì í máa yí lẹ́ni. Ẹ kú ojúmọ́ mo kí ẹ kú lé. Ẹ kú dédé wòye o. Ìta ti pé ìrọ ti pé ètò ibi ayé ń lọ lọ́tún gorí atẹ́gùn. Ẹ pé bí aago mẹ́wàá bá ti ní ọjọ́ gbogbo ọjọ́ ajé báyìí ọjọ́ Monday ètò tó máa ń wà lórí agbágbé ti lágbélú òun nìyẹn. Ó sì ti wá kọjá aago mẹ́wàá nagbọ́n. Kò wá láàwí.
0: Kò wá bí òkú náà wí wọ́n rojọ́ pé wá kò sunkún.
1: Adésúyọ̀ Mọ̀tọ́ṣọ́ ti dé òtún tí ó gbọ́ mẹ́wàá sí àjọ kúra wá rìn. Bàbá oníròkọ ẹ ti gbọ́n bàbá oníròkọ tirẹ̀ ran iléyá Luruko baba mo kin ati luruko gbo osise eti tunde olawo kosodi mo se kin luruko olotu mi na temitayo aboro aboro to fomo luabi
0: oye ladun
1: temitayo
0: oye ladun aboro
1: fomo luabi
0: wa de na
1: adun de toto a gatekeeper so ba loju
0: ola tubosun
1: so ba loju
0: Abalanu
1: se abalanu wa rand ni okay atawon emewe ona wa nbe hey ojo saturday odun mi yasiko na ni o a le lo sibe ti mo fe so nipa ijinigbe to sele ni ide ayun re ni clean clean to be specific she ran ti pe ni around she february na ko ni january or february the same thing shele ngba ti awon agbe ti won ji awon agbe kan gbe ninu crane yen na ni another one tun ti shele ni ose to koja osise meji ni won ji gbe ninu crane okunrin kan obirin kan won bere si ni wa won bo ni ide ajo yen bo lo de duro mo tele awon ode wo gbo si awon ode wo nu gbo si won bere si ni wo inu gbo kiri won bere si wo inu gbo nu gbo ide anyu re to fi lo da igbo jebulon
0: o tele won
1: ile la de o te da mi mo ni
0: ode mu iwa
1: ode taju mo le ale jojo ko bayi kemi si sise lo se ba ti nsoro te nsoro to ti ba ti da
0: lo mo po ti lo nu emi ni
1: yen
0: o
1: bo ni kan lo le mo
0: e ti jogun tira yen
1: mo a wo gbogbo yen la wo
0: taju o wo gbogbo lo gbo wi pe ni
1: se ti
0: Tony ti wa ajita ni
1: tori ta mi se wa
0: ni pe mi ko emi ko tori temi ko
1: atakuru
0: wonu lo ba be si pe o pe
1: ni jata ko atakuru wonu adu te so pe ko le mo mo nu ewo akamu ade mi ton dade so yi
0: kila tin pe ya ina kila ya ta tawfiki kila tin pe ya ibode gboyin
1: se orosi
0: orosi taju ba be si pe orosi pe e gbo ta ba gbo hotel ka sun lo hotel ka
1: mo so un ko ya ka mo so un ni mo se
0: pe
1: tori awon ti ajo jade ni o iyawo omo nkan kan se emi o emi o
0: fini le die to ko mo bo omo na mi ri pe baba kai be ni o sha
1: gbogbo n toju wa rinu gbo ngba ta n wa awon
0: ti won jola la
1: gbogbo eni ma sala
0: la kwata
1: la sala la si afi yin ma soro
0: o gbogbo loni
1: come shakiru rifle come shakiru rifle a do wa lori eto laaro yi ibi ti rin ajo yen de duro egbo gbogbo school community ni alaho secondary school alaho gbogbo la fo
0: gbogbo be ni won fo abi gbogbo be le fo
1: gbogbo be la fo ni kini se se ri ngba ta n wa n wo mo n ri pe o da le ni pe ina ilawo mu
0: ti o ba ti na ba si lawo ko le jogo ko je odo
1: ina ilawo
0: be ni
1: ina tin joko koja orin
0: ohun ni o ti lawo nu
1: ti o ba lowo ara le
0: afoju kan o le mo bi alejo kan o le mo bi asiku afoju si
1: pe asare ita afoju ni bo lo se mo
0: bawo la lejo se mo eran edie funfun nu inu obe pe edie eye funfun ni
1: awon people yi o da bi igba kan fe won mona ju wa lo lati je pe ati mu won
0: e soro ki se pe amu won mona awon na to ba de ma ko lo se kan se meji laarin wa e wa ro pe eyan gidi ni won ma ti toju bole won ti toju bona
1: oro insecurity lagbara
0: en so
1: pe oran lo la tin ri te
0: eyan eyan ogbon bi en to ntan yan to nsoyan
1: oran ti de o like if we've been wholly surrounded mo ti yi wa ka patapata mo tun ka security alert kan won ni awon ilu won ti mark awon ilu kankan ni Ogun state na igba won boro je
0: odo de wa nbe
1: odo
0: da wa nbe
1: dajina si odo wa ki loruko
0: killer
1: e ma bo e ma
0: olodo
1: e ma bo nbadan
0: bakatari
1: mo bakatari ma fi han yin sin ma fi han yin sin seri security ti po kilo na bayo kilo na bible la si fe bonu e
0: taba ko lori afefe a soro kan
1: tabaku lori afefe oro se something
0: fitila afi bi na baku
1: e woni se nbe lori eto laaro ni e woni se nbe lori eto a to gbogbo epo e si ma gba wi ta ba ti kuro nbi bagede oko to anu la nlo baba oloyin o ti wa nbe ka to debe kini jinja yi agbon yin mo kini jinja yi o ma ti do to gidi Olorun seun o ti ri tenikan t'Olorun ba mi lo boya combine with abere oyin to ngba
0: to ngba papo
1: o sise takutaku e je ka pade leyin eto ni gbagede oko to anu Sola Olayinka Olayanju a wa nbe lati salaye bi irin ajo se ri ti e toju ara e tun me ku pelu e a salaye asalaye eje ka si oja koko
2: Wagyu FM 96.7
3: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E celery
3: boda mi espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
3: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
5: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Daddy me.
7: Yes.
6: Mo fe dupe lowo yi pe se go se mu lo si Pathfinder College.
7: Ki lo ri my dear.
6: E ti do wa e ka ti na ko wa ti jade. Gbogbo se mi patade ni mo pass.
7: Wow, do run go lele ke. A je pe a ni lati mo niyan o.
6: Yes daddy.
8: Pathfinder, please
9: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 lọ lọ́wọ́.
10: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ
8: oṣù kẹjọ ọdún 2026 May 9th, July 11th and August 8th, 2026.
9: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.

0: ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀nàràyọ́
1: síbẹ̀ àbáwọn tá a tún lè lẹ̀
0: iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti cashier mo ti cashier.
2: Lagilu FM 96.7.

0: ẹ gbọ́, ibo ló ń lọ ẹja jọbìra wa? Ṣe rí ọ̀rọ̀ àìsídàbòbò tí ń bẹ́ǹta yìí, mo rí pé àwọn kan wọ́n ń jèrè lórí ẹ̀, ó lè jẹ́ lára wa gan.
1: Inú kú lóru ń jẹ nìyẹn.
0: Inú kú lóru ń jẹ lọ̀rọ̀ yìí fáwọn kan. Àwọn àlejò tójú wa ò jọra tá à ń gbà yìí, ó má fà ó gbà fọgbọ́n ṣe o. Ẹ jẹ́ kí n sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ kan. Àwọn alálu tí wọ́n ń wọ inú àdúgbò kiri tán, tán bá délé tí wọn ò rí èèyàn, àtán bá rí ilé tí kò séèyàn ń bẹ̀, àbí ilé míì téèyàn wà tó jẹ́ pé ibi tí wọ́n wà jìnnà gbogbo ẹ̀kúlé kankan, wọ́n lè farasin síbẹ̀ kí wọn ò ṣe nǹkan. Èyí tá a fi ṣe gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí, ẹ lọ sórí Facebook. Ẹ lọ sórí Facebook. Èyí tá a fẹ́ fi ṣe fẹ́rẹ́ gbà gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí, òun rèé o. À ń ra kọ́ndẹ́mù kankan tí wọ́n ẹ pé gbogbo àlá ń fi kinní sórí àtẹ̀gùn, wọ́n ní ìtúrè. Àwọn eléyìí délé kọ́ndẹ́mù wọ́n lu kinní pápá, wọn ò rí èèyàn yanjú orí kan, wọ́n sì rí access wọlé. Wọ́n lọ fo fẹ́ǹsì àmìjì, wọ́n sì wọlé gbogbo accessories AC kankan tó wà ní ìta, wọ́n sì bẹ̀rẹ̀ sí já gbogbo ẹ̀ wọ́n ń yọ kẹ́nìkan kan rí àbọ̀ CCTV mú wọn. Ẹni tó sọ gbánù tó sàmì sí.
1: Nígbà tó bá rí gbá yẹn ni ó tó rá mi.
0: Ọba rí gbá lọ rà mí o. Ojú ni wọn lálá kan fi sórí, kí náà fi sọ̀rọ̀ àwa báyìí. Àmọ́ gbogbo àwọn ilé tá a sì gba ẹ̀ṣọ́ náà, alárùbárùbá àwọn arókè ọ̀hún kankan náà la máa fi síkéètì fi sí gbogbo ẹ̀ lọ.
1: Níjọ́ ọmọ ni nísìnyí.
0: Bẹ́ẹ̀ bá sì ti mú ìkan wá, yóò lọ ọkọ ẹbí wa nígbà tí ó bá wọn bá fi tó fọ́ǹtì kìíní kan
1: bóyá. Ẹgbẹ̀rún rẹ̀ bá ń bẹ̀.
0: Ojú lálá kan fi sórí. Ẹ jẹ́ ẹ lọ sórí Facebook, ẹ lọ sórí Facebook. Ẹ rí ń tari lọ́wọ́ àwọn àńlá bàtà.
2: Ẹyin Aníká fi ṣe gbọmọgbọmọ làádí fáadí tì ní, torí ọ̀rọ̀ àwọn oníbólà yìí yóò ti ṣú gbogbo wa o. Kódà bẹ́ẹ̀ ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n tún ń bọ̀rù ka. Ẹyin ẹwà àwọn ọmọdékùnrin yìí, bólà náà sọ pé àwọn ń ta, bólà ni wọ́n bojú, bólà ni wọ́n sọ pé àwọn ń sà káàkiri. Ẹ wo ohun tí wọ́n ń ṣe pẹ̀lú ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù. Oníṣọ́ọ̀pù ti lọlé o, òun sì ń retí kóun wó dé ṣọ́ọ̀pù lọ́jọ́ kejì kóun ò mọ báṣẹ́ rẹ̀ lọ. Ẹwà àwọn ọmọ oníbólà, ẹ̀rí máa ṣe yọ ń kọ̀ọ̀kan. Kódà dídí AC gan wọn ó padà gbé, wọn ó gbé jù ú ní àpò, ṣé bólà náà tún ni? Kọ́lọ́hun kó ṣàánú fún wa. Ohun tó jẹ́ kámélé wa ni pé a fẹ́ kẹ́ máa fi ojú sọ́rí ni, torí ọ̀rọ̀ wọn ò yé wa mọ́. Bá a sì ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ lùkà o. Kọ́lọ́hun kó ṣàánú fún wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn oníbólà dé. Kódà wọ́n tún jí ọmọ gbé. Kọ́lọ́hun kó sọ wa pẹ̀lú wọn ni o ga.
0: Ẹyí tẹ́ ẹ bá ti dorí ẹ lọ wò lórí Facebook, mo rò pé ń rí àwọn tó nílé, ó ṣeé ṣe kẹ́lòmíì o kí wọ́n wà lókè o. Mo rò pé bóyá wọn ò sí ńbẹ̀, bóyá wọn ò sí ńlé ni. Ẹ wo ọṣẹ tí wọ́n ń ṣe ńbẹ̀, ẹ̀yin náà ẹ wò ó.
2: Gbé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ lùkà o. Kọ́lọ́hun kó ṣàánú fún wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn oníbólà dé. Kódà wọ́n tún jí ọmọ gbé. Kọ́lọ́hun kó sọ wa pẹ̀lú wọn ni o ga.

0: ètò ni tí wọ́n pè wá fún ni pé ipa tó rẹ́yìn súnmọ́ inú security ju àwa ẹ̀yìn in-person lẹ́yìn ojú tí yín tó inú kíní bẹ̀ ọkọ̀ ní ipa wo ni àwọn local security ìwà ipa wo náà ti ń kó lórí ọ̀rọ̀ yìí báyìí ọ̀rọ̀ ìdí ayò rẹ̀ bá rí kankan tá a wá sọ́njọ́ sí eré abẹ̀ náà tún ni wọ́n tún ti lọ ṣe ìtànṣe yìí àwọn kíni tó ti ṣẹlẹ̀ ẹni ipa wo ni àwọn ọlọ́dẹ ìbílẹ̀ opc àbí amalgamation tí wọ́n sọ pé wọ́n exist security amalgamation tó ló ń exist sí ipa wo lẹ́rù kó ti kó láti gbà tẹ́ ti ń wọ́gbọ́n jáde padà àti ibi tí àjò ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní cream lọ́sẹ̀ tó kọjá ibi tí ní àjò wọ́n dé ẹ lọ sórí facebook mo kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ wo ìrìn àjò táwọn ọlọ́dẹ rìn bí wọ́n ṣe wọ́gbọ́n bí wọ́n ṣe wọ́gbó tí wọ́n ń wá àwọn pípò
1: yìí bí ẹ ṣe jọ wọ́gbó
0: ẹ bá ṣe wọ́gbó ẹ mọ́ sọ fún
1: ọ pé
0: ẹ mọ́ jẹ́ fọ́mọ̀ pa àjọ lọ ni o ebi tí wọ́n rí lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n mọ̀ pé iṣẹ́ ń lọ wájú pẹ̀lẹ́sà ṣe ẹ bá mi fi ẹ lọ sórí facebook ẹ kọ lọ wò yẹn ná ẹ lọ sórí facebook ẹ lọ wo bí àwọn ọlọ́dẹ ṣe wọ́gbó tí wọ́n ń wá àwọn tí ọrọ wọn á ṣàlàyé bó ṣe ṣẹlẹ àti ìrìn àjò tó rìn lórí ẹ torí ẹ ni wọn ṣe wà níbí àmọ as at the time tí à ń wọgbó ntí a nílò nìyẹn ẹni ṣó lórí facebook.

0: àjọ lọ́run kékeré káàkiri àgbáláyé. Má pàdé làwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpàkórí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàá ti dé Poplax filling station ní wọ́rọ̀ jù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ti yà. Ẹ bèrè church ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́pẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ jẹ́ àjọ pàdé níbẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Oya ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Oh!

0: alafia baba wa
1: baba ege
0: lo gbon fe oloye mo se le kan dege ari ajagun na gbogbo le yo ba to tun je oluode fun gbogbo le badan lo gbon fe baba
1: bi oro e se nlo bo nu se nba yin bo ni ti ide ayun re to sele lojo ojo tuesday to koja
0: lona ojo tuesday lo sele
1: ejo jimo iwaju ni won ya won lewe ti won koyan ni ogomoso about the other Tuesday la gbo pe ide ayun re ni cream ni bi pe won tun tin ya iwonu ogba won se se ni inu osu won ti ni
0: march 17
1: won se se ni march 17 ti won wa ku awon agbe ti won wa research won tun tin se be ni the Tuesday won lo se sele
0: e oruko mi ni Komile Sakiru ti mo jo omo fun oloye muslim kan dege are ajagun na ile yoruba ko lo je ki emi babogun iti jo Tuesday le gbo ni ojo Saturday on the 19 won ko ti wonu alapinu ni de ayun re won wonu le lo gbe enikan nibe ni kan bi 6 to 7 ni irole male
1: won kan ojo Saturday
0: ojo Saturday won ti pe
1: bi won wo inu ile lo ba won
0: le lo alapinu ni la nje lenu ta ti jekuna tini to jalu nijo Tuesday bo nkan kan to kan si wa le mo ni pe olorun kan ma so wa bayi o awon kini e ti wole si wala ni o de ni gbagbo pe awon Fulani nikan lo sise to ni information ni won fi sise
1: eyin
0: agbale mo npa
1: owe ti bo fe ka wo na ni e ti
0: mo eyin agbale mo npa owe pe bi ina ba lawo ko le gbo ko le won ti lawo bayi won ti gun okodo tori pe awon ti e ton ko gbe nijo Saturday yen won ti release e a le lanfani ati ilorin gege pe bawo ni won se rin o de je ko yo pe baba se move ni won pe mo pe ibi bayi la wa o ati nbo won tun mo sun waju
1: okay awon kan tin pe won
0: lati ta
1: o bi pe lara awon ti
0: awon ara
1: ni wa jo ni ro ara awon te en kura yin dogan ni bi te ti fe move a se a le ri
0: o le sele be tori inu oninu lo mo
1: Agbekoya vigilante group amalgamated vigilant security group ni emi ape lo ntemi tori pe gbogbo owo lo ti papo
0: ben sir
1: si won don gbogbo e lo sori join lori Facebook bye join lori Facebook ejanu so bo ni
0: bi oju wa ta tin won tan gbe ni Saturday yen a de ran information kokan wi pe ibi bayi won wa bo ka to debe a ri pa won looto won ti kuro nibe ki lo nfa tan fi kuro won ti npe won to le ti won release nje ko yi wa wi pe awon eyan npe won lati ta
1: so e ti won gbe ti e wa ti lo gbe Saturday so bo bi ko to di pe won release e bo bi e se ngbera temun
0: gbogbo lo won mo mo da dupe lowo alaga wa na engineer Kim Olatunji alaga nuka gomen di ayun re won gbiyanju won sagbara be mo de dupe lowo komi edowu olusegun edowu to je commander fun figlandi to de je commander fun ni ni USST ti la semi local government iye la nje lenu a je tan ijo Tuesday to sele the same time to gbe awon yen ni nkan bi 6 to 7 to jo run lo le ijo Tuesday yen ni won wole sinu Ukraine ba won ti ma pe won fe se program ni Ukraine awon yen ni program kan ti won fe se ni ti Wednesday no won be lo won de peyan meji won ko mi sese omo wa ara ti to de olugbesan Mr. Todo olugbesan ni jeje
1: ni sise be ni won abi
0: won ma ti e o gbenu kan yen ni
1: ki se posise
0: won se sise be n gbenu kan yen bo to de yen o sise be ni bo nkan to fe se won jo wa pelu pe won jo fe se ko te ba fe se kan yen ma n sumare
1: ni something
0: yen ni won fi wole si on la an meji yen ni won na gbe lọjọ Tuesday yẹ odo bẹrẹ a le wọ gbo nijọ Tuesday to rojo ẹrọ di bi nkan bi after 8 lọdọ wa ni nijọ Tuesday yẹ a to di Wednesday olóyè musulu kan dẹgẹ wọn bá pe gbogbo akari sun si bẹẹ náà alága náà ti pe olóyè musulu kan dẹgẹ ari ajagun gbogbo lẹ yorùbá wọn ni kábíyèsí wọn ní káwọn lọ síbẹ̀ káwọn dẹ̀ ma gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ gbogbo àpẹjù síbẹ̀ bọ̀ kí ọ̀gá tó dé ìyẹn olóyè mùsùlùmí kan dẹ̀gẹ̀ ìkánú àwọn èèyàn wa àti pínra wa sí méjì ìyẹn gba ibà káwọn gba ibà yìí pẹ̀lú àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń lọ wọ́n trace bí wọ́n ti gbà nígbà tí wọ́n gbé wọn lọ wọ́n pàdé àwọn méjì lọ́nà àwọn méjì tí wọ́n pàdé lọ́nà wọ́n mú wọn wọ́n bẹ̀rẹ̀ àyẹ Fulani wọn wọ iṣẹ́ ẹ̀yà wa o níbulẹ̀ tí ń bọ̀ níbulẹ̀ ń lọ níbulẹ̀ àwọn ọ̀gá yín wà wọ́n ní wọ́n wà ní Enugu wọ́n fọ́lù wọn lọ sí ibẹ̀ ní wọ́n ti ń fọ́lù wọn lọ bẹ̀ tí wọ́n wọ ọ̀gá yín lọ́kan níbi tó dó sí mo ti bẹ̀rẹ̀ kọ́ọ̀kì kẹfọ́ sẹ́wọ̀n lù ẹ́ wọn jẹ́ kó kọ́ọ̀kì kan àwọn èèyàn wa àtàwọn ọlọ́pàá wọn dàlù tán dàlù àwọn méjì yẹn wọ́n mú wọn tó dẹ̀ dára lójú pé wọ́n ti wà ní ẹlẹ́ẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn ìjọba
1: ẹṣú ọ̀pámọ̀ yẹn ni wọ́n wá
0: ẹ̀rí wà
1: ṣe
0: kọ̀ǹfàmù pé tọlọ́pàá wá mú yẹn wọ́n là fúrasí bọ̀ àmọ̀ kọ́ méjì wà níjọ ní akata àwọn ọlọ́pàá bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn méjì wà ní akata wọn báyìí bọ̀ n tó kàn sí mílíọ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé the same àwọn tó gbé ẹnìkan nínú alákùnrin sátọ̀dé yẹn àwọn náà lọ wá operate ní inú crane
1: the same set
0: méje ni wọn nígbà tó ń bá operate inú crane wọn fi méjì ti ẹnìkan tán ti mú yẹn àwọn máa ń wọnú crane wà láti wá gbé yẹn gbàtí wọn kàn méjì yẹn wọn di mẹ́ta ní ọ̀dọ̀ wọn the same set làwọn tó ṣiṣẹ́ yẹn.
1: Èyí tó ṣẹlẹ̀ ní March.
0: Nínú oṣù kẹta ọdún tó lọ ọdún tá a wà yìí.
1: Ṣé kò ń ṣe àwọn the same set náà tún ni?
0: Tẹ̀pá àfojú rí àwọn yẹn bọ̀ ẹ tí wọ́n kọ́kọ́ gbé sátọ̀dé ló jẹ́ ká mọ̀ pé àwọn tó gbé òun náà ló gbé àwọn yẹn tọ́lá wọn jọ kún wọn papọ̀ ni. Wọ́n jọ kún wọn papọ̀ sí nínú igbó wọ́n dẹ̀ láwọn rìnrìn bá bíi 8 hours 7 hours nínú igbó.
1: Nínú igbó.
0: Nínú rìsáfù yẹn torí rìsáfù yẹn lọ já Ogun State igbó yẹn tóbi gan o tóbi gan o dẹ̀ fẹ̀ gan bọ̀ ọlá pé wọ́n ti ń pè wọ́n báwa ti ń tó wá ti pèpè bí báyìí tí a bá ti track pé báyìí wọ́n wà tá a bá ti gbà bẹ̀ ká tó dúpẹ́ wọ́n ti move tó àwọn kan ń pè wọ́n níta ìṣòro kan
1: tá a nínú. Ìtumọ̀ sọ fún yín sìn ni pé ẹni tí ò bá sí nínú ẹ̀yìn tẹ́ ẹ jọ ń mú kò ní mú ibi tẹ́ ẹ dé tó bá jẹ́ pé láti gbòòrò ni wọ́n ti ń pè wọ́n.
0: Àwọn ọmọ ọ̀nà méjì náà lọ́nà tó wà ní dayùn rẹ̀ ìkan lọ sí Jẹ̀bù ìkan lọ sóògùn Mákè kò dẹ̀ sí bá ti fẹ́ kọjá táyìn dé ráńdà bá dayùn yẹn ó dẹ̀ já àárín ìlú àwọn èèyàn máa rí wà àwọn èèyàn máa rí wà kò sí bá ti fẹ́ rìn.
1: Èmọ̀ ń wò pé nígbà tí ìṣojú kan náà
0: kò sí bá
1: ti fẹ́
0: rìn
1: gbogbo ibi tẹ́ ẹ ti ń dà
0: bí wọn ọba àríwá ga àwọn ọlọ́kadà tó ń gbèrò bọ̀ ní róòdù wọn á pàdé wà àdẹ̀mọ́nú náà ọlọ́kadà tó ń gbèrò lọ náà bí wọn kàn gbèrò ìtọ́kàn wọ́ sí wa tẹ̀pá lè mọ̀ ká tó lè wọ gbó títì látọ̀ ìṣòro tó wà mẹ́rin yẹn kàlọ́wọ́ àdìjọ tọ́sì ọ̀gá olóyè mùsùlùmí kan dẹ̀gẹ́ sọ fún pé ọjọ́ méjì láti wà nínú igbó àwànínú along with Mackin road about to come on there for to be nail and left we're not a parman who as a daddy I are you so when back to your daddy time you won't pay a money in your number back when people are saying that one you are go see
1: ah
0: one soft one there time and then soft one or ga black me you see but I saw you know you know because it's a good good idea money but I was me you could learn it huh you know what to you learn it all I was me you know to be done mọ̀kọ́ lọ sá sànú wa ni pé kó mọ̀jẹ̀ ká bọ́ sọ́wọ́ ọmọ ọjà bọ́ sọ́wọ́ ni olórí àdúrà tó wà nbẹ nìyẹn kíyàn dẹ kíyàn ká jẹ́ ojúlá alákan tí ló fi ń sọ́rí kọ́ lọ sànú wa lu ìlú tá a bá dé nísìnyí bá wọn tán kúnkìn yẹn náà wọn ti release wọn sátọ̀dé
1: wọn ti release
0: wọn 100% wọn ti release wọn
1: ṣé wọn kàn ní kí wọn lọlé náà ni.
0: Bàbá orí wọn balẹ̀ ọmọ ròun yìí wọn gbowó
1: o
0: gbowó
1: o sì mọ́kàn ní èbò ètò ẹ̀sìn náà ni wá tó ẹ máa lọ ní.
0: Pẹ̀lú sáà ti
2: kára gan tó ni
0: pẹ̀lú sáà ti kára gan tó ni ojúgun wọn bò gbogbo ẹ̀ wọ́n tún ná wọn nínú igbó wọ́n tún ná wọn nínú igbó nta dé dún ní
1: sinmi. Torí èwo ni n ṣe ẹ jẹ́ kí n fi àyè lẹ̀ torí ìwé ìmọ̀tẹ́mi ń béèrè lọ́wọ́ yín ìwọ̀n tí èmi ń ronú wọn ni àwọn èèyàn sì ní ìbéèrè láti ta bóyá lórí ọ̀rọ̀ ìtúnṣẹlẹ̀ yẹn àbí bóyá lórí ohun míì tó ní ṣe pẹ̀lú security 091-2370-8675 tàbí +23481-4249-1006. Bàbá Oníròkú.
2: Mo ń jáyé.
1: Ẹ gbọ́wọ́ sí ìyàwó.
2: Ṣé rí gbogbo nǹkan kọ́ la lè máa sọ ní àṣírí lórí atẹ́gùn láti ẹ̀ kí wọ́n pé wọ́n kú iṣẹ́ ṣùgbọ́n ìtọ́jú ibẹ̀ ni pé aláwọn ara wa gangan àwa lọ́ta ara wa.
1: Mo ti mo fẹ́ yọ mo ri yo nbe yen awon na ti confirm pe pelu nun ti won so yi o ti confirm pe aledo to mo sare afoju o lowo nile nu ban gbe kini je kin gbo kini awon eyan ni so lori e lati ita hello hello ah babu kaka hello hello kini sele emburo se ifowosowopo wa laarin gbogbo eyin group ya security group ne emburo n to n sele loke ohun
0: ko da alawon eyan to wa nbe
1: ibo ni won ni ajo duro nbe
0: nkan to bi fi ajo duro nbe na ni pe government ni ko won duro to de pe awon to wa lodo won ton ba lo attack won emi awon omo ile won
1: o da pe ba hello sir e ka ro o
3: ojumo
1: ojumo alayo re o
3: I'm not going to be able to do it. Tori je do bi se bi wo mi fu pelu oro ti awon siwaju wa nso ta pe o se ni ni ka je fi ke wa si oro ni kan mo boy bi o so pe ki to pa papo ati gbogbo tin je awon oloselu pata ka fo ro pe a fe gba agbara lowo re ni ka fo re yu ti se gbe kan ki kagu fún ọmọ ọjọ́ kò fún ìkórí kí n tẹ ọtẹ fún wọn solution sọrọ ètò ààbò yìí
1: ẹ ṣe kọ sá
3: na ẹkọ ètò
1: yẹsà ẹgbọn tí bàbá yẹn sọ
2: mo gbọ́n tí wọ́n sọ
1: wọn ni bàbá sọlọ bàbá gbálígbá takùtà àtàwọn
2: ẹ̀rọ àbáyé ẹ̀ sí
1: gbogbo ẹ̀ náà ní ṣe
2: pẹ̀lú
1: àwọn ìjọba ṣèjọba ó mọ
2: ṣé wọn mọ rírì tẹ̀ ń ṣe
0: ìjọba mọ
2: wọn dẹ fọwọ́sọ
0: wọn alága wa ẹnjìnà kim ọlátúnjì tó jẹ ṣáàmà fún olúwẹ̀lì local government ó mọ wọn dẹ ń tra agbára rẹ ṣùgbọ́n ibi tí nǹkan kan wà tó wà ní ìsinmi kan ń pariwo ìjọba ni ìjọba náà láwọn pariwo ó wà lọ́wọ́ tiwa náà ṣe à pé ìgbà táwa kéré ó ní àwọn ìgbésẹ̀ kan táwọn àgbààgbà máa ń gbé sínú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ wọn ti kú lọ́rọ̀ ẹnìkan báyìí kí àwọn aláwo ni igbá ni ìtùtù kí a bá lè ṣe àtìlẹyìn
2: ẹ̀dá
0: bá lè rìn
2: ẹ̀lọ́
1: ẹ̀yẹ ẹ̀ máa kí gbogbo wa pawọ́ sọ bàbá èwo lẹ́yìn ní lọ sájàbò lẹ́yìn ní lọ́wọ́ ni àbọ̀ fẹ́ kí gbogbo wa jọ dájọ ẹ káàárọ̀ sà. bàbá
4: ẹ kò ṣe mo kí bàbá òkú náà
1: wà náà dúpẹ́
4: ẹ kò ṣe èyí pọ̀ káà ní abánsájà kíngbà láti alákíá nígbà àṣẹ rí ẹni tí máa ń sọ tipẹ́tipẹ́ láwọn ìkànnì gbogbo pátápátá àwọn tó bá ń gbò mí lọ́wọ́
1: ẹgbẹ́ tún sọ ń sìn torí àsìkò ẹ̀kan sọ ẹ̀sọ́ tẹ́ fẹ́ sọ yẹn.
4: ṣe rí mo ti máa ń sọ pé tí ò bá só lè lé ìta ò lè jà ó lè ní ló pe tìta wọlé ní tí ń ṣẹlẹ̀ lórí ọ̀pẹ̀tọ̀ ààbò lọ́wọ́lọ́wọ́ nìyẹn ṣe wá ohun tó wá jẹ mí lójú bẹ̀ ni pé àwọn yorùbá gan tún ti wá darapọ̀ mọ́ àwọn pípù yìí mi ò ní parọ́ fún yín bó ṣe rí ni mo sọ fún yín yẹn ó ti wá jẹ́ kíkiní ó kẹnu gan níbi pé àti kápá rẹ̀ ń sìn àti ká máa bẹ ọlọ́run torí pé àwọn kan ló fáwọn pípù ní information nítorí ṣẹlẹ̀ nìyẹn tí ń bá mọ́ ìnànà ọtí rí nìsí dé sórí ọmọ́tọ̀ṣọ́ kò lè dídí wọlé sí lára náà ẹni tó bá súnmọ́ èèyàn gbọ̀ngbọ̀n tó mọ weak point èèyàn àwọn náà ló máa ń gbà bòdì sí yàn nítorí ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ó ṣàánú wa gbogbo ẹ̀kọ́ níjọba o àwa náà ká ṣe kí ni ká jẹ ojú alákànfẹ́ sọrí ni.
1: ẹ ṣe
4: ẹ kò ṣe.
1: ẹ ṣe pọ̀ kí ni ìgbésẹ̀ tó ní ti báyìí lórí àwọn tí wọ́n ṣì wà lọ́wọ́ wọn lóbi mọ̀ṣọ́ tẹ́ẹ̀rù.
0: a lè sọ yẹn lórí atẹ́gùn iṣẹ́ wà lórí ẹ̀ gan.
1: iṣẹ́ wà lórí
0: ẹ̀ olóyè musulmi kàndé ẹ̀gẹ́ àwọn àgbẹ̀mọ ẹ̀ ti gbéra láàárọ̀
1: yìí
0: wọ́n ti wà lọ́nà bẹ́ẹ̀ wọ́n yẹ kàn ti débẹ̀ gan irú èmi tí mo ń sọ̀rọ̀ mi báyìí wọ́n yẹ kí n wà pẹ̀lú wọn wọ́n yẹ kí n wà pẹ̀lú wọn fúdi kan àti bíbáyìí tí mo fẹ́ wá gẹ́gẹ́ bí adijọ́ sọ̀rọ̀ mo jẹ́ kí n láǹfààní àti
1: ẹṣin tẹ jẹ wa la fi lanfani ati roju to irin ajo tẹrin ninu igbo ni idi ayo rẹ a ma ṣa dupe e ri wọn ba naa titi tọlọrun fi ni bọ ṣe release wọnyi
0: sugbọn gẹgẹ bi ẹsi maa n sọ lori eto ta ma n gbọ wọn jẹ ka fọwọsowọpọ la le fi win awọn pipo yi o ifọwọsowọpọ lukun bayi
1: ifọwọsowọpọ
0: iwọ ju mi mi oju ọ kọkọ gbe yẹn kalẹ tori nba a ma n gbọ pe ogun oko ba na ogun ti fẹ ma ko wa bayi o
1: ogun oko wa ri
0: ogun ti fẹ ma ko wa bayi o kakata afiri awon mo awon yopa awon
1: tawon pe awon lo daily man ni that kind of sophistication
2: e sure
1: ti kini ti ma fo ti ma search no kini
0: drone
1: se kile pe
0: drone oyo stage gan to wa se ni ni ogun stage lo ma gbe wa si kini kono san wa ni ewo kono san wa ni
1: hey
2: e sure sori ti mo ri lai daju mi ọ̀rọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ọ̀rọ̀ àbí ti pète pèrò ti pẹ́ nígbà tí ọ̀rẹ́ bàbá mi ń bẹ láyé ọ̀gá sànkọ́ lọ́ fọ̀rùn kẹwọn mo débẹ̀ ìjọ kan wá sọ wípé àwọn máa rí kàyéfì kan ní ọ̀sẹ̀ tó kọjá kí wọ́n mú àwọn kan wá bá wọn bí kí wọ́n ń wo oògùn àfẹ́ẹ̀rí àtàjàbọ̀ àwọn wá dẹ̀ rí pé àwọn wọ̀nyí wọ́n ṣe yorùbá
1: wọ́n sì ń wá fẹ́ẹ̀rí àtàjàbọ̀
2: bẹ́ẹ̀ ni mo fọlọ́n babura bàbá sọ fún pé ṣé wàhálà ò ti dé gbòòrò yìí mo ní kí lè wá sọ fún wọn bàbá ní àwọn ò mọ nǹkan kan lẹ́yìn ara wọn wọn ni táwọn sọ fún wọn ni wọn ń wá káwọn wọn wò pé àwọn tó pé yorùbá wa ló sì gbé wọn lẹ́yìn wọn jọ ń wá àgbọn àjàbọ àtàfẹ́ẹ̀rí
1: àtayẹta ògiri ti lanu ògiri ti lanu aláǹgbá sì ti wọ bẹ
2: ẹnìkan wá sọ̀rọ̀ kan mo di ọ̀rọ̀ ẹ mo ní ní ọ̀pọ̀lọpọ̀ ibi gbogbo tó ń dé yìí ẹ lọ bèrè lọ́wọ́ baálé wọn tán bá débẹ̀ wọn náà fẹ́ ralẹ̀ ilẹ̀ tó yẹ kọ́ tàn 10,000 wọ́n lè ra 100,000 lọ́wọ́ wọn láwọn ọmọ pé láti wá fi gbalẹ̀ ni kán fi rí bí fìdí kán kídi wọ́n lè múlẹ̀ ń bẹ̀ àwọn ọba àti kábíyèsí wa náà àwọn ọrin baálẹ̀ à ń pè ń ṣàkíyèsí
1: ẹjọ́ torí
2: ọlọ́run ẹ má talẹ̀ fàájèjì tí ì ṣe káàárọ̀ àdìbí
1: ẹjọ́ o àti bayonet ní may 26 available intel revealed that kidnappers are planning to attack some communities in Odeda and Imekwa for local government area of Ogun state the target village in Odeda is Bakatari. ṣe ẹ ti gbọ́ ni ẹ ti gbọ́ pé irọ́ ṣe ẹ ti gbọ́ pé wọ́n ń plan láti wá sí
0: wọn ọgbọ́ yẹn
1: ẹ ti gbọ́ mo ń wọ́n pé by now ó wá yẹ kí àwọn
0: iṣẹ́ ti lọ lórí ẹ̀ ẹ gbogbo nǹkan kọ́ láwọn sọ lórí ètò àgbẹ̀ bandi ọyọ
1: state
0: àtògùn state
2: ni bakatari ẹ bẹẹ
1: ni ó sì súnmọ́dọ̀ bàbá oníroko
2: ó súnmọ́dọ̀ mi ó súnmọ́
1: ìrọ̀ ọ̀dọ̀ mi sì jìnnà sọ́dọ̀ yìí
2: ọ̀rẹ́ ọ̀rọ̀ kan lẹ́yìn kan bá lé yóò máa kàn jẹ́jẹ́ mojó kan lọ́rùn járí wàhálà
1: ọlọ́run
2: járí o
1: òdìdí mú yẹn jáde bóyá tẹ̀ bá gbọ́ tẹ́lẹ̀ kẹ́ lè gbọ́ torí ṣe mọ̀ pé ogun ìjọsìn náà èèyàn máa lọ wọ́n lọ máa
2: tí ìlógún sẹ́
1: àníríkùsẹ̀dẹ́dẹ́ ewo ní ṣe lórí ètò lẹ́nìí ìbẹ̀lá lọ tá a bá ti padà ti ọjà yìí dé comrade Shakiru mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín àpè yẹn jẹ́ bá kí àwọn bàbá lé o especially bàbá olúọdún
0: àwọn náà ń gbọ́ wa báyìí
1: bàbá ẹ gẹ ọlọ́jẹ ká tún rí opportunity àti.
2: comrade ẹjọ tẹ bá ti ń lọ ẹ kò gámi dání ẹjọ
0: tó
2: ti dira o.
0: àwọn ọmọ fàdúrà náà wà lọwọ.
2: ó ti dira báyìí ẹ pé dání ni o.
1: alájọwọgbóńjọ ni náà ni. ẹ lọ ṣàánú wa.
5: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
6: s e l e r I e salary
5: ah boda mi espelli no di salary oya lo pin gbiyanju espelli turmeric
7: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe magic chicken flavor kan fun yin
8: ohun isebe magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. Ọ̀dún 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tí wọ́n ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò Ejòkú, mọ́tò Ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè. 09033933006 tàbí 00664814455.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè ńlá kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkòrí rẹ̀ ń jẹ́ Àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdí-Àpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel, ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kànlá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dì ọ́.

0: wo Pastor Shop
1: ni gbagi
0: Pastor Shop alaso ra yi wo yi mu yi lo yi bi ayo kin Pastor Shop Abida Corporate Services Limited bawo lo se fe si Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voil and Organza Material gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe ru gbabukun koda eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magoja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwe pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
2: Dr. Scrap Recycle ati tamato di ronba fun gbogbo eyin te fe tamato ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyikeyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro oko te to fi upgrade bo se car Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And do won lori Twitter, Instagram ati Facebook ni @DrScrapRecycle. Dr. Scrap Recycle de moto ti ta di rorun.
3: Gbogbo ọ̀nà ni Lipton ti fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
5: Ìwọ náà kojú mọ́.
4: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: O dáná, sọ ká gbọ́.
4: Àbí.
3: Pẹ̀lú Lipton ti, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton ti, ó wà fún ìṣọ̀kan.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 fm *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú 96.7 fm *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
12: Lagilu FM 96.7.

0: àtọ́tú arére ajé ìtòlera ìpínlẹ̀ ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa àti bí o ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílà hílo lọ́wọ́ lassa fever ìtánlẹ̀ ìdíre ọ̀yọ́ state ministry of health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tún gbórí dìde lágbègbè wa díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ̀nyí èébì àyà ríru akọ ibà ikọ́ kí ojú ẹnu ẹ̀rẹ̀kẹ́ kọ́ máa wú fẹ́rẹ́fẹ́ ẹ̀jẹ̀ tètè lẹ́nu àtàwọn ibi tó ní ò lára wa tábà wá kófìrí a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín ẹ̀sà àbóúnjẹ lọ́wọ́ ekulé kẹ̀sì wá ọ̀nà tẹ kulé òfin kúrò lákàtà wa ẹ súnmọ́ yín ìfẹ́ni tó lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyíká rẹ̀ ọmọ tóní dákun mọ́ fọwọ́ kan oúnjẹ àwọn ekulé ẹ ṣe mọ́tótó ibà ọ̀rẹ́rẹ́ lassa pánkó pé ìtì ràn mọ́ ni tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ibà ọ̀rẹ́rẹ́ lassa yóò dínkù láyìíká wa àní lùgbàdì àìsàn ọ̀yọ́ state ministry of health ìní ń kéde ìkìlọ̀
1: in Ibadan today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
2: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
3: Ẹni tá ń wí, ó dé Alhaji Àyàfọlọ́run, ó dé.
4: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
5: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọlá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
4: Alhaji Àyàfọlọ́run ó dé.
6: Lagilu FM 96.7
7: Gudugbe.

0: ẹkú dédé àsìkò yìí gbogbo ti ẹ ti ń láǹfààní láti mọ ọgbọ́ mi ìròyìn ayọ̀ kan ni ó gbé mi wá sórí ètò yìí mo sì ní aṣojú iléeṣẹ́ business hub international pẹ̀lú mi lórí ètò tí wọ́n ní ohun pàtàkì láti bá wa sọ ẹ dákun ẹ bá mi dákọ yín fún gbogbo àwọn tí wọ́n gbọ́ wá nílé orúkọ tèmi ni samuel ọláolúwa ẹ ṣé kí ni ohun tó gbé yín wá sí orí ètò yìí gan-an.
1: A wá sí orí ètò yìí lénìí láti iléeṣẹ́ business hub international iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tí ó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ láti lè ṣe àkójọ bóyá ó ní okòwò tí wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe lè rówó láti bẹ̀rẹ̀ okòwò wọn bóyá ó ní project tí ẹ fẹ́ ṣe bí ẹ ṣe lè rówó because a mọ̀ pé ní nigeria ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ní àdojúkọ láti kówó jọ àwọn tó ń gba salary wọn wà dédé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sáwọn èèyàn so báwo lẹ ṣe lè rí owó láti lè tọ́jú àwọn ẹbí tọ́jú ara láti lè ṣe àwọn nǹkan tó ṣe dáadáa nílé ayé nǹkan tí project wa ń ṣe ni.
0: ẹ ṣe ìpèníjà wà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórí èdè yìí láti ṣe àwọn ohun tí èèyàn lè fowó ṣe wọn ni àwọn ti mú ọ̀nà àbáyọ wá láti iléeṣẹ́ business hub international kó tó di pé a tẹ̀síwájú ẹ dákun irúfẹ́ àwọn èèyàn wo gan ló lè jàǹfààní èyí tá à ń sọ nípa rẹ̀ yìí.
1: gbogbo ènìyàn ni àǹfààní yìí wà fún bí àwọn oníṣẹ́ ọwọ́ ohun tí ó jẹ́ salary earners tí wọ́n mọ̀ pé salary tí wọ́n gbà ní ẹ̀yìn oṣù kò tó wọ́n ṣe nǹkan kan báwo ni wọ́n ṣe lè rí owó láti tún kó jọ pẹ̀lú salary wọn láti lè ṣe àwọn nǹkan míì fúnra wọn ìyẹn wà fún wọn. bóyá ẹni tí ó ní ilé tó ń kọ́ lọ́wọ́ tí ilé yìí ti di àpatì fún ọdún tó pọ̀ tí wọ́n dẹ̀ ń wo kí la lè ṣe gan báyìí gbogbo nǹkan kan rí bó ṣe rí ní nàìjíríà now tí ẹ bá jẹ àǹfààní nǹkan tá à ń ṣe ní ilé iṣẹ́ wa a máa kọ́ yín ní nǹkan tí ẹ lè ṣe láti lè rí owó ní ọ̀nà tí ò ń ṣe ọ̀nà ẹ̀rú tí ò ń ṣe ọ̀nà tí ìjọba ò fọwọ́ sí bí a ṣe lè kọ́ yín nǹkan tẹ̀ lè ṣe láti lè kówó jọ láti lè support nǹkan tẹ̀ ń ṣe ẹ̀yin náà lè jàǹfààní ẹ̀. ẹni tó ti lọ léwe abẹ́ni tí ò lọ léwe bóyá o ní certificate àbí ò ní certificate àǹfààní yìí wà fún gbogbo èèyàn. nǹkan tí ẹ nílò láti ṣe ni láti send orúkọ yín ẹ ṣe àtẹ̀jíṣẹ́ orúkọ yín sí orí nọ́mbà tí mo fẹ́ pè báyìí.
2: 08037696851 08037696851.
0: Àìtò tá à ń sọ yìí ipa wo gan ló ti ní nínú ayé tẹ̀yìn pàápàá tẹ̀ ń sọ̀rọ̀.
1: Mo jẹ́ ọ̀dọ́mọkùnrin tí ó wá láti inú ẹbí tí ò ní owó lọ́wọ́ púpọ̀. Ìgbà tí mo ní admission sí iléèwé, bàbá mi nílò láti pe gbogbo èèyàn nínú family both the extended and immediate family members fún ìpàdé pàjáwìrì láti lè san owó iléèwé mi. Ìpàdé yìí ó last fún bí wákàtí mẹ́ta ni wọ́n fi ṣe ìpàdé kí wọ́n tó lè ronú bí wọ́n ṣe lè kówó iléèwé mi jọ. Owó iléèwé yìí ni nǹkan tí a san fún bí ìgbà bí mẹ́ta kí n tó lè rí owó iléèwé yẹn san. Ṣùgbọ́n nígbà tí mo ṣe alábàápàdé àjọ business hub international ó yí gbogbo nǹkan padà fún mi. Jẹ́ pé lénìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run owó kì í ṣe ìṣòro mọ́ fún mi. Èmi náà ti wá di èèyàn tí ó lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n di èèyàn pàtàkì láwùjọ. Mo ti nílé iṣẹ́ tí mo ti dálẹ̀ pẹ̀lú owó tí mo ti lè rí kójọ torí àwọn information tí wọ́n fún mi láti lè di èèyàn pàtàkì fúnra mi.
0: Tọ́ testimony tiwọn ilẹ̀ gbọ́ yìí ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn àkókò wo ọjọ́ wo ni seminar yìí yóò wáyé.
1: Ní òpin ọ̀sẹ̀ yìí a máa ní ìpàdé fún gbogbo ènìyàn tí a bá ti mú láti orí ètò tí à ń ṣe lọ́wọ́ yìí. Tí a bá mú yín ní orí ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ ní lè jẹ àǹfààní ètò tí a fẹ́ ṣe yìí lọ́fẹ̀ẹ́ máa nílò láti san bí 15,000 láti lè jẹ àǹfààní ètò tí à ń ṣe lọ́wọ́ yìí. Ṣùgbọ́n fún àǹfààní ètò tá à ń ṣe yìí a máa mú èèyàn 30 èèyàn 30 la máa mú ní orí ètò yìí láti lè jẹ àǹfààní program tí a fẹ́ ṣe ní òpin ọ̀sẹ̀ yìí lọ́fẹ̀ẹ́. So nǹkan tí ẹ nílò láti ṣe ni láti send orúkọ yín ẹ ṣe àtẹ̀jíṣẹ́ orúkọ yín sí orí nọ́mbà tí mo fẹ́ pè.
2: 08037696851 08037696851.
1: Ẹ send orúkọ yín àti ibi tí ẹ ti ń send yẹn then àwọn èèyàn máa get back sí yín láti iléeṣẹ́ wa. Fún àǹfààní àwọn tí kò gbọ́ èdè Yorùbá, our organization is called the Business Hub International and what we do is to work with smart and forward thinking individuals to help them to generate capital to start either a new business or you want to expand an existing business that you have without taking bank loan. And this event is for credible and smart individuals that would benefit from what we are doing without paying a dime. If you are not selected on this program, you are going to pay a sum of 15,000 naira to benefit from this. So for you to benefit from this, all you have to do is to send your name and your location to
2: 08037696851 08037696851.
0: Ohun lẹ ti gbọ́ yìí láti iléeṣẹ́ Business Hub International kẹ́yìn náà kẹ́ gbé ìgbésẹ̀ ìlókùtì.

0: iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọ̀lá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ̀ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyì tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run, ó dé.

0: abeke
1: asa lo re bo tun wa niyan bayi o
0: a se pade nigbati alaga ma soro won ni gbogbo awon ton je asoju awon idile yen won sa ba won se pade won so fa won pe awon ti lo wo gbogbo ile yen pe tori pe won ti pada mu so bi o wa
1: fun
0: leyin ti won gba
1: plan
0: ni ejo won ni won ti so bi won ti ba won gbogbo ile yen lo mo gba ton de won de se counting iye le to wa lori ile yen won ni gba ti won se eto ka lo ka bo won ni 857 ni ile to wa lori ile won yen won de so ni pe awon ta le fun wa awon ta le fun wa
1: ha
0: e to ba le gbe le kuro nbe ko gbe
1: e
0: ti o ba wa le gbe nkan to ba fe mu nu le yen ko mu won ni osu meta
1: ni kini
0: wa ti wa so fun chairman ko ke ka ti wa so pe won ti fe gba nkan kan lowo wa
1: en
0: ba wa ba won soro
1: abi
0: nkan ti won ba so pa won fe a de wa
1: abi
0: a da ojo ti won ka luku wa ori ka fun won lo wa sha ti ko ni kan wo biro se po to didi lu ni
1: abi o
0: a sha so lo so tun a so lo so si o chairman ni sa mo pe ugun to n so yi na ile meji lo na ni me pe ugun bo se so to poju mo ti rerin won sa so ni pe awon kan awon o fe wa kan ma ma so pe won so awon lenu pe kini kan pe court ni awon gba wa sibe pojo ta awon ba de nbo awon ti ma wa pelu bulldozer to ma bere se njo e
1: koda
0: alaga so pe ati bi gate ta se tawo senu ona ati wole sadugbo won ti ma bere si won pe gbogbo e na ma wo
1: ko ye ko le to be
0: koda bo se soro yen ironu ba mi ni
1: o ṣari wipe gbogbo awon jade to lapo gbogbo won kankaluku sa lo
0: si oju everybody pon pada sinu ile ni
1: kila ha fe se ba
0: but tinsin a n ti mo wa so falaga ni pe won lawon to wa yen so pe ise oga awon lawon wa je
1: ta de wa loga won
0: won wa ni alaga ni won ti gbe won lenu so ni bo se bere pe e de phone number oga yin ko wo ba won so so pe iru e olorun e fe boga won soro ko si nkan to jọ won pe kini ko
1: won sa fun
0: won ti fun won address office oga won pe ojo to lohun ba so pe won ma pade e to oga won se ni ton ma ba fun lojo pe awon bo ba pe ka awon ni kan ma wa ki ojo to ga ba wa me to de ra
1: nonsense won yen lori ile ta wa ra
0: ko ye mi o
1: abi o re won ni
0: address yen sa la gba ba ta fi lo ma po yi be ka le mo bi ta lo so iyen ni ìrìn àjò
1: àwọn tó talẹ̀ yìí gan-an àwọn gan-an yẹ kéèké yàn wọ́ọ̀dì wọn.
0: wọ́n máa gbogbo tá à ń sọ yìí náà ilẹ̀ yìí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọn ilẹ̀ tán tà yìí nǹkan àjọ ni wọ́n ní.
1: kí wọ́n dẹ̀ sọ iye tán tó fẹ́ẹ́ gbà ṣe bá dẹ̀ máa sì fún wọn sí.
0: o ìyẹn sú èmi o ó sú mi gan-an so bó ṣe ṣẹlẹ̀ ó sì mú kan bí mo ye dé síta mo ti dé sí àyíká ilé ìsìn ó ti lọ bí ogún ìṣẹ́jú mo dúró níta mo kàn ń wo ilé tí mo kọ́.
1: ọkọ mi má sọ tí ò da má sọ nǹkan tí ò da èmi ò gbàgbọ́ o lágbá ọlọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ní jẹ́ ká rí wàhálà kankan wàhálà wa ogun wa la fi kọ́ ilé yìí àbí wàhálà burúkú tá a ṣe ń bí ìṣọwọ́ jẹ́ wàhálà kékeré ni wà á dúró àwọn igi ńláńlá tata wú ká kọ́kọ́ wú bí ká tó máa fi nǹkan kan sọlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ò dá sí
0: i. mo gbọ́ tiẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí mo ti sọ lọ́fíìsì kọ́ntì ẹ̀kọ́kọ́ raise mi ohun tó dẹ̀ fi ń gba ní ìsinmi ó tó ṣòro kékeré kọ́ntì ẹ̀kọ́kọ́ raise mi lówó kan náà ká kọ́kọ́ gba lé o lè níwọ̀n ni dé lóṣù mẹ́ta yẹn kan dé
1: lọ dé
0: tábà tí ẹ̀kọ́kọ́ kúrò níbi táwa máa yanjú ẹ̀ láti ta
1: ọlọ́run wọn ṣàánú wa ń
0: kó àmọ́ bá ṣe máa ṣe tán bá ti bá mi yanjú olówó tọ́ yẹn a máa gbalé yẹn síbẹ̀ àwọn kan tó ṣe kókó ṣe kókó àkọ́kọ́ mú wọn lọ bẹ̀ náà
1: gbogbo nǹkan ṣe mí náà mọ̀
0: pẹ̀lẹ́

0: 107.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ọya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ẹkú dédé àsìkò yìí o gbogbo ènìyàn ti ń bọ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò bosu king properties quarter hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kun pẹ̀lú mi akọ àmójúbà wọn bosu king ẹ kí gbogbo ọmọ nàìjíríà tó fẹ́ gbóyún.
1: ẹ kúlẹ̀ ọmọ ogun nàìjíríà ẹkọjọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́rùn tó dá ayé àti ọ̀run inú ẹ̀yà júdà bá tó jáde ní agbésẹ̀ ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bá tó jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni fún

081 7 0 0 6 0 7 0 0 7 0 6 2 81 7 0 0 6 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0: ìyẹn fẹ́ni tó bá mọ tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi tó mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ àmọ́ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
0: pẹ̀lú atótónu mi sí ọ
3: 500,000 owó lẹ lọ́dọ̀ Bọ̀sún King ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
0: àìlákà sí ìṣe ìgbésí ayé rẹ o.
2: ìgbésí ayé ari mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
0: orí rẹ pé o ò lóní mọ̀ràn gidi ni.
3: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé Bọ̀sún King Estate ni kò ti rà. ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. àmọ́ sátẹ́ o bá rà lé kan ní plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bako àpáta eré àǹbàdàn. ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. kàṣí wọn ní Crispo Building Mobi Bus Stop odò ọ̀nà àpáta àǹbàdàn. telephone 0706281 7806 tàbí 0807103 6974. kàṣí Bọ̀sún King kò dolílẹ̀ orókè tí rọ́pù tún ẹyẹ.
4: tó lórí ètò yín ètò wa Bọ̀sún King Properties Quarter Hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pò ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbélẹ̀ lè 100 acres 1000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá. Báwo ni tẹ́ state?
5: Ìdí máa gbọ́ ẹlòmí akàn wọlé ó ní o bèrè lọ́wọ́ onílùú gba lójú so possible ni oògùn wọlé ó lọ maralẹ̀ ó lọ maralẹ̀ fake adi wàhálà sí ẹ lọ́rùn tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ state pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún ojúmọ̀ ní ibi tó wá fẹ́ sí gbọ́n tí mo ń lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹ lọ́wọ́ tó sì nílùú wàhálà ń bẹ̀ láé mo nílé tí mo yí o bá fẹ́ ra lé lọ́wọ́ mi o fẹ́ ra lé ni àbò fẹ́ talé o fẹ́ ra lẹ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá.
4: ẹ̀mbá yẹn talé.
5: a dáadáa.
4: èyí fúnra yín tún talẹ̀.
5: mo tún ta bẹ́ẹ̀ ni tàbílẹ̀ mi wà tó rí ta ilẹ̀ mi wà tó rí ta wá ibi bọ̀ sun ọba rí abájọ ládùn àdéhùn làájọ ni tàbí wọn bá ti tó àti ẹni máa tó máa ti bèrè láti lè fún mi wàhálà ìwọ̀n kò sí tó bá fẹ́ rà ó fẹ́ ra bọ́ngálò ni ó fẹ́ máa gbọ́ máa tún bá dé ẹ̀sán kan fún ọ lónìí mo ní hostel tí mo fẹ́ tà hostel alógbòmọ̀ṣọ́ bẹ́ẹ̀ni náà ní eléyìí lautech 40 rooms 40 toilets 40 kitchen 40 bedrooms self contained gbogbo ẹ lọ 20 rooms 20 toilets 20 kitchen 20 bedrooms so ó wà bẹ́ẹ̀ tí máa tà fún ẹ so máa mi ilé epo wà tí máa tà fún ẹ ilé epo wà stand by bá ti bẹ̀ẹ́ pé bí lọ́sẹ̀ wà lẹ́kùn tí máa ta ilé epo wà tí máa tà fún ẹ. bẹ́ẹ̀ni máa ta rẹ̀ fún ẹ mẹ́gbọ́n tó wà nílùú èyìnbó tó ń bẹ̀rù nàìjíríà tí o ti tọ́ ọ̀fà bámi yẹn ti gba ẹ lójú mo kọjá tí o tọ́ mọ òyìn títọ́ tó ń kó wọlé tó ń kó wọgbọ́ àwọn àmì ẹtí tó ń sẹ̀nà oṣù nílé ìbò tí mi ò tiẹ̀ ní wọn rí rárá tí wọ́n ní wá balẹ̀ wọn bẹ̀.
4: tí
5: o bẹ̀rẹ̀ sọ́nù kò sí bàjẹ́ máa gbọ́ tó wá jòkó lè bọ̀ pé ìran o bọ́ọ̀ lè máa gbọ́ jẹun elétí ọmọ ṣé ukraine àbí ukraine náà pèlí wọ́n ìjẹ́wọ́ wà láwọ̀ tó pé citizen ó gbàdá délé gbẹ̀yìn náà ni ó wà sí ọmọ pẹ̀lú bàbá lẹ́kùn lé ni nígbà bá jòkó sí bọ́ sọ̀tà bàbá ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ pé mi gbogbo nǹkan ní ìbọ̀sí ọ̀run fún ọ ìyàwó ma wá gbọ́ ìyàwó mi wà yìí ìyàwó mi alájẹtán ni yóò ṣe èròjà máa yẹ sórí woman yẹ london yẹ 100,000 ó di ní owó odi owó bus quarter ló ti gbé sórí lẹ́yìn méjì ó tún wá tu tí a lọ́dún bá wálé tó wá gbógun tọkọ rẹ ọgbẹ́ kókó olé òní àmì olè bọ́gbẹ́lẹ́ bàbá rẹ o wọ́n sì lówó lọ́sì bá yẹ jẹ tí ọkọ̀ ẹlẹ́yìn kò ṣe eré ọkọ̀ náà ń bẹ o alámúdákù ni wọn ọkọ̀ lọ́la jù gúra inú ẹ̀ ń dùn níbi nàìjíríà ti wà ní sìn ọgbà bíríkì kan ìgò kan wà láì nísìn lẹ́kìtọ́ fún ní nọ́mbà mi nísìnyí o fẹ́ ra lé o fẹ́ ta lé ni o fẹ́ ta lé o fẹ́ ra lẹ̀ ni pèmí bọ̀ sún ọba o ta lé orí ta ni pèmí bọ̀ sún ọba o sì ra àánú gbà nọ́mbà mi rí o àti ilé iṣẹ́ mi ẹ o tó bá fẹ́ rí mi láti challenge
4: ọ́fíìsì pọ̀
5: ṣùgbọ́n bẹ́ẹ̀ máa ń yọ́n dà mọ́ ẹ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta o bọ̀lẹ̀ ni o du ọ̀nà àpáta ni o du ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn bófàsì o du ọ̀nà o ní sábò duwọ́n pẹ̀pẹ̀ bèrè bọ̀ sún ọba ń bẹ̀ ní Crispo Building ló du ọ̀nà lọ́nà àpáta o ní dàpáta o bẹ́ẹ̀ ni o du ọ̀nà ló ti bọ́lẹ̀ o ní ọba ìmú bọ̀ sún ọba àdìtú bá fẹ́ rí mi o 0 0 0 7 1 0 3 0 3 6 9 6 9 7 4 7 4 0 8 0 0 0 7 1 7 1 0 3 6 9 6 9 7 4 7 4 tàbí 0 7 0 0 7 0 0 6 2 8 1 7 8 0 6 0 7 0 0 7 2 8 1 7 8 0 6. Ara anugba o, ara anugba.
4: Tó títa jọ mẹjọ tẹ́tù máa gbóhùn wa lórí ètò yìí tó bọ́ sókè pápátí kọta wa wọlé Akínwùmí ló kọ́.
6: Ọ̀sẹ̀ ni tó lùmọ̀ mi ṣeré fún ojú wa ló pẹ́ sí.
0: Ìyẹn fẹ́ni tó bá máa ń tó ń ṣe ni o, bí kan bá lè kọ́lé láyé, tálákùn ojú kélébé lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́. Ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o. Àbẹ́ àmọ́ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: O ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: Bèbí mi, mo ti dì í sílẹ̀ fún ẹ, ẹ rù rè.
0: Pẹ̀lú atótónu mi sí ọ.
3: 500,000 owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni ìwọ fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì fóbìnrin?
0: Àìlákàsí èyí ṣègbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Aṣọ orí mi ò pé.
0: Orí rẹ pé o, o ló ní màrà gidi ni.
3: Bọ̀sún King Estate, ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí Indatiwọ́bẹ̀ Kínní Sálọ̀nà. Bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé, Bọ̀sún King Estate ni kò ti rà. Ojútáyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ní plọ̀tì kan o. Àmọ́ sátó bára lé kan ní plọ̀tì kan. Ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó, àpáta ayé rẹ̀ ń bàdàn. Àyè wà bó fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. Kàn sí wọn ní Crispo Building, Mobi Bus Stop, Odu Ọ̀nà àpáta ń bàdàn. Telephone 0706281 7806 tàbí 0807103 6974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nílé orókè tí rọ́pù mẹ́yẹ.

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ ń gbọ́ o pẹ̀lú táyélolú àtọmọ kẹ́hìndé ọmọ ogun tó yẹ ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ̀ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ̀ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tó yẹ the most famous twins in african tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kú ò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́ yín àìkẹ́ àkẹ́wì ní ń ké tantan.

0: 7.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: SELARIE. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC. Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: you la wata jolo ni irin ajo awe la do run ojo 19 days fasting lati march 1st titi di may 29 odun yi ipade ipari pelu isoru olojo kan oru ebi ni seri ta pakori eni ijo ko mi aye mi my seat and my space oluwa ti ma woli re woli temi to pa je yesu lati fi ipade adura yi gba pada gbogbo kan ti aye gba bu joko won aye won lowo won ninu isoru alagbara nla to ma waye ni friday may 29 odun yi te ba ti de public filling station ni woro tu lado ni ko ja jonku ebe ile ipo yen gangan le o ti ya ebe be church olorun kankan ago mejo ale la bere da fe mo ju ojo keji egba ru kan yan to ba ko de la sale ojo yen lo gba mu pataki la towo woni ekun re alaye number yi ni ke pe 09025202427 olorun kankan le ti re ja jo pade ni be.
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Filele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ní Dèní Fọlá Jọlá lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbáìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyì tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347. 08033277347.
3: Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Mo ti ṣètò kan.
6: Àbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárubá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: I'm in love, oh.
9: Hey, mo ti yo fe o. Sonia Tomato Sachet. Oh, Sonia, mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn orí ato yo. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn.

0: olùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50,000,000 naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. iléyà cashport ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ ṣó ti cashier mo ti cashier.
1: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí Oya Ẹ̀sì Pẹ́ẹ̀lì Sẹ́lẹ̀rì
2: SELERIE Sálárì
1: bọ̀dá mi Ẹ̀sì fẹ́ sọ sí Pẹ́ẹ̀lì náà di Sálárì Oya lópin ìgbìyànjú Ẹ̀sì Pẹ́ẹ̀lì Turmeric
3: TURMERIC Turmeric
1: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Lagilu FM 96.7.

ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC agbọn ti ìpínlẹ̀ Èkó o ni wọ́n ti kéde orúkọ àwọn ọmọye eléyìí tí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú tí wọ́n ṣe láti mọ àwọn èèyàn tí wọ́n ṣojú wọn nílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àtẹ̀jáde yìí ló wà nínú ọ̀rọ̀ eléyìí tí alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ìpínlẹ̀ Èkó Cornelius Ọ̀jẹ́labí tó fi léde lọ́jọ́ ajé Monday. Lára àwọn èèyàn eléyìí tí wọ́n kéde ọkọ wọn wípé wọ́n ti wẹ̀yán kankan láti díje fún ipò aṣojú-ṣòfin ìpínlẹ̀ Èkó. Lára wọn ńlátìrí James Abiodun Fálékè, ẹni tí yóò mọ̀ sójú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ètò ìdìbò ìkẹjà. Bákan náà Mudashiru Ajayi Obasa gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ sójú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́kùn ìdìbò agege. Babajimi Benson gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ sójú wọn ní ẹkùn ìdìbò Ìkòròdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ẹ̀wẹ̀ ni àgbọn Àlímọ̀ṣọ́ Ọlábísí Adébánjọ ọlọ́jàwé olúborí tó sì jẹ́ obìnrin kan ṣoṣo nínú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin 24 ilé ìtì ẹgbẹ́ òṣèlú ọ̀hún fà kalẹ̀.

0: olùdíje fún ilé-ìgbìmọ̀ asojúṣòfin láti ẹkùn ìdìbò ìlà-oòrùn ìbàdàn tó ń ti gúúsù ìlà-oòrùn ìbàdàn ìyún honorable ismail abidemi lawal òun náà ló ti ké sí orílẹ̀-èdè nàìjíríà láti ṣe àtúngbéyẹ̀wò ìlànà eléyìí tí wọ́n fi yan àwọn asojúṣòfin kí wọ́n sì rí dájú wípé àwọn asojúṣòfin nílẹ̀ yìí òun náà ni wọn ò mọ ṣiṣẹ́ asòfin gẹ́gẹ́ bí iṣẹ́ ẹyọkan gbòógì tí wọ́n yàn láàyò láti mú àdínkù débà iye tí ìjọba ń ná lásìkò yìí honorable lawal ló fi àmọ̀ràn ọ̀hún léde nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ṣe nílẹ̀ ìbàdàn níbi tí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òbítíbitì owó òun náà ni orílẹ̀-èdè nàìjíríà ń ná láti mójútó ìlú lásìkò yìí eléyìí tó sì fà á tí ìjọba fi lọ rí rọ̀gbọ̀n kú lé mímọ́ yáwó látàrí bó ti jẹ́ pé owó tíjọba ń ná òun náà lójú iye tíjọba ń pa wọlé lọ wàyí o honorable lawal ẹni tí í ṣe ọ̀kan gbòógì lára àwọn olùdáṣẹ́sílẹ̀ nílẹ̀ yìí ló ṣe kìlọ̀kìlọ̀ wípé bí ìjọba kò bá ṣe àyẹ̀wò sí bí wọ́n ti ń náwó lásìkò yìí agbára owó wa ni ó túbọ̀ mọ já wálẹ̀ sí i tí nǹkan yóò sì mọ yingin mọ ìgbáyé gbádùn àwọn ọmọ nàìjíríà lára ẹja gbọ́ bó ti wí.
1: So irú àwọn apá ipa gọ́ọ̀mẹ̀ntì kan tó bá sọ di tí ò bá ń ṣe tó bá yẹ pé nǹkan fún wọn lórí payroll pé salary tó yẹ pé wọ́n wà permanent irú máa dínkù tó bá yẹ pé wọ́n fún wọn ṣe bẹ́ẹ̀ contract tó yẹ pé gbàtàn bá nílò wọn ni wọ́n pè wọ́n sí ìjókòó ìyẹn á dínkù owó tí a máa ná lórí tá a ṣe ń to ìlú àti owó tán ná lórí ètò ìṣèlú tán bá jọba yìí pé bí contract ni gbàtàn bá nílò wọn ni wọ́n máa sanwó fún wọn ìyẹn máa dín owó tí ìjọba ń ná kù láti máa fi ṣètò ìlú. So lórí ìyẹn èmi náà fara mọ irun tó bá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ìlú yẹn àwọn òbí rú àwọn òkè òkun àwọn state kan àti pé wọ́n ń practice irú nǹkan bẹ́ẹ̀ tá bá dẹ̀ rú dẹ̀ ń nípa tó ń kú ní economy wọn ìyẹn kúrò ń bẹ́ẹ̀ nìyẹn. So èmi náà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló gba wò mí kí wọ́n pé bóyá kí ìjọba bá lè máa ṣe.

igbákejì ààrẹ nílẹ̀ yìí kasim shettima òun náà ló ti tẹkọ̀ létí padà sí orílẹ̀-èdè nàìjíríà tó sì balẹ̀ sílùú àbújá lẹ́yìn ìpàdé alágbára eléyìí tó lọ́ọ́ rí ṣe eléyìí tí wọ́n pè ní romuald wadagni ní ilẹ̀ olómìnira benin igbákejì ààrẹ ọ̀hún òun náà ló ti gbéra ní ọjọ́ àbámẹ́ta sátidé tẹkọ̀ létí lọ sí ilẹ̀ olómìnira benin láti lọ rí kópa nínú ètò ọ̀hún wàyí o ètò ọ̀hún òun náà ni omilẹ̀ngbẹ àwọn adarí ní ilẹ̀ adúláwọ̀ tó ń ti nílẹ̀ òkèrè kópa nínú ẹ̀ ilé ìtọ́ wáyé láàfin ẹni tí í ṣe ààrẹ wọn ní ilẹ̀ benin ìyẹn eléyìí tó wà nílùú kotonu.

0: ayọ̀ àkógó.
1: Mọ̀rántí arábìnrin kan ní àyájọ́ ìjẹ́ ẹ̀ẹ́dógún. Ta ní lúbúlúbú, ta ní ọjà tó bá dalẹ̀. Àwa ní. Nígbà tá ń béèrè ìbéèrè, màmá yìí ò mọ́, ó sì ń rẹ́rìn, ó sì ń pa wá lẹ́rìn. Lóde Infinity tó kójú so bí bábà tí ò rí irun gẹ̀ báyìí. Yes, a ti dé sórí ètò nìyẹn. So bù mọ́ lẹ̀tọ̀ yìí. Ẹjẹ́ ń kọ́kọ́ múnú yín dùn lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kenneth Ogwueje. Àti lórúkọ gbogbo ikọ̀ so bù mọ́ pátá. Látorí tóbi lọ́ba. Àjàyí ọmọ ìyá àfẹ́ ọmọ wọn ní ìfẹ́ dàpọ̀. Àrẹ́gbẹ́ gbogbo Splash FM àti Lágelú FM. Tóbi o. Tóbi kan Lámilẹ́kan Láwo Infinity. Ọlámilẹ́kan Ọláwo Ajórúkọ bí ó kọ ọ̀gá. Ẹ̀rù ń bà á, òun kò mọ ibi tí yóò gbọ́rọ̀ ara rẹ̀ gbà ń gbọ̀ngàn àwọn àjọkọ. Adéọ̀sùn lorúkọ tèmi. Káyọ̀dé New Vision ọkọ ìyàwó ẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ fún yín ní ìròyìn ayọ̀. Dédé sì ń lọ́la ẹni tí ó jàgbó mọ̀ tí mọ́ dúpẹ́. Àwọn tí ó jàpò rẹsì, àpò ẹ̀wà, àpò gàrí, àpò èlùbọ́. O sáré sáré ò rówó. O gbìyànjú gbìyànjú ò rí okun ọlà. O wọ́là wọ́là bẹ́ẹ̀ ọlà ò jẹ́.

0: ẹ bá ti ń ṣe program táwọn traffic bá ń wọlé ògo ń wọnú ògo nu. ṣé ẹ má tàn yín. ẹ jẹ́ rí èèyàn tọ́lọ́run ó fi ètò ìṣàtọ́kùn àgbo tọ̀la fún. ẹni tó lè ta pẹ̀lú 500 naira ẹyọ kan tó lè ta mẹ́rin márùn-ún mẹ́wàá. ma ọlágandí bá wà lórí ètò. èmi gan ṣàdé kí n tó kúrò lórí ètò lónìí màá fún èèyàn lẹ́bùn ọdún. ìyẹn àwọn tó bá ta káàṣì ẹ̀. ìmọ̀ bí mo ti lè gbé ráìsì wọnú káàṣì ẹ̀ ni. bákan mọ́ ráìsì ilé yá ni. ìmọ̀ bí mo ti lè gbé owó wọ̀ ọ́ kẹ́mi gan mọ́ àdìẹ ọdún. ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa gbọ́ bí wọ́n ṣe ń ta ìwọ ló jẹ àgbò yìí. ó yá gbé ọwọ́ lé rédíò rẹ. sọ gbólóhùn tẹ̀lé mi ìṣẹ́jú kan lóní. ní ọlọ́run o èmi dárúkọ ara rẹ. èmi ni mo fẹ́ jẹ àgbo káṣì ẹ̀ yìí. ọlọ́run jẹ́ ń jẹ́ ọlọ́run ràn mí lọ́wọ́. jẹ́ ń jẹ àpò ráìsì yìí. jẹ́ ń gba òróró ọdún. lọ́la láúlà. ṣó o ti sọ ó yá lórí fóònù ẹ báyìí. *347*1004*2#. fọ́mọ tí ò bá mọ ọmọ tó bá mọ̀ ọ́ tẹ̀ àbí ẹ mú báyìí ẹ jẹ́ ń tún sọ. jẹ́ ń fún yín láàyè ìṣẹ́jú kan. káàṣì ẹ̀ ó sọ tẹ́nàntì dónílé. káàṣì ẹ̀ ó sọ ọmọ sẹ́dọ̀gá. káàṣì ẹ̀ ẹni ayé ti rò pin ó lànà fún ngbà tí o lérò. káàṣì ẹ̀ ẹni wọ́n ti ní ò lè jẹ́ èèyàn mọ́ láyé. ọlọ́run ló lágelu fm àti splash fm fún láti jẹ́ èèyàn. ẹni tó ṣe freedom láìrówó ra ní iṣẹ́ ọlọ́run ló káàṣì ẹ̀ fún pẹ̀lú 500 naira. o lè ta mẹ́wàá. ẹ wá gbọ́ dáadáa báyìí mú yàn. gbẹ̀yìn tẹ́ ẹ wá lé ọdún ẹ kú oríire o. *347*1004*2#. mọ́ tẹyọ kan ìwò ọ̀tàkùn òpin ni. ìbọn kan ò pẹ́ fọ̀n. ló díá fún ọ̀run mi láti fi ojoojúmọ́ dífà ọ̀rọ̀ ọ̀run. babaláwo tí bá ti ń dífà ọ̀rọ̀ ọ̀run ìfà rú wọn mọ́ gbéra. oníṣègùn tí ń ṣoògùn lójoojúmọ́ ògùn rú wọn mọ́ jẹ́ kíákíá. bẹ́ẹ̀ bá ṣe ta káṣẹ̀ ní sẹ́ẹ̀kanṣùn lọ. sẹ́ẹ̀kanṣùn lọ ló fi mọ dúró de jackpot. bíbélì wípé ohun rere kankan ò ní fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tí ń rìn déédé. àwọn tí ń ta káṣẹ̀ déédé. jíjẹ ò ní fà sẹ́yìn lọ́dọ̀ wọn. kùránì tún sọ ń pa rẹ̀. ṣé kí n tú. *347*1004*2#. ẹ ti sẹ́ǹdì ẹ̀ ó gbé wá pẹ́ mélòó lẹ́fẹ́ ta èèyàn mú mẹ́wàá 5000 naira nìyẹn. ẹ ti sẹ́ǹdì ẹ̀ *347*1004*2#. ẹ sẹ́ǹdì ẹ̀ bá wọn. ẹ sẹ́ǹdì ẹ̀ kí ló gbé wá gbẹ́rọ̀ tó kọ́ gbé wá kò kẹ́yìn kí ló gbé wá onímélòó lẹ́fẹ́ ta. ó yẹ ẹ̀ mú 500 lẹ́yọ kan yé tẹ́ ẹ bá mú ẹ tẹ̀ ẹ bẹ́ẹ̀. ó yẹ ẹ sẹ́ǹdì ẹ̀ bá wọn. ṣe ti sẹ́ǹdì ẹ̀ ó wá gbé okọ̀ báǹkì wá ó pọ̀. ẹ kàn mọ́ any bank tó bá wù yín. ó yẹ tún sẹ́ǹdì ẹ̀. account number tó gbé wá yẹn yín lẹ ní láàrin 40 minutes títí tí ètò yìí ó fi parí. tí ètò yìí bá ti parí account number yẹn ti expire. ó yẹ kọ account number yẹn lẹ àbí kẹ screenshot àbí kẹ copy ẹ àbí kẹ mú fóònù yín so ẹ jẹ́ fún yín ní ogún ìṣẹ́jú kí n fi kọ́kọ́ ṣètò báyìí. lẹ́yìn ogún ìṣẹ́jú mà wá yí káàṣì ẹ̀. ẹ ń sùn bẹ̀ ilé pọ́s ẹ lọ bẹ̀ ẹ kọ nọ́mbà yẹn fún wọn. tán bá ti bá yín fowó lé orí fóònù yín lẹ́ ti gbọ́rọ̀ ayọ̀. lórúkọ jésù ẹ̀yìn lẹ́ jàgbò. lórúkọ jésù ẹ̀yìn lẹ́ jàbọ̀ yín. lórúkọ jésù 500,200 tán máa lọ́la ẹ̀yìn lẹ́ máa jẹ́. ẹ rà mí sí àbí. bẹ́ẹ̀ sàmí mò ń bọ̀. ọpẹ́ pàtàkì lọ́rùn tí ń fún wa lẹ́bùn. abiola yari yari mo kí ọ o. Anthony Badoni eyan tiwa Anthony B oko pin fun mi noma. Wale shote aso de mo ru wa gbogbo Dallas ni Texas. Nasiruddin Bello baba bo lodun. Adiwa lori cash e todun ba e. Obu mo le de ngbo. Mami Folakemi Fadugbagbe iya Alubarika. Iya e ni tan e de mo tan in fe boyin ta loni o. Titi lo pe so boye jo mama bo ni. Alaji Abioye. Fisher best fan gbogbo yin pata ni mo kiti mo ki. Olorun ba oni pa na Alubarika ara yin. 0912370875. Ma si ojo opo le bayi e mu bere e pe mi ka e de mu bere lo ba tan. Bi ma ti ri eyan meta to gba ebun wa daada 5000 lo ma gba. Wa gbo loni. Oni atola bonanso odun la nse. Be eyan ba gba ibere to ba ti le di meji. O kere o po yo gbebun odun. Mo la nkara nbi ti ma fun yan. Yàtọ̀ fa nkara mo tun la mo ebun mi ti mo le fun yin. E ba gba recharge card na e ni se pe wo je lo taja. Leyin re 0912370 8675. Bo ba ti le jebun meji. O gbebun loni. Oya je n doju oja.
1: On Lagiri FM 96.7.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Ayafọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dẹ́ni Fọ̀làjọ́lá lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wà Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Ayafọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Ayafọlọ́run ó dé.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: SELARIE
5: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
9: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
10: Pathfinder, we are the success models. We are peculiar students.
11: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
12: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
11: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
10: We are

0: bọ̀ padà látẹ̀ka polówó ọjà wa. Gbogbo ẹyin tẹ wà lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Mò ń kí yín, mo tún kì yín o.
1: Ẹ̀ṣẹ̀rẹ́ o.
0: Mo rí ń bẹ̀. Accurate fashion ní iyin Bolúwàjí. Wọ́n kí wa kú ètò Accurate yẹn.

0: àti kí ni àmì ohun orí rẹ̀. Ẹ sọ lórí Facebook Lágẹ̀lú 96.7 FM. Bá fún ilé ìṣe abọ́kan ilémọ̀lẹ̀ wá gbà á. Mo lọ jẹ́ recharge card yìí máa dá padà. Lórí ti káàṣì ẹ̀ máa rìn sóhùn bẹ́ẹ̀ o. Wéyìnlẹ̀ jẹran léyà. Lédè sí ń lọ́la a máa wọnú ẹni tí ó jẹran léyà ni. Ẹni tí ó jàpọ̀ ráìsì tí ó jò róró. Ẹni tí ó jẹ dùnú tí ó fi nǹkan dùnú bọnú òdùnú tí ó lò dùnú. Mọ ọdún ìdùnnú ọdún léyà. Òun lágbára lọ́la o. *347*1004*2@ Ẹ sọ ń bẹ̀, jẹ́ ń tún gbà pé láti lè mú ń bọ̀. Hello.
1: Hello.
0: Yes, sir, bàbá ẹ kúrọ̀ lẹ̀ sà.
1: Ẹ bú ọ̀lẹ́ ẹgbẹ́ ètò.
0: Ọlọ́run ló lẹ̀tọ̀ kí lórúkọ yín.
1: Gàfárì ọ̀pẹ yẹn ní láti ìlú Ṣẹ́yìn.
0: Bàbá Gàfárì ọ̀pẹ yẹn ní láti ìlú Ṣẹ́yìn. Sóhun Ṣẹ́yìn ò rọ ọmọ ẹbẹ dímọ kan. Kí lẹ fẹ́ bi wá?
2: Ọyẹ mú béèrè.
0: Bàbá ní mo bú mọ ni.
2: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún. Wọ́n ní iṣẹ́ mọ̀ pé àfiwé pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá. Wọ́n wá ní ẹ̀yà ara wa wo o ni wọ́n fi wé kerosene tí wọ́n tún máa ń pè ní barafin.
1: Ẹ̀yà ara tó fi wé kerosene.
2: Bẹ́ẹ̀ ni. Kí dẹ́ ni ìdí tí wọ́n fi wé kerosene?
0: Kí lẹ pé ẹ lójú? Èmi ò gbẹ́ ẹ sọ̀rọ̀ náà ni. Àìgbọ́ Fálàhùn wòkè bàbá mi.
2: Báwo ló ṣe jọ́wọ́? Wọ́n á ní ẹ jẹ́ kí n tì yín síwájú. Wọ́n á ní gbogbo ilé ló sùn, kinní kan ò sùn.
1: Imú ni.
2: Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Imú ni lóòótọ́, àmọ́ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé imú ni wọ́n fi wé kerosene?
1: Ìjọba mi rò ní pé nítorí pé kẹ.
2: Hello sir.
1: Torí pé epo èsun òjì tí bá ṣe sùn náà tí èèyàn ní máa rogun jáde láti inú.
2: Ẹ gbà á, torí pé tẹ bá wo epo pupa ń tiẹ̀ tọ́yẹ bá pọ̀ jù àbí tó tù bá pọ̀ jù tá bá wà nínú ọ̀gìnì tí ó ṣeé ṣe kó sùn. Àmọ́ kò sí bí kerosene ti fẹ́ sùn. Tẹ̀dá mọ̀ pé tí mo gba tá a bá sùn tágo ara wa bá sùn kò sí bá a ṣe ní mí. Imú wa ò gbọ́dọ̀ dáṣẹ́ dúró. Ẹni tí mo ẹ̀ bá ti dáṣẹ́ dúró ó possible. Kẹ́ni ẹ fẹ́ sọ dá sórí tó dìkejì nìyẹn. Wọ́n á ní gbogbo ilé ló.

ọmọ ìjọ ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé pàápàá àwọn tá a jọ lọ nínú ìrìnàjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì tá a pàkò rí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà ìjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé pamplax filling station ní wọ́rọ̀dù

0: kìlọ́tọ̀wọ́ wòlí. Ẹkùnrin rí àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09021202427. Ọlọ́run kankan retí ìrẹ́jájọ pàdé níbẹ̀.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: I'm in love.
5: Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
6: Ibadan Mega Crusade
7: 2026.
6: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuru, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìworo, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Briri, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.
8: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Ń dùn wọn lórí

0: if you want pe eni igbagbo si Olorun
1: eni igbagbo si Olorun kilo de to fi soro yen fun won
0: why did he say that
1: oni eni igbagbo si Olorun
0: that have faith in the Lord
1: e ka oro yen si salema
0: looto ni mo wi fun yin eni ken to ba wi fun oke yi pe si ki o si bo sinu oku
1: yes ma
0: ti ko ba si emeji ni okan re sugbon ti o ba gbagbo pe ohun ti ohun wi yo se yo ri be fun nitori na mo wi fun yin onko yin ti en ba to nigba ti e ba gbadura e gbagbo pe e ti ri won gba yo si ri be fun yin nigba ti en ba si duro gbadura e dariji en ba ni onko si en kan ni ki ba wa yin tin be ni orun ba le dari ese yin sugbon bi eyin ko ba dariji baba yin tin be ni orun ki yo si dari ese yin jin
1: Eke hallelujah.
0: Praise the Lord.
1: Ara ninu Oluwa. O ma n gbo adura. O ni eni igbagbo so won Olorun. Nigba ta ba wa ninu hila hilu aye. Ti okan wa poruru.
0: Our heart is full of
1: trouble. O dabi ohun pe ohun to fe gbe in ti apare o ka ni.
0: I see that what you want to carry you are able to carry.
1: Niru akoko be.
0: By that time.
1: O reti igbagbo re.
0: Expecting your faith.
1: Ohun to le dagbe.
0: What you are able to carry.
1: O tobi ju fun Olorun.
0: It's not big for God to carry.
1: Ale nto le dagbe yen.
0: What you can't carry.
1: Eru to le gbe yen.
0: That load that you cannot carry.
1: Omo to le dato yen.
0: That child you cannot train.
1: Is le se to le dada le yen.
0: Something that you cannot establish.
1: O nto ro po le se yen.
0: Thing you can't do.
1: Ko tobi ju fun Olorun.
0: It's not heavy for God.
1: O wa ni bi eyin ba ni igbagbo ke bayi.
0: Have no faith like this.
1: O nko ti eyin ba wi o.
0: Whatever you say.
1: Yo si ri be.
0: It shall be so.
1: Ese to tele oro yen ni e ba mi ka dada. Yes.
0: Looto ni mo wi.
1: No. Tọ́ ni mo wí fún yín.
0: Ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé.
1: Yes ma sídìí.
0: Yóò sì bọ́ sínú òkun. Tí kò bá si iyèméjì.
1: Ṣùgbọ́n
0: tí ó bá gbàgbọ́ pé òun yóò
1: ohun tí
0: òun yóò sẹ yóò rí bẹ́ẹ̀ fún un.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa.
0: Yeah, the words
1: fẹ́. Ó ní bí ìwọ bá gbàgbọ́.
0: When you believe.
1: Tó o dẹ̀ lè sọ pé n tó o wí yóò rí bẹ́ẹ̀.
0: I believe that what you say shall come to pass.
1: Yóò sì rí bẹ́ẹ̀. Inú ìgbàgbọ́ lọ̀rọ̀ yẹn ti máa ń wá.
0: Does what come from faith.
1: Now nínú ta nínú ìgbàgbọ́ òwò.
0: Which kind of faith?
1: Nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run.
0: Faith in the Lord.
1: Tó o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀.
0: I have faith in God.
1: O lè ṣe akin fún un.
0: You'll be able to do so.
1: Ṣùgbọ́n láì gba Ọlọ́run yẹn.
0: If you don't have faith in him.
1: Tó o gba Ọlọ́run yẹn.
0: If you don't have faith in God.
1: Tó o mọ̀.
0: If you don't know God.
1: Ihun tí mo sọ ni wípé. Tó o bá mọ̀.
0: If you don't know God.
1: Ó ló ṣe fẹ́ gbàgbọ́ nínú ẹ̀.
0: How can you believe in him?
1: Ara nínú Olúwa. O gbọ́dọ̀ fi ayé ẹ fún.
0: You must surrender your life unto God.
1: O gbọ́dọ̀ fi ayé rẹ ṣe fẹ́.
0: You must surrender your Lord your life to do his.
1: Wá gbọ́ àṣírí.
0: Hear this secret.
1: Ó ṣe kò ṣe.
0: Either you do it or not.
1: O náà sì lọ Ọlọ́run. Gbọ́ mi.
0: Hear me.
1: Nígbàgbọ́ nínú ẹ̀.
0: Have faith in him.
1: Nígbàgbọ́ nínú ẹ̀.
0: Have faith in him.
1: Ìgbàgbọ́ yìí.
0: This faith.
1: Ó máa mú kí ẹ̀mí ẹ gùn.
0: Will make your life to live long.
1: Ìgbàgbọ́ yìí.
0: This faith.
1: Ó máa rin ìrìn àjò ayé rẹ lọ́wọ́.
0: Help the journey of your life.
1: Ìgbàgbọ́ yìí.
0: This faith.
1: Ó máa mú kó tóbi kó fẹ̀ sí.
0: It will make you to be mighty and great.
1: Bẹ́ẹ̀ ni kí àká rẹ fẹ̀ sí.
0: And your power will be great.
1: So mọ̀.
0: You know him.
1: Mọ̀.
0: Know him.
1: Mọ̀.
0: Know him.
1: Kó o sì ṣe ìfẹ́. Pé kó o gba Jésù nìkan.
0: Accept Jesus alone.
1: Bá a ṣe rẹ̀ mọ́.
0: The commandment of
1: Jesus. Ó jẹ́ ọ̀nà àbáyọ fún ọ.
0: Is the way out for you.
1: Hebrew orí ìkọkànlá.
0: Book of Hebrew chapter 11.
1: Hebrew orí ìkọkànlá.
0: Hebrew 11.
1: Yes, ẹsẹ̀ ìkẹfà.
0: Verse 6. Ṣùgbọ́n ní àìsí gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò ṣeéṣe láti wù.
1: Rárá o.
0: Nítorí tí ó bá ń tọ Ọlọ́run wa. Kò lè sa. Nítorí tí ó bá ń tọ Ọlọ́run wa. Kò lè ṣàgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó ń fi arábalẹ̀ wá.
1: Ó ní àwọn tó bá farabalẹ̀ tó ó gbọ́dọ̀ farabalẹ̀ wá.
0: You must patiently and diligently seek him.
1: Nígbà yìí ni ìgbàgbọ́ yẹn á di o ọ̀tún àti àpáta nínú ẹ̀.
0: You will be able to renew your faith like a rock.
1: Fi ayé ẹ fún Jésù lónìí.
0: Send your life to Jesus today.
1: Ọ̀la lè pẹ́ jù.
0: Tomorrow may be too late.
1: Òní ni ọjọ́ ìgbàlẹ̀.
0: Today is the day of your salvation.
1: Iṣẹ́ tó rò pé ò lọ yẹn.
0: That one you think is not going.
1: Tó fẹ́ lọ parẹ́ yẹn.
0: You want to commit suicide.
1: O ò dẹ̀ gba Ọlọ́run gbọ́.
0: Why can't you have faith in God?
1: Ọmọ tó rò pé ò lè mú èrè wá yẹn.
0: Ọjà you think cannot be.
1: Ó dẹ̀ lè jó ló máa tọ́jú ẹ.
0: Bí
1: o ṣe gbàgbọ́ nínú Ọlọ́run.
0: Why can't you have faith in God?
1: Ọmọ tó rò pé ò lè bímọ yẹn.
0: That child you think cannot conceive.
1: Ó yẹ máa bímọ. mọ̀.
0: Conceive.
1: O ṣe gbàgbọ́.
0: Why can't you have faith?
1: Ayé rẹ̀ máa dá.
0: Your life be meaningful.
1: Ọkàn á balẹ̀.
0: Have peace of mind.
1: Ìwọlẹ̀ rí kan.
0: You are the next to test.
1: Ara nínú Olúwa.
0: Present the Lord.
1: Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ sí.
0: I work for you today.
1: O tí ní Jésù.
0: You don't have Jesus yet.
1: Bẹ́ẹ̀ni wí pé.
0: Bible said.
1: Kò sí orúkọ bá lè fi gbà.
0: There's no other name to say.
1: Ẹyin orúkọ la Jésù.
0: Say the name of Jesus.
1: Tó o bá ní Jésù.
0: You don't have Jesus.
1: Wà rí lónìí.
0: Search for him today.
1: Ọ̀rọ̀ ọjọ́kọ́ lè mi bọ́ sọ.
0: I'm talking about churches.
1: Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mú bọ́ sọ. Níní ìbápàdé pẹ̀lú ẹlẹ́dẹ̀.
0: Have an encounter with your maker.
1: O ò lè gbàgbọ́ nínú ẹ̀.
0: You want to have faith in him.
1: O lọ máa ja olè.
0: And be stealing.
1: O lọ máa pààyàn.
0: And be killing.
1: O lọ máa jiyàn gbé.
0: And be murdering.
1: Gba Ọlọ́run gbọ́.
0: Mọ̀
1: kó dẹ̀ máa ṣe fẹ́
0: Adáfọ̀n
1: ẹ̀rí ẹ̀bà
0: òjì
1: àgbàdo oyún fẹ́ fà yé fún Jésù àǹfààní ńlá rè é sọ pé Jésù ọmọ Ọlọ́run gba ayé mi gba ọkàn mi
0: bó
1: ṣe ṣe bẹ́ẹ̀
0: á
1: dẹ̀ dáfọ̀ kó àwọn ẹsẹ̀ yẹn sílẹ̀
0: lọ
1: bá àwọn àlùfáà ìjọ rẹ
0: ṣe
1: ara ẹ hàn mo gbọ́rọ̀ o ẹ dákun ẹ gbàdúrà fún mi
0: yóò
1: fẹ́ parí ìrìn àjò mi ṣé ọrùn àpáàdì. Bó ti ń ṣe bẹ́ẹ̀ Adáfọ̀n o lè pè mí náà fún ìmọ̀ràn
0: nínú
1: àlàyé àbí bó ń kó rú ọ lójú àbó ń la nǹkan kan kọjá
0: tó
1: kọjá òyì ẹ máa pe nọ́mbà mi títí tí màá fi gbé Adáfọ̀n 0006590641. Má gbàgbé o ètò tí mo ló ń bọ̀ yẹn ọjọ́ kẹwàá oṣù kẹfà sí ọjọ́ kẹrìnlá ó máa ní agbá ayérayé ń pè ọ́ mbẹ́ ìwọlẹ̀ rí kan lọ gbọ́ fúnra ètò yẹn lókè nọ́mbà mi rè lẹ́ẹ̀kan 0006590641 títí di ọjọ́ mẹ́jọ
0: tí
1: àjọ pàdé ní ìkànnì tí a máa dágbére kólókóló ayé kan ò nínú fún ọjọ́ o sì ní jẹ̀bi ìwà sáyé ó dàbọ̀.
2: Gbogbo èèyàn ayé dáadé ó yẹ gbáradì torí wípé agbára Ọlọ́run yóò farahàn. Iléeṣẹ́ ìránṣẹ́ Omnipotent Power and Prophetic Ministry táwọn èèyàn túmọ̀ sí Land of Mercy pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ Karan ayé dáadé ti ṣàgbékalẹ̀ ìsọjí ìta gbangba tó ẹ̀rìmọ̀ ọlọ́jọ́ márùn-ún gbáko ni sọwájí padà Olúwa làkọ́lé ìsọjí náà lábẹ́ olùgbàlejò àgbà tí í ṣe wòlíì G.O. Apochi àti Assistant Pastor Mrs. Apochi táwọn èèyàn túmọ̀ sí Ẹyinjú Elédùmarè pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kún fún agbára Ọlọ́run. Bí Pastor David Oladapo, Reverend Dr. John Adeleke, Pastor Simeon Odekola, Pastor Sunday Ajiboye, Right Reverend James Bamidele, Reverend Moses Momolosho, Prophet Segun Adeniran, Pastor Dr. Biodun Ajala, Pastor Afolabi Ajao, pẹ̀lú àwọn akọrin ẹ̀mí bíi Ajiki Jesu Worldwide Family, Lady Evangelist Omeleburuke, Pastor Mrs. Kemi Ajiboye, Lady Evangelist Bamidele Folashade, Pastor Yemi Sachs, àti Prophet Samona. Bẹ́ẹ̀ni kábíyèsí wa olúfitìlú gbọ̀ngàn, Ọba Dr. Adetoye Seoye Niyi náà yóò tún bá wa péjọpọ̀ nínú ìsọjí. Gbogbo èèyàn ẹ̀ túyáyá jáde fún ìsọjí àgbàyanu yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá di ọjọ́ kẹrìnlá oṣù kẹfà lórí pápá ìṣeré St. John's African Primary School ìsàlẹ̀ ọjà nílùú gbọ̀ngàn láago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o. Bẹ́ẹ̀ni ìpàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ ìjọ yóò tún máa wáyé lójoojúmọ́ láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán ojoojúmọ́. Wá má ṣe pàdánù àkókò ìsọjí orinre láyé rẹ̀ ẹ̀yin èèyàn ayé dáadé àsìkò yín rèé láti rí àbẹ̀wò Ọlọ́run sí rere.
3: Ilé ìgbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nínú Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí látọ̀nù bàbá wa nínú Olúwa Wòlíì Àpọ́jù Ọláyinka ẹ̀yin lójú Elédùmarè fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn ẹ pé bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065906401 lẹ́ẹ̀kan sí 08065906401 títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi ń lé orí ọ̀fẹ́ lọ.

ẹyin ká fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílùú Òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwa ní Sọ́mẹ̀ òpópónà àjàsẹ́ èpo Agbíọlá Òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀. Owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà nínú iṣẹ́ ìránṣẹ́ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited. Ẹ̀yin àyànfẹ́, ẹ darapọ̀ mọ́ ètò wa tó máa wáyé lẹ́ẹ̀kan lóṣù ní orí òkè ìdápadà ògo tó sọnù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Léyìí tá a pè ní Òru ìdápadà ògo tó sọnù. Níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà, yálà láti ìlú Ìbàdàn, ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́, ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí, níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù. Àyànfẹ́, o gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀. Ayayaya! Ọwọ́ Ọlọ́run farahàn. Olóyún ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́. Àgán rọmọgbẹ́jọ́. Aláìsàn rí ń dáǹdè. Àwọn ọ̀dọ́ wọn ń gba connection sínú ògo.

lọ́rọ̀ ọ̀bọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday, aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ náà ni Shilu Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní Gbọ̀rọ̀ Mírò tó máa ń wáyé láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

àgbáyé. Bákan náà lẹ́ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Akpuchi Gebre Olayinka Ẹ̀yin Ijó Elédùmarè. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pe wòlíì fún ìsọjí níbikíbi lórílẹ̀-èdè àgbáyé. Wọ́n jẹ́ yín ní òbẹ́mi Ọlọ́run bá ti darí wọn. Tó bá rí bẹ́ẹ̀, ẹgbẹ́

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Ah, bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Lágelú apata màjà pàtó Jamakuta. Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnya sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró burúkawó.
5: Owó nìkan ló lè ṣe o.
4: Mad Outẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ.
6: Mo ti ṣètò kan bí báyìí rí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince.

0: praise the Lord. Mo ki gbogbo eyin omo Olorun te gbo mi ka kiri mere ni agbaye. Alaafia Olorun yo ma ba yin be. Oruko mi ni Paul Olaiwola lati mu jo for God Gospel Prayer Ministry. Ni ka jo la wa nipa ara mi we. E je ka gbadua. Oruko Jesu. Olorun gba ope wa. Olorun gba ile wa. Fun gbogbo ti to gbo mi lone agbo anye gba. Ìrànwọ́ lọ́wọ́ rẹ àánú rẹ tó ń bẹ ní oṣù ó yá máa gbà ọwọ́ òkùnkùn lára ẹ kó gbiná dà ìrànlọ́wọ́ táyé rẹ nílò lórí gbà lẹ́yìn àdúrà yìí lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ìwárí tiẹ̀ ṣe jésù olúwa wa àmẹ́ ní oṣooṣù lolúwa wọn rán mi sí gbogbo ènìyàn pàápàá gbogbo àwa tí a wà ní orílẹ̀-èdè yìí nípa àwọn àṣírí àti àwọn àdìtú tó wà lórí ilé ayé. Olúwa gbé ìpàdé alágbára kan lé mi lọ́wọ́ tí a pe àkórí rẹ̀ ní alágbẹ̀dẹ ọ̀run ní gbogbo ọ̀dẹ 27 oṣooṣù òun ni a máa ń ṣe ìpàdé yìí kí ni àwọn èrèdí olúwa ló pera rẹ̀ fún mi bẹ́ẹ̀ ó ní òun ni alágbẹ̀dẹ ọ̀run ẹ rí i pé ìrìn àjò ayé wa yìí ó ní oríṣiríṣi àwọn nǹkan tó mú dání ṣùgbọ́n olúwa sọ pé àwọn kan wà tó jẹ́ pé alágbẹ̀dẹ ayé ni wọ́n ta máa ń rọ ibi ìdààmú sáyé èèyàn wọ́n máa ń rọ wàhálà sínú ayé èèyàn wọ́n máa ń rọ ogun sínú ayé èèyàn ṣùgbọ́n òun ọlọ́run fúnra ara àwọn jésù olùgbàláyé òun ni alágbẹ̀dẹ tọrún tí máa ń tún ayé ṣe ẹ má gbàgbé ìyá dábèsì ọ̀rọ̀ ìbànújẹ́ sáyé ẹ̀ ó pè ní ọmọ ìbànújẹ́ bíbélì rè kọ́dù ẹ̀ ṣùgbọ́n nígbà tó bíbélì sọ pé nígbà tó gbàdúrà ọlọ́run yí àyàn mọ́ rẹ̀ padà kí ni olúwa fi rán mi lóṣù yìí òun ni ìràpadà ìràwọ̀ ẹ jẹ́ ká sáré wo ìwé Job orí 38 mo fẹ́ ka verse 31 àti 32 ó ní ìwọ lè fi ọ̀dá dé àwọn ìràwọ̀ méje pleidi tàbí ìwọ lè túdí ìràwọ̀ orione ìwọ lè mú àwọn àmì méjèèjì lá ìràwọ̀ masnoti jáde wá nígbà àkókò wọn tàbí ìwọ lè ṣe àmọ̀nà akéturu pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ẹ máa gbọ́ ìràwọ̀ bíi mẹ́rin lórí wa dákọ̀ ń bè ṣùgbọ́n níbi tá à ń lọ ni ó ní 31 yẹn ó ní ìwọ lè fi ọ̀dá dé àwọn ìràwọ̀ méje pláudì tí ò lè dè wọ́n ẹ máa gbọ́ sà òkùnkùn ayé a máa fi ìràwọ̀ èèyàn sínú ìdè kí ni wọ́n ń pè ní ìràwọ̀ gan ẹ jẹ́ ń ṣàlàyé ẹni tí torí àyànmọ́ rẹ̀ lò láyé ìràwọ̀ rẹ̀ lọ jáde ẹ máa gbọ́ sà o gbogbo ohun tọ́lọ́run kó sínú ayé èèyàn abẹ́ ìràwọ̀ lọ wà mo fẹ́ tun sọ lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí ènìyàn ń ṣe láyé bóyá àyànmọ́ rẹ̀ ṣe láyé o ṣe rí ògo àti àyànmọ́ èèyàn abẹ́ ìràwọ̀ lọ wà ẹni tí ayé bá ti dé ìràwọ̀ rẹ̀ kò lè rógbò lò bẹ́ẹ̀ ni béèyàn gbogbo àwọn tó ń jáde tó ń pariwo káàkiri nàìjíríà báyìí pé àwọn fẹ́ di gọ́fúnọ̀ àwọn fẹ́ di pírẹsidẹ́ǹtì bí ìràwọ̀ rí ọba jẹ́ ìràwọ̀ ẹni tó lè dá wàá ṣe lásán ni ló fi jẹ́ pé ọgọ́rọ̀ pósítà la máa ń lọ́jọ́ bò ṣùgbọ́n nìkan ló máa wọlé ẹni tó wọlé yìí ó ní ìràwọ̀ rẹ̀ jẹ́ ìràwọ̀ gómìnà ìràwọ̀ bá wà ṣùgbọ́n tí wọ́n bá dé ìràwọ̀ yìí kò lè ṣiṣẹ́ olúwa ń bèrè lọ́wọ́ Jébù pé ṣé ìwọ lè di àwọn ìràwọ̀ yìí tó lè fọ̀jà lè wọ́n dá mí sí pé àwọn ìràwọ̀ kan bẹ tí ayé ò lè dè ẹni tó gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ sáyé ẹ tó bá rà mí ṣe ìràwọ̀ rẹ ò ní wọnú dè ẹ máa gbọ́ àdìtú yìí ayé kì í àwọn èèyàn ní olúwa wọ́n jẹ́ ayé ọpa náà ògbó mi wọ́n yìí pa náà ògbó ìràwọ̀ náà máa ń pa náà bẹ́ẹ̀ ni ẹ rí i pé mo fẹ́ ka bìkan fún wa tí mo bá ti ṣetán ìṣẹ́nu ìwé Matthew orí kejì ẹsẹ̀ kejì torí pé wọ́n kọ́kọ́ máa ń ṣàwárí ìràwọ̀ èèyàn láti ṣe níkà ẹni tó ṣàmì mo gbàdúrà ayé ò ní ṣe ìràwọ̀ rẹ níkà ó ṣàmì dáadáa o nínú ìwé Matthew orí kejì ẹsẹ̀ kejì àdìtú ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ pé ohun gangan tó yẹ ká fi ṣe kókó ìbẹ̀rẹ̀ wàásù yìí wọ́n rí ìràwọ̀ Jésù láwọ̀ sánmà lọ́jọ́ kan bì gangan ẹ wo àwọn agbára tí ń sọ ìràwọ̀ pọ̀ láyé ẹnìkan tó ṣàmì ayé ànímo tó sọ lẹ́ẹ̀kan sí pé ayé ò ní sá ìràwọ̀ rẹ lọ́gbẹ̀ẹ́ kò kí ń ṣe ohun kékeré ni ohun tí wọ́n ń pè ní ìràwọ̀ ìràwọ̀ ènìyàn tí òkùnkùn ayé bá ṣèwádìí ẹ̀ tí wọ́n bá mọ ibi tó wà wọ́n lè bàjẹ́ eh olorin kan to ko ni lodun die seyin gugu wa na la ko ta jo so yen won ni aye le pakada rada won kan le fowo agbo seyin ni ah iro ni aye le pakada rada won le so mo ologbo di omo eru ah eni to ba mora si aye re otori e lolorun fi gbe pade agbara e kale ewo we mati ori keji ese keji oni won si bere mati tutu won si bere wi pe nibo ni eni ti a bi ti se oba won ju wa nitori awa ti rirawo re ni lahu awa si wa lati fori bale fun se ri nkan ba won ti rirawo jesu lojo kan bi ko si rawo kankan gbogbo awon te n wo te n pe rawon celebrity laye ni se rawo e ri pe o ma kan die o ma wole rawo ki wole to ba ti jade yo wa nita ni afi ti aye ba da pada sinu ile e gbo sa mo ni kini aye ma n se fun awon irawo number 1 wa ma da irawo eyan duro mo gbadu eni to sami aye o ni da irawo re duro lorugo jesu number 2 wa ma pa irawo da wa pada sin ti o da eni kan sami atomo re atoko ataya aye o ni pa irawo re da sai da oluwa ni ka wa se ira pada awon irawo ti won te baje elomi mo so pe won ma pa irawo da a kan ma lo ekan na won si da duro oni le lo mo le fi mo gbo awon story pe ah to ba ri mi nigba kan to ba mo me bi odun die seyin kilo de aye te saira wo re lo gbe ejo sa won ma saira wo lo gbe be ni elomi e ma ri ke sa foju tele lojiji oju re meje jo se fo o ba mo fo parin elomi ke sa ro tele won obi be won pade enikan ni odun kan ah kilo seyin de ri bayi oni ke se dan se bi ni oni ki won photo won tele ah anti mo fine ṣugbọn ni sin won te pada ti o ba gbadu adada o le mo ri irawo re lu ewo baba wa olorin kan mo like won gan nigba ti won korin ti won o da pe han awon nikan na ninu awon set won awon lo tun fe ku ti won si ri se dada bayi won ni irawo mi si ma tan si irawo mi si ma tan si emi yo ma yo jesu lo so fun mi pe irawo mi si ma tan si en ti ba pa irawo re sa yo yo fun gba die amoye awon tan ti gbe o won na gunu oja to wa yin awon kan ti taja ti won ti ra te ti fo la awon toro bo te le furuko won gbadura mo e be kan same o gbe buruku ti aye sai wa irawo re o ya ko ma sa loruko jesu
1: ilu Ibadan gbalejo ogun ese ide aja ojo ese iyanu yoo ran ninu ipade elekan losu alagbede orun heavenly state ipade alagbede orun lọlọrun ti taye gbogbo eniyan ran gbogbo eni ogun le gbogbo eni ti esu ojo gbadun gbogbo eni ta fọmọ yọ lẹnu osise se orere je ma bo sinu ipade alagbede orun ni gbogbo ojo ketadinlogun osoosu every 27th of the month tosu yi tun ti ko lundi 27 ojo ketadinlogun osu yi ijo for God Gospel Prayer Ministry olote pepe ipade yi prophet evangelist Paul Olayiwola ati ọpọlọpọ àwọn ìránṣẹ́ olúwa lọlọ́run yóò máa lò ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ for God Gospel Prayer Ministry kájọlà wan pààrà anú ewé airport nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọmọ àti sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-393-4124 0803-393-4124 ọlọ́run alágbèdé ọ̀rọ̀ ló ní sọ fún ọ pé tó bá fara nínú ìpàdé yìí ayé èrè òní rí bákan náà mọ́ lórúkọ Jésù.
0: Ojo luwa gbọna mi lọdi 27 ma ju ebi pade yen fun yin nisin number 2 oni won ma pa irawo da mo so ku number 3 won ma fi irawo pamọ hey awon kan wa ni prison bayi ti oye kan wa nbesa won lo fi irawo won pamọ ni eri aye lo gbe irawo joseph pamọ subu luwa gbe jade eni taye ti gbe irawo re pamọ ti gbo me oluwa yo gbe irawo re jade loruko jesu wo mo mura ibi ipade ni for God Gospel Prayer Ministry ni kajo la wa ni para mi we ni ojo Wednesday ni agbo mewa en to ba ti nbo to ba ti dejo san ya po ti gba bayi wa kan so fun lokada pe ejo mo nlo for God gbe yin te gbe nu ewe te gbe ore meji gbo yin te gbe gbo awon adugbo to yi ibadan ka e sa di ya po production te ba ti gbe ya po production e fo fun lokada pe lo si para mi we e wa so pe for God le lo bo beri lo owo omode wo lo si for God wo mo de be e je tesiwaju nu wa su mi to so pe won a ma fi irawo pamọ te lo fi pamọ si bi te ko mo ni gbugbe eyan ma laye e ri awon ti daju ewon fun irawo won fi pamọ ni e jo sa mo ri enikan lojo kan ni usage ni university college hospital ni usage o so pe ohun ti lo wa ya nbe ah e me mo aisan ni o lórí ìdùgbò lẹ́sàn ni ẹlòmíì wà ní yàrá báyìí ẹni tó yẹ kọ́ mọ lògbó rẹ̀ ìràwọ̀ rẹ̀ láyé fipamọ́ gbogbo ẹni tó wà nínú ìyàfipamọ́ òkùnkùn ayé àánú bí ọ̀dàdé lórúkọ jésù kristì wọn a máa pa ìràwọ̀ dà wọn a padà wọn a padà wọn a máa so olóògbé dọmọ ẹrú wọn a máa sẹni tó digun mọ́tò ìsẹni tó máa fẹsẹ̀ ẹni tó sì ní gbùmọ́ láéláé olúwa ní ká wá ara ìràwọ̀ wa padà gbẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ la owó kan kọjá ẹni tó ṣègbéyàwó tí ò bímọ ìràwọ̀ rẹ̀ náà múlẹ̀ ẹni tó ti dàgbà tó yẹ kó lọ́kọ tí ò lọ́kọ ìràwọ̀ rẹ̀ ní tọ́lú wa ń wa nìyẹn o ohun tó luwa rán kálukú iṣẹ́ rẹ̀ ní ọ̀jẹ̀ láyé olúwa rán bàbá wa pọ̀ sí ayọ̀ babalọ́lá láti wá la ìlànà àdúrà wọ́n sì ti lálẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ náà ni àwa ń tẹ̀lé mo gbàdúrà fún ẹni tó gba ọ̀rọ̀ igbó bó o bá sàmì níbi tó o ti ń gbọ́ mi tó gbé rédíò rẹ sí yẹn mo ń gbọ́ nínú mọ́tò ni ọfà tó gba ìràwọ̀ rẹ iná ti jáde lórúkọ jésù ẹgbẹ́gbẹ́ the last word tí mo fẹ́ sọ bí ìfẹ́ gbà bẹ́ẹ̀ yẹn wọn a máa wọ́ ìràwọ̀ ńlẹ̀ táyé yóò slow ogun àfàkókò ayé rẹ̀ ní ṣòfò the problem of time waster ẹni tó yẹ kó ti nígbà téèyàn ti pé 60 tí ò ti bímọ ẹni tó pé 70 kò tí ì sí nǹkan rí kankan wọ́n ti fojú ayé ẹ̀ rárí ọfà fojú ẹni rárí tó bá ìràwọ̀ rẹ kó jáde ẹgbọ́ àdìtú ìsá àwọn èèyàn kì í gbógun ti ògo ìràwọ̀ náà gbógun tì wọ́n á fẹ́ sọ fún wa àwọn ogun tí mo ń dojúkọ ìràwọ̀ mo lè sọ pé ogun méjì ni ọ̀dẹ̀ jù bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ mo fẹ́ parí wàásù mi nìyẹn ogun òdílé ìkejì ègún òdílé ogun omi téèyàn ń gbé ogun omi téèyàn ti ń ṣiṣẹ́ a máa dojúkọ ìràwọ̀ báwo ni èèyàn ṣe lè bọ́ nọmba wán wà á jẹ́ aládùúrà àwẹ̀ àtàdúrà ní orin kristẹ mọ́ ti jáfara bò bàǹgẹ́lì rẹ ti wí ní àárín ọta ló wà mọ sọra wàá jẹ aládùúrà níta wàá jẹni tó ń gbàdúrà tí ń tí ń pe ọlọ́run ní 24/7 lẹ́yìn ẹ̀ wàá rí ọ̀nà lọ nọmba 2 wàá sá fún ẹ̀ṣẹ̀ tó bá lè sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ni máa ń bá ìràwọ̀ èèyàn dànù ó gbọ́ ọmọ tẹ́ rí àwọn ògo ṣúẹ́ṣúẹ́ṣúẹ́ má kàn ti rọ̀kadà kan ti rọra bí mọ́tò kan wà á máa ga pákí àdúgbò ìràwọ̀ wọn ti sọnù sá àwọn ìràwọ̀ tá à ń sọ àwọn ìràwọ̀ tá yóò gúrò rẹ̀ àwọn ìràwọ̀ tí ò ní bá ọfà the last one oní pé wàá gba jésù lolúwa tó gbàlà mo fẹ́ gbàdúrà fún yín mo dẹ̀ fẹ́ sọ ibi ìpàdé fún yín kí n sọ nọ́mbà tẹ́ pè tí màá fi gbàdúrà fọ gbọ́ mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ayé 75% àwọn tó ń gbáyé òkùnkùn ilé wọn ò jẹ́wọ́ oríyàwó wọn lò alágbọ́dọ̀ pàdé bí àdúrà yìí sá ìwọ tó o bá fi ayé ẹ fún jésù tó gbà lóluwà tó gbà là jésù níra ìràwọ̀ èèyàn padà sá o torí wọ́n lépa ti jésù náà ṣùgbọ́n wọn ò rí mú wọ́n lépa ẹ̀ wọn ò rí mú wọ́n fẹ́ pa ìràwọ̀ jésù làwọn ò rí ṣe ẹ rí nínú ìwé revelation tí mo fẹ́ fi parí wàásù mi ìwé revelation orí kejìlá ẹsẹ̀ kẹrin ẹgbọ́n tó sọ ó ní ìlú rẹ̀ sí ìwọ ìdá mẹ́ta ìràwọ̀ ó sì ju wọn sí ilé ayé ìyàgbóni náà sì dúró níwájú obìnrin náà pé bí ó tí ó fẹ́ bímọ pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ bí òkùnkùn ṣe ń ṣe nìyẹn o wọn á fẹ́ pààyàn lájú ọjọ́ yàn ogun òde bí ẹ̀mẹ́pẹ kò ní já ọ wo tó o bá ti ń bọ̀ ní ọjọ́ wednesday wo ní aago mẹ́wàá àárọ̀ ìjọ fọ gọ́ọ̀lù ní àdúrà yẹn olúwa ló rán mi o ló pera rẹ̀ fún mi pé òun ni alágbẹ̀bí ọ̀run tí wọ́n tún ayé rọ tí wọ́n tún ayé ṣe tó o bá ti dé gbọ̀sán yá pọ̀ sáṣọ fún ọlọ́kadà mọ́ ń lọ fọ gọ́ọ̀lù ẹ̀yin tẹ́ ti mọ bí táǹpì ń pààrà ní ewé tẹ́lẹ̀ àbí pààrà òbí pẹ́ sọ fún àwọn ẹgbẹ̀tẹ́ pé ẹ̀ ń lọ sí fọ gọ́ọ̀lù wo agbára ọlọ́run yóò sọ kalẹ̀ lọ́jọ́ náà olúwa fẹ́ ra àwọn èèyàn padà kí tó gbàdúrà fún ọ tó bá fẹ́ pè mí àbọ̀ ọmọ náà ó fẹ́ wá ó lè pè sórí 08059654291 bí n pèlè kan sí 08059654291 wọ́n tó bá ti ń bọ̀ tó bá déjọ́ sàn yàpọ̀ sáfọ̀ fáwọn ọlọ́kadà pé mo lọ sí for god ní pàrà àánú ìwé mo sọ tẹ́lẹ̀ sáyé ẹni tó gbọ́ mi ìjì tí ń ja ìràwọ̀ rẹ kó dákẹ́ jẹ́ ọfà ikú lára ìràwọ̀ rẹ kó jáde ìràwọ̀ rẹ yóò tà bẹ́ẹ̀ ni yóò sì rí jésù olúwa wa amẹ́ 127 ní ọjọ́ ìpàdé ẹ̀jẹ̀ àpàdé ń bẹ mọ́ gbàgbé 08059654291 orúkọ mi lẹ́ẹ̀kan sí wòlíì àti ajínrere paulu ọláìwọlá god bless you nàìjíríà yóò wà lálàáfíà àlàáfíà.
2: Ladilo FM 96.7
3: Ilé yàgbà dèrò ọdún dé.
2: ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́
3: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Àǹdù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
4: Ibadan, get ready. Heaven is about to touch the city of Ibadan. God of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue, Oba Akinyele Memorial High School, Anrugboa, Bashorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
5: Maria Bade Maya Adebe Mara Shosara Pastor Shop Mbe Nibe Sibe Lobe Shosara
6: Bogbele Bajye Beto Fe Maso Fode Aria Tarata Moriwo Pastor Shop Nibagi Pastor Shop Alasora Yuwo Yi Muyilo Yi Bia Yoki Pastor Shop Abida Corporate Services Limited Ba Wulo Sefesi Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transverse Materials Italian Swiss Wool Voil and Organza Material Bogbo Luji Lukari Southwest Nloma Pastor Shop, Kalukulo loko tie, Tosi loko le se tie, labe joba, Ala woman tin pe rose office re, Loluko Pastor Shop, Ni bagi tonton, Mafe ruba bu kun koda, Eyoni bara no, Ebe rona de Pastor Shop, Ke to raso, Ke siri da jupe, Signboard wa wane beg bag bag bang ba, Bagon jan la meta ototo, Nloko fofo faso, Takoro wo, Yutoba wo, O masora ni Pastor Shop, Ni number C 136, 128 and 140, Green Block, Pastor Shop, Bagi tonton, Pe number bo raso, 080-3475-6248, Ati 080-5202-3076 ni Pastor Shop raso sanwo e be nkan e olohun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
7: o bale bage o wole pelu steez Bitters Jatulabi of Oyogun Gentleman on the Body System Ogun Tarigi Akanse Bitters ito ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 Bitters besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 Bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal David ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 Bitters ko sunrayo ko fun bebi e tan nibi kibi nibi gbogbo ati nigba ku Abuja. 50 bitters is produced by the 50 Waves Limited. Esilerira kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdac Ijolote.
8: Lagilu FM 96.7.
9: Papa Asere Liberty Stadium to wa ni luu badan, ni be la wwe yon roketi keti wa. Kaluku si lo monto ban la gwara to si nwa o, entori akpa wa, entori ese wa, entori enwa, entori badi wa, entori inko mokone wa ati be belo. Subon to bari pe yon kakanya lodo o baba yi yon lagba. Ti bubwe yon mwashi baba yi mojuba. Standi teni. Nino Liberty Stadium ni second gate ni Ibadan ipate alaafia to wa nbe ni okun aye ani ban kosi okun osan gangan ani ban kosi aye oni dudumo wa loju piripiri aye oni bo amole ase atase kin to te waju eko ero bani soro yi o 08157077665 gbo mi daada 08157077665 baba iriran lagba ti gbogbo eyan mo si aye mojuba e kaabo o e ti afarabalẹ gboro yi aisan ti ko lu oju omo ede eyan ta npe ni riran wa o po lo jara ko to dipo yinbo na de awon baba wa na ntoju e o sugbon gbogbo ntin je ko yinbo fe doga tele la wa na ti moju to nle yoruba irinse igbalode ta fi ye oju wo ta fi ye riran wo edo oke jogun re fun wa irinse ile ibo ni looto sugbon yo to aso na to po ni tona ti lera leyin eyun kin lo ko awon isan ti ta koju bi an ba ni katarachi eleyi ti o le si ni loju bi igba to supa ba le glaucoma eleyi ti muyan ti mo fo oju die oju wa bere si ro ni gorogo oju bere si sepin abi oju se bi ora nigba mi wa yo dabi igba ti an ba la lailonu boyan loju ti an dabo loju telomi asimo ri bi kurukuru bo ba ji laaro fowo boju re otun ko la to si le sori ran daada fowo bo to si fi totun le sori na daada leyin eleyi bo ba ni apere pe to ba sun yi pin po loju re awon nkan won we a mo po oju sara die mo si fe ke mo wi pe ta ba nsoro nipa oju eje na ni se nbe o iso na ni se lara ntin je oju gbogbo en ti won fa ni tete loni ko ni won bi pe loju fifo elomiin ti riran ri tele aisan gbona nkan ko si ni loju awon wahala to ba isan lati nu agbari ti gbe eje wa sinu oju awon gilobu ti ntan oju ni doti mi ti yi omi oju mi lo si gbe gbogbo nta lo patapata enu la lo si lodo aye mojuba baba iran lagba bo ba dodo wa loni iwo na o gba nitori wipe edu oke fun alagbara se koda to ba je wipe agbara okunkun abi nkan kan buruku kan lenikan na se abo jogun wahala yi abi binu awon eni otani yo se o riran pelu ase edumare bo ba so po nawo nara dodo baba aye mojuba baba iran lagba ni standi 10 Sandy 10 ninu Liberty lowo yi bo nba nbo mo an kashifu funfun lowo o ma n kashifu funfun lowo a sayewo a bere bo se ri iwo na o ri wipe kedere bayi lo ma ri nitori pe atosan atoru kedere bayi lo login ni riran oju eja ki si dudu ni sale odo ma nbo lodo baba e riran lagba ninu ogba stadium bayi o ri pe rere leledumore 08151077665 gbo mi daada 08151077665 gbogbo ntin je aisan to wa ninu oju patapata eledun oke fun a ni agbara lati be se toju e bi won na ba ti de ma je won fa okiri mo gbogbo eyin te ni soro te wa nu okun bayi mo gbadura wi pe oju yin o la e si riran pelu ase edumare won ti ba mi se se aberi won ti ba mi se kini kan ri todo mi mo ru mi todo mi mo gun mi pepepin yo dabi paran koja nbe oju mo le po bi n ba ji bi n ba wo kan a mo dabi eyan mewa mo bo lodo baba e riran lagba ninu ogba stadium bayi o ri pe rere leledumare 08151077665 gbo mi daada 08151077665 baba iran lagba baba aye mojuba oju lo ba ra o atupa aye wa oni ku eni titi e wa nda laamu bayi bo ba dodo wa ta joku ta jo soro o tu omode ni o sagba ni o sokunrin o sobirin ni enu lo kan si bo ba si je pe lowo kan ja mo nu a le so gbogbo e lori afefe awon ti an mo ti enikan mo si yo si o iran wa oni relede wa ase idumare a mo reti yin
8: Lagilu FM 96.7.
10: Eku dede asiko yi gbogbo eyin olugbo mi nile aisan ti o gbogun adani waye koni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale mo ti wa nibi afihan tewe tegbo alaafia e ti nlo lowo lowo ninu ogba Liberty Stadium Toba ni oke ado ni ilu Ibadan te ba ti gba gate 2 wole e o ti ri mi ni stand number 5 iso ele karun stand number 5 afẹ bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won a ma ni oju lo bara atelese ni oba one ibi ta rojude edumare je ka rese debe mo fe ki bi ogba yo lo mo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere idi ni yi ti mo fi ba won kopa nibi ipate alaafia e si lo lowo lowo stand number 5 iso ele karun ibe ni mo wa bakan ni olu lese wa wa ni itakin loye legbe le po tota ni oje ilu ibadan boyo fe wa si lese wa loje e pero bani soro mi 090-488-6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mo wo sin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi teri neri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisan keyan ma ri na dede ta npe ni aisan oju alakoko eyan le ni nerun ajaka oko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta agbalagba ti won ape ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise e ti n gbeje lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba popo ju awon ni a ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe nija irina dede o le daka qurani o le daka bibeli o ti e rina ri un to sumo elomi o rina ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma dasi koto yo ma dasi gegele o ti ni pe nija aisan airina dede niyan kan si mi nibi ipate alaafia e tin lo lowo lowo ninu ogba Liberty Stadium to wa ni oke ado Ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu Ibadan bi na ni iwo to ba mo po ni pe nija oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó nílùú Ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 090-488-6853 àlàáfíà lójú o.
8: Ladilu FM 96.7.
11: Okòkò dámà sọ mi sọkùn ọ̀sán Elédùà.
12: Àlàáfíà Ọlọ́run kó bàbá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn Ọlọ́run ní fi ṣẹ nìkankan yín o. Orúkọ tèmi ni Bàbá Egun.
13: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Egun wà olójú.
12: Ọlọ́run ọba òní gba ojúlówó gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ o rírà tẹ́lẹ́wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá lajú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣíjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá.

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ni ẹwà bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ ní ṣe ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ bí kankan mọ́ ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bá wọn lójú ni àbí ọfà fòtá ló bá wọn lójú àbí ọfà bàbà ló bá ẹ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ bẹ́ẹ̀ rálẹ̀ wá yẹjú sẹ́mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ́ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní reléde yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbé ràǹdílẹ̀ wá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n pa iláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ń délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: Iléeṣẹ́ bàbá eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yẹn gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú.

mọ̀ ṣé ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹkẹ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.

0: lọ́dọ̀wọ́ wòlí ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó làwọn má ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run, ó dé.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ṣùgbọ́n wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra token
1: láì ṣẹ̀ṣẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gbàá IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
6: Akú araya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀ládọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
5: Alhaji Àyàfọlọ́run ó dé.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: balẹ̀ bàgẹ́ owóle pẹ̀lú steez òkúta ìyókùnkùnbí àwọn obese bitters jagunlabi ọkùnrin gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: Lagilu FM 96.7.

0: So ori eto yin eto wa eto lawujo eyin agba on la wa le ise radio elerun mi ojeje ile ise radio ti lagilu 0912370786 75 oni ke je ka pe si
1: Emma Kalesa
0: Ito ni sa o.
1: Ema gba isinu.
0: Ami baba.
1: Alaji omowe Ayelabogo lati ilu Lanlate.
0: O ti ye mi ju e ka le sa.
1: Eri eko ma po ninu ta Nabi Ibrahim.
0: Elisa lan
1: so. Eri pe eyin aje so kan be ka ma ma de un se. O se pataki. Lei na ẹran tá a pa ìbẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run ní òun ò ní jẹ́rán òun ò sì ní mú ẹ̀jẹun ṣùgbọ́n ìrídì kún lè tẹ́kùwà òun fẹ́ ìbẹ̀rù láìpayà pípa Ọlọ́run mo fẹ́ pa á fún náà ló jẹ́ pé ẹran tó bá ti ní agbòǹgbòjẹ́ lára ìwẹ̀ ẹ̀kan ni o ẹsẹ̀ ẹ̀rọ ni o àgbọ̀rọ̀ fi ṣe kí ni àgbọ̀rọ̀ fi pa á so èyí tí ara ẹ̀ bá dá pé pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run CCR gbọ́dọ̀ jí gbé àgbọ̀rọ̀ jẹ́ gbèsè nítorí ẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ yìí náà ló bá ọdún ilé lọ
0: èyí
1: tó wá ṣe pàtàkì ká wá lójú àánú àwọn tí ò ní ká fún wọn àwọn tí ò pẹran ká fún wọn jẹ ojú òní tí wà ọmọwé Ayelabogo láti Lanlate.
0: ẹ ṣé púpọ̀ tá a bá ti ẹ̀ pè yàn lọ́mọ̀wé a ti mọ̀ wípé dídá sètò orú wọn yóò ní kókó yóò sì lápẹrẹ 0912370786 75 òní ká ẹ pè sí ìmọ̀ràn wo lè yín ní ní àwọn tí ó pẹ̀ràn tó lágbára ẹ̀ ìmọ̀ràn wo la fẹ́ fún wọn bákan náà ẹ̀kọ́ wo ìnílé ya kọ́ wa a jọ ń kẹ́kọ̀ọ́ láàrin ara wa ni ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀lú ẹ̀ka alẹ́ o
2: ẹ̀ka alẹ́ pé
0: ètò ní sà ẹ bá ń dá ọkọ yín àti ibi tẹ ẹ ti ń pè sórí ètò ẹ ṣeun ẹ bá ní dá sí.
2: ọ̀rọ̀ ọ̀dọ́lẹ́ bá gbọ́ tàbí ní bá wá sọ̀rọ̀ ohun tó kọ̀ wá ẹ̀kọ́ rẹ̀ pọ̀ pọ̀ ní tí mo kàn rí tó kàn lè jẹ́ pé yóò gbọ́ ni pé ká mọ̀ sí pàṣẹ agbára ọba ká ká mọ pa ṣe ọpọlọpọ gẹgẹ bẹ ìṣẹlẹ ní ọlọ yáwó ẹyìn ẹgbẹ ṣe nígbà tí ọba ti di ọdún kọlá ní ìjẹpẹ rántá ìwà àtijọ kejì ẹkú náwó àná ọdún ànání ní ọmọ àṣárí kàtí ilé irújúgbé ní kò dẹrú dúdú ìta irú ìrántí ìwà ti sá fún onídìí ìṣúra èmi rò pé èèyàn gan wọ ilé yá gan mọ.
0: ẹ ṣeun ẹ ṣeun
2: ẹ̀rọ
0: ọmọ orí ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbàláwà iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì ìjẹjẹ iléeṣẹ́ rédíò ti lágilu.
2: hello
0: ẹ̀ka alẹ́ o.
2: ẹ̀ka alẹ́ kó ètò.
0: ètò ni o.
2: alhaji wasu onigba láti sọ́kà.
0: alhaji
2: wasu onigba láti sọ́kà.
0: ẹ ṣeun ẹ bá ní dá sí kínní ọ̀hún.
2: lóòótọ́ ni ẹgbọ́n ọlọ́dá wa ni.
0: wọ́n
2: ní wọ́n nílò tọ́lẹ̀ ẹ̀rẹ́ léwá tó súnà àmọ́ kò gba tipátipá torí ọgbọ́n máa lọ yáwó kó jẹ́ gbèsè ẹran gbogbo bá di jọ́kejì ẹlẹ́ran wà bẹ̀rẹ̀ owó ládàtọ̀ ẹ̀kọ́ tó wá gbà ó tún wọn máa gbẹ̀sẹ̀
0: tòbí
2: díẹ̀ ni pé ká ṣe sùúrù ẹni tí ò bá pẹran lọ́dún yìí tó bá jọ tó ti ń bọ̀ tẹ́ni bá wà yóò tún pé tó jù bẹ́ẹ̀ lọ.
0: ṣèbí bọ́ bá padìẹ ṣèbí kínú ilé ó dùn náà ni.
2: Ilé yóò tún káyọ̀ yá ni mo sì dẹ́nu ojú mi tí wọ́n.
0: Ẹ ṣe àdúpẹ́. Ẹ
2: kú ètò.
0: Ètò ní sàn. Àmì o. Ẹyin tí ẹ wà lójú òpó táwọn àmì ẹ̀ tá a wà lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé àkìyìn o. Ẹ ṣeun. Ojú òkú ní yẹn tì pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìfẹ́ tí ń bẹ láàrin ara wa kò ní bàjẹ́. Ọmọ ọba Fashina láti Ruwa ẹṣin Adébọ́jẹ́ Yusuf Ọládìméjì Akinyin o alàgbà Wáídì Ayọ̀dẹ́lẹ́ Akinyin ọmọ ọba Fashina Ruwa táwọn àmì ẹ̀ hello ẹ̀ka alẹ́ sà o. ara ye ma je wa nu ni ra
2: abi de adede okun lati ile de local government
0: bo ni comrade o
2: akujo meta
0: ijo kan mo pelu
2: ara ku eto
0: eto ni o edasi
2: eto le eto le farale ni kilo gidi si ni
0: hmm
2: o ya mo ko ja ye ni o
0: hmm
2: nta lo ba ni eyo se ni keyo se ti o ma lo sa to fa sori be an ba sa to fa to ba reran jo keji bayi awusa ti moku le o
0: ayo ba gan ti an ta na odun le ya awon gan phone oni jo nto won o se me
2: wa na ta lai mo se jenu
0: e se
2: ti ako odun abi samodun
0: ami o ore to wa eto yin lawujo eyin agba o nla wa ta ba ni kuro ta si ni seke agba lo ni moran agba elu e ka le sa
2: ego eto
0: eto ni
2: oruko demi comrade Aziz Wakarede atore deyin
0: e seun
2: seri oro dadin sala taro to ni nti agbara wo ba ka gbodo sa baba omo ike la wa nu amo lessons awon agba dadi wa ipa kana le ti korin
0: I'm not saying pe to ba si so mo fun o omo kan soso e iwo na do ngi jo sin fun abi ko to di hello e ka le sa
2: kweto
0: eto ni sa
2: ba ni a fi ti ato ya na
0: e se
2: mara na no mara ni a da tin gba kaluku kaluku si ti mu ti en be eyin o gboro si ko ja gba

0: ọlọ́ ẹ̀bà kọ́ fẹ̀mí wálẹ̀.
1: Àmì lórí àdéhùn ṣíṣe kúnkọ́ tí ànábì Ibrahim ṣàdéhùn ṣùgbọ́n tọ́lọ́run ọba jẹ́wọ́ ara ẹ̀. Hello? Táwọn wà ń bẹ̀. Àjẹ kàbí rù yálà rú rẹ̀.

ìbejì ẹlẹ́gùsí ni mo kọ́ rí mẹ́sẹ̀jì ẹ̀ lálẹ́ yìí ìyá ìbejì ẹlẹ́gùsí láti ọ̀dọ̀ ọba ṣe dáadáa lẹ́wà ẹkùṣẹ́ àtàárọ̀ olúkunlé láṣẹbì kan ẹ̀kalẹ̀ felicia felicia ẹ̀kalẹ̀ o mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́jọ.

Àwùjáde ló jáde láyé ní 2025. Okú ọ̀la. Lọ́jọ́ náà, àbí rárá, àwọn ti ẹ̀ṣẹ́ ọjọ́ ìbí ni, a kí wọn happy birthday ní 24th. Wọ́n dẹ̀ kú ní ọjọ́ kejì. Born 1942, August 24, 1942. Wọ́n kú ní August 25, 2025. Mo máa ń sọ, wọ́n ti sọ fún wọn wípé tí wọn ò bá kú ní age 40, ẹ̀mí wọn á gùn.

àwọn tó bá jẹ́ olólùfẹ́ Juju Music gbogbo àwọn orin tí mo ti tò bọ̀ láti bẹ̀rẹ̀ wọ́n ma enjoy ẹ̀ díẹ̀ díẹ̀ because Juju ṣì wà ní irọ́ Juju form ńgbà yẹn Fuji ò tí ìrárí wọnú Juju kìí ṣe àsìkò tí talking drum ó jẹ́ pé òun ló ma dominate ló ma lead ló ma control gbogbo instrumentalist tó kù unlike bó ṣe rí nsìn tí Fuji ó ti wọnú Juju Fuji gan ló ń dominate àsìkò tí wọ́n sì máa ń fún gìtá láàyè wọ́n á fi lára balẹ̀ kó sọ̀rọ̀ àsìkò ìgbà tó jẹ́ pé tí Juju musician gan ò bá mọ gìtá ta ó ṣe pàtàkì kó lọ wá guitarist dandan ni

jure, du jure. Alujo non lui, boko rough.

0: ẹja lọ polówó ọjà mo ń bọ ẹ má yí kúrò ń bẹ o.
1: Lagilu FM 96.7.
2: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú steeds, òkúta ìyókùnkùn bí àwọn 50 bitters, jagunlabi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe bitters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room, tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 bitters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
3: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Ẹ ń dùn wọn lórí Twitter.

0: Party Fury. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì-líle láti dé ibí yìí.
1: Leandro Trossard attacked by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
1: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026, ó mobile.

0: lọ́lọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìworo, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Briri, ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi

0: moruwo pastor shop
1: nibagi
0: pastor shop alasora yiwo yi mu yi lo yi bi ayokin pastor shop abida corporate services limited bawo lo se fe si senator materials cashmere german wool damask material swiss lace swiss cord guinea brocade swiss foil trousers materials italian swiss wool voil and organza material gbogbo ilu jilu kari southwest nlo ma pastor shop kalukulo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko pastor shop nibagi tuntun ma fe rugbabu kun koda eyun ni bara na e bere ona de pastor shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba gbagan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni pastor shop ni number c 136 128 and 140 green block pastor shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni pastor shop raso sanwo e pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
2: Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kẹ́lẹ̀ bàjẹ́ ayéjìrì Alkiyama tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwo ń bá wa tò. Tó ń gúrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa Umrah pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram. Tó fi mọ́ ziyara ọ̀fẹ́. Èyíkéyìí Umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945.

0: University degree. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja. In Ibadan, at White House, at Adewumi Street, Filele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

6.7.

0: wọlé láòyè. Ọmọ́lájà Sunday Ọlọ́run wa. Adérúnkẹ́ Àjọkẹ́ Fọlárin Adéjìmí. Ẹ ṣe lẹ́ni Akínwọ́dé létí mo wá fún wa. Akínwọ́dé lé pẹ̀lú Ṣẹ́gun Awẹ́ ni. Ṣẹ́gun Awẹ́ jẹ́ òǹtagìtá fún Commander Ebenezer Obey many many years back. Láàrin 1973 to 1978. Wọ́n dẹ̀ láwọn ṣe 25 records pẹ̀lú Commander.
1: Ìwà ta bá wù sílẹ̀ lọ́mọ wọn àdébá.
0: Alright. Interview yìí ó le díẹ̀ torí pé nínú interview yìí ni Ṣẹ́gun Awẹ́ ti fi ẹ̀sùn kan King Sunny Ade wípé àwọn ni wọ́n ba wọ́n náà sọ Juju di fújì. Wípé àwọn ni wọ́n fàyè lẹ̀ fún gbogbo bí Juju ò ṣe fi bẹ́ẹ̀ sí mọ́ tó fi di pé everybody bẹ́ẹ̀ sí nílùú Talking Drum gbùdùgbùdùgbùdù. Wọ́n ṣe tabá King Sunny Ade náà tabá Commander náà tabá everybody kì í ṣe ìjà. Nígbà tí interview yẹn kọ́kọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé ìjà ni ṣùgbọ́n kì í ṣe ìjà. Báwọn ṣe rí nǹkan ni wọ́n ṣe sọ. So tẹ bá ti rẹ́dí èmi náà ti ṣe tẹ bá mi kí ìwẹ̀ sápá bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ gbádùn ẹ̀ gan. Ẹ ṣe tẹ gbọ́ mi. Ẹ já wọnú Akínwọ́dé lé lọ. Ẹ máa gbádùn ẹ̀dí àgọ́ kan ní ẹ̀ńlẹ́ńbẹ́ wọn kú kalẹ̀ńbẹ́.
2: Alẹ́ ni mo wà pẹ̀lú Bàbá Ṣẹ́gun Awẹ́. Wíwá tí mo wá lẹ́ni mo ṣe research ní kí n pè mi ò wá ṣe interview mi ò dẹ̀ wá ṣe investigation mi ò ń ṣọlọ́pàá mo kàn wá ṣe iṣẹ́ ìwádìí ni nípa Juju music. A ti ń gbọ́ látẹ̀yìnwá wípé kéèyàn tó lè jẹ́ Juju musician o gbọ́dọ̀ lè mọ guitar play. Àwọn tí o mọ guitar play a ti ṣiṣẹ́ débẹ̀ a ti mọ bí music wọn ṣe rí wọn kì í sábà wà ní in control of the music. Ẹni tó ń play ló máa ń wà in control. Ìgbà yẹn ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ guitar. Now lẹ́ni most Juju musicians wọn ò kí ń gbé guitar dání mọ́. Why ti guitar ṣe important sí Juju music? Question one. Àwọn kan tó wà máa ń sọ wípé àwọn Ṣẹ́gun Awẹ́ àwọn àwọn Babaláde ní gbogbo àwọn set wọn pé àwọn ni wọ́n ba Juju jẹ́. So gbogbo àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ wá answer sí lẹ́ni òun mo fi wá sọ́dọ̀ Afritoners Olúṣẹ́gun ọmọ Awẹ́ Ọlọ́lá Bokinza.
3: CEO Agbalẹ́tu International.
2: Ẹ ṣe sá.
3: You are welcome.
2: Thank you sir. Ẹ ti ní nǹkan tí mo fọ́ sílẹ̀ fún yín báyìí.
3: Oga oga
2: so iṣẹ́ wà lọ́wọ́ mo wá kẹ́kọ̀ọ́ lẹ́ni ni o.
3: Oga.
2: Nípa Juju music. So àwọn ìbéèrè tá a ti ṣe interview tó pọ̀ so a lọ sí gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹni tó bá ṣìfẹ́ mọ background yín lórí music wọ́n lè lọ àwọn past interviews wa. But lẹ́ni history of guitar in Juju music. Ta ló kọ́kọ́ play guitar sí Juju music? Báwo ló ṣe ń play ó dọ̀wọ́ yín?
3: Tí máa fẹ́ ṣàlàyé nípa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí play guitar Juju. Mo láti gbé guitar yẹn dání kí n play ẹ̀. Kí mọ kí n ṣàlàyé díẹ̀díẹ̀ nípa Juju. Ta bá sọ̀rọ̀ nípa Juju music, ó bẹ̀rẹ̀ láti orí àwọn àìdébákàrè, wọ́n máa play.

0: ìgbà yẹn wọ́n máa ń lo ìka kan láti fi play
1: ìka ẹyọ kan ẹ lo ìka ẹyọ kan yẹn mo fẹ́ wo so tó ń bẹ ẹnìkan ló ń lò ok. Wọ́n lè play lórí any key.
0: Wọ́n lè play bẹ́ẹ̀ wọ́n máa képù ẹ̀.
1: Ok.
0: Torí pé wọ́n mọ̀ nípa àwọn theory music.
1: Ok.
0: So wọ́n táwọn mọ̀ nípa ẹ̀ ẹni ọkàn táwọn mọ̀ ní C chord.
1: Ok.
0: Ònà máa fi bẹ̀rẹ̀ náà. G and F.
1: Ok.
0: Ní mẹ́ta ni ọ̀nà máa mọ̀.
1: So irú ọ̀dẹ play ẹ̀ sìn a lè rí flavour yìí nínú orin Káyọ̀dé Fáṣọlá.
0: Yes.
2: Ojú owó ìpọn dáadáa.
0: Ok.

0: wa bọ orin ma ẹ.
1: Ndé mọ̀ wọ́n gìtá kò kìí ṣe instrument Yorùbá. Music tá à ń pè when we talk of art, Yorùbá lọ́lọ́run gbé fún kìí ṣe ọ̀rọ̀ kìíní. Yorùbá ló ní go anywhere in the whole world. Yorùbá lọ́lọ́run fún ní art. So kìí ṣe pé bóyá èèyàn try láti do tribal music courses. You know, nǹkan tí mò ń try láti sọ ni pé ó ti wà nù tọ́lọ́run fi fún wa ká wá develop. Àwọn gìtá ò kìí ṣe ìlú wa, kò ń ṣe instrument Yorùbá. Ìlù gangan omele àkúbà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn dáhùn gbogbo àwọn fọwọ́lù ìlú ní tiwa.
0: So wọn láfi lè pé àpàlà music, sakara, waka, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní àwọn eré ìbílẹ̀ àpérì àdàmọ̀ àwọn ni traditional music tó jẹ́ tiwa.
1: Yes, torí kò sí music wa ò ní scale.
0: Okay.
1: But nítorí pé àwọn ìyá wa àwọn tó ń kọrin nígbà ọlọ́run fún wọn ní talent yẹn, wọ́n ń kọrin, wọ́n harmonize ara wọn, kò sẹ́ni tó mọ̀ nǹkan tó ń jẹ́ ọkàn mọ́kàn bó ṣe wá sí wọn.
0: Ọmọ bá kọ́fọ́tọ́ mọ́ gẹ̀ẹ́.
1: Tó bá dẹ̀ wò ń gbà nígbà kan tí Yorùbá bẹ̀rẹ̀ sí ní go into international settings. Wọ́n máa ń ní school, wọ́n máa fẹ́ pàdé àwọn head of state ní ìlú ní airport àbẹ́ńkọ̀. Wọ́n á ní kan dírẹ́sì bí Èkìtì, wọ́n á róṣọ máyà, wọ́n á mú kùrùkùrẹ̀ kẹrẹ̀ dání. Una fi present fún international wars fún wa gẹ́gẹ́ bí culture wa. But ìgbà tí politics dé wọ́n sí include àwọn tó kù Igbo àwọn Hausa kankan wọ́n bẹ̀rẹ̀ sí. So which is good. But nígbà níbẹ̀rẹ̀ gan wọ́n máa dress bí Èkìtì ni, wọ́n á máa kọrin, wọ́n á máa mú kẹ̀rẹ̀ dání ní school gan nǹkan tá fi ń ṣe tán fi ń ṣe kínní nìyẹn.
0: Ọlọ́fà fẹ́ pé tí dìsín ọ̀pọ̀lọpọ̀ skúù sì ń ṣe nǹkan tó ń pè ní eré ìbílẹ̀.
1: So nígbà tí àwọn bẹ̀rẹ̀ bẹ́yẹn wọ́n lo discretion wọn láti sọ pé okay, talent tán ní not try láti develop sórí gìtá, not fi include gìtá torí gìtá ó involve scale láti lè kọrin sí ìyí tó ń kọ kan lè tó bá tún ohun wọn lè má tún but tó bá tún gìtá tó bá ń kọ wà á mọ̀ pé gìtá orin tó ń kọ kò bá gìtá yẹn mu kò bá kí yẹn mu. So gìtá yẹn ó tọ́ wọn sọ́nà a fún wọn ní so
0: mi sọ náà olúwa.
1: So tó bá wà lè sọ pé ok tó o bá ní scale tó bá kọrin ilé ni tó bá dọ̀la tó o ní scale ọkọrin two main tó máa gbé. But nítorí pé o ti wà o ti ní scale tó ń follow sí wà lè kọrin sí yẹn lọ́la lọ́tọ́la every time tó bá kọrin wà lè kọrin sí. So àwọn yẹn bẹ̀rẹ̀ tiwọn títí dórí àwọn òjògbẹ́ Daniel kankan ó wá di pé IK Dairo bẹ̀rẹ̀ tiẹ̀.
0: Before IK Dairo, mo rò pé a ti ní Nightingale.
1: A ti ní òrò pé a ti ní Nightingale. After IK ní Nightingale, Juju tó ń play tẹ́lẹ̀, IK ní tí mo ká IK ló gba AB. Òun náà mọ̀ internationally.
0: But style.
1: Wọ́n gbé style yẹn wá after AK ni. Ní Nightingale bẹ̀rẹ̀. mo lè má write wípé bóyá nípa ìgbà tó bẹ̀rẹ̀ sí rè láàmọ̀ Juju tọ́ńplẹ̀ Juju tẹ́lẹ̀ IK Dairo IK wá bẹ̀rẹ̀ tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí lo ìka méjì.
0: So ìka mélòó ni Nightingale lo?
1: Ìka ọyọ kan.
0: Ṣé o ní Spanish yẹn?
1: Òhun ni Spanish yẹn.
0: But
1: òhun try láti máa play nǹkan tó play mo fẹ́ ṣàlàyé bó ṣe jẹ́. So nígbà tí IK bẹ̀rẹ̀ tiẹ̀ ó dọ́bù ẹ̀.

0: kí n bẹ́ẹ̀ sí ń lò tiẹ̀ so owó wá
1: o so ayike ló bẹ̀rẹ̀ yẹn
0: ló bẹ̀rẹ̀ yẹn ayike ló bẹ̀rẹ̀ ìka méjì so àwọn tó ìka kan náà lò tẹ́lẹ̀ kí ló ṣe sọ òun bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìka ju ìwé.
1: Okay.

0: gbẹ̀yẹn ni ìta kan náà lò ajáde bí náà lò gbẹ̀yẹn ìta kan náà ni
1: gbogbo wọn máa fi
0: náà máa fi di speaker mọ náà máa fi microphone sí náà máa so ìyẹn náà ṣiṣẹ́.
1: Kí ni bàbá òjò kẹ play? Bàbá òjò ṣé ó ní ká kan ní àbò ní ká méjì?
0: Bàbá òjò gbẹ̀yẹn òjò náà òkè kan ní ògùnkẹ́ ni àwọn òun lòun tí ó ń bọ̀ òun dọ́dọ̀ tiẹ̀ tí òun improve fún mi lórí tiẹ̀ ni.
1: Ok bàbá òjò gẹ̀ẹ́ ti kọ́kọ́ play ẹ̀.
0: O ti kọ́ play but wọ́n play àwọn òun ló ka méjì.
1: Ok.
0: IK ló bẹ̀rẹ̀ ka méjì.
1: Ok.
0: So òun ni music ẹ ṣe dùn, ó wọ́n amọ́ nice yẹn.

0: àwọn
1: gbà yẹn
0: jù àwọn rex lọ sí ìtàn ń play
1: gbogbo àwọn ìka kan náà lò
0: ìka kan àìràjẹ ni.
1: anyone tán máa ń tán gbà yẹn kan náà because this is tom tán mọ̀ pé wọ́n lè fi tó gbà tí ẹni tó bá ní tó bá fẹ́ improve lórí nǹkan àwọ̀ bó lè ṣe báwo lè ṣe fẹ́ ìkíní yẹn á máa push ẹ̀ pé kóun ṣe báyìí fóun bá àdì sí fóun bá ṣe kíní kan sí ó lè dùn yàtọ̀ ọ máa máa wá nǹkan tó yàtọ̀ ló fi yàtọ̀ sí láìké fi ṣe ti ẹ̀ bẹ́ẹ̀. So ìgbà tí àwọn high life kan tán bẹ̀ ni.

So àwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti pe níjẹ̀ lẹ́kẹ́jọ́ ó wà ń bẹ̀. Ẹ bàbá.

0: àwọn pioneer jùjú mọ̀ yẹn àwọn náà sọ náà improve ẹ̀ débẹ̀ bàbá yẹn.
1: Ta ló kọ́kọ́ lu ilé ìbá yẹn 19 years?
0: 19 days ni.
1: Okay. So fún mi nǹkan táwọn ajú sí ni ìgbà tó ń bẹ̀rẹ̀.
0: 19 days ló dá ilé ilẹ̀ létí mi tá a gbọ́ pé jùjú tún lọ.
1: Na ṣe ẹ ti research style rí láti mọ ibi tó ti wá. Àwọn tó kọ́kọ́ lò.
0: Wọ́n kàn àwa ń dán gbọ́ pé Spanish ni Spanish tune ni tí o mọ̀ pé nǹkan tá a bá gbọ́ lẹ́nu.
1: Ẹ sọ ma sọ pé Spanish tune yìí ni tí o mean pé Euro style won play ni Spain.
0: Ni Spain ni àwọn Puerto Ricans. Àwọn náà ni tune.
1: Àwọn ni tuning yìí.
0: So mo ṣe sọ pé tune ti wọ́n easy. So tune yìí ló máa fún ẹ ní òun náà ṣe máa ń fi tí wọ́n bá fẹ́ tune gbà. Àgbẹ̀ ń gbẹ̀dà.
1: But ilé yìí ìka méjì náà gbọ́dọ̀ fi play ẹ̀.
0: Ìka méjì ló máa fi play ẹ̀.
1: Kò ṣeé fi ìka kan play.
0: O lè fi ìka náà fi kankan play ẹ̀ but kò ṣeé fi ìka kan tó bá fẹ́ play àwọn style ẹ̀. Kíri ẹ̀. Gbogbo àti sọ ni.
1: Ok.
0: So àwọn nǹkan tí a ti sọ̀rọ̀ lórí àwọn kan tó fún jùjú gan ní flavour.
1: Ibẹ̀ náà là ń bọ̀ àbọ̀ yìí because ó wà ń bẹ̀ àwọn tó play wà ń bẹ̀ yàtọ̀ sí Nightingale, KSA, Commander, SF olówó kiri àwọn náà play wà ń bẹ̀. Wọ́n play wà ń
0: bẹ̀. Ẹ mo ti sọ pé guitar tó ń lo òun lo.
1: Then later, I Wale Glorious kúrò ní orí High Life Tuning.
0: Okay.
1: Wale Glorious wá sí orí irú style yìí.
0: Okay.
1: O wà ń bẹ̀. So àwọn later tó bá sì pé o wà ń bẹ̀.
0: Nítorí pé ó easy láti
1: méjì sàdáni. So ó easy ju yẹn
0: lọ. Ó easy. O lè kọ lẹ́yìn oṣù mẹ́ta kó o bẹ̀ sí play.
1: Okay.
0: Tó bá ti lè fi ka ẹ. Àti pé ìka ìyá àti ilé kò lè mọ kí ó ti wà lára ẹ̀ oná ṣe máa ń gbóló ṣe easy. So àwọn tó bẹ̀bẹ̀ sí. So ìkọ̀kan náà ni Commander àti Sami play.
1: Ìkọ̀kan náà
0: play. Ìkọ̀kan náà play. So àwọn náà improve ẹ̀ pé. So ìkọ̀kan náà nígbà tí wọ́n dẹ̀ máa fi bẹ́ẹ̀sì kún. Ìkọ̀kan náà ìṣe máa mọ̀ pé ìkọ̀kan náà play. Ìgbà tó bá kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀sì kọ́ tọ́kọ́ play nìyẹn.
1: Ok.
0: Tọ́ bá dẹ̀ máa solo. Tọ́lẹ́. Ìtú bẹ́ẹ̀sì ń play ní ojú yẹn lọ. Tọ́ bá yẹn. Ìkan bẹ́ẹ̀ gbogbogbò kan lọ. Ìkan ibi tí ó fi ó dọ́bù ẹ̀.
1: Èmi rò wọ́n ní bass player lọ́tọ̀ ni.
0: Bass player náà ni. Bass ló ń play. Èmi kàn fi play.
1: Ok, kàn fi ilé play.
0: Mo kàn fi play ilé ẹ̀ rẹ̀.
1: Ta ló ni ilé?
0: Òbí ló kọ́kọ́ fi bass sí jùjù.
1: Ok.
0: Sí jùjù torí kankan lùnà fi ń rẹ̀ lọ́ fi ń lu kìnnì ẹ̀ tẹ́lẹ̀. So.
1: Ok, bass drum wọ́n ń lò tẹ́lẹ̀.
0: Wọ́n ń lò tẹ́lẹ̀.
1: Ṣé mo lọ́dọ̀ bàbá Ike Dairo? Ok, ìbára Commander ló kọ́kọ́ lo bass guitar.
0: Ló kọ́kọ́ bí bẹ́ẹ̀sì gbìyànjú àlùbà tán play ó Túndé dídé Túndé Grandi Bale kì í lo bẹ́ẹ̀sì tẹ́lẹ̀.
1: Tani Túndé King.
0: Yẹ Túndé 90 Gale. Ok. Kì í lo bẹ́ẹ̀sì gbà tí Commander rí proof lórí tí ó di pé ó fi bẹ́ẹ̀sì kún. Adédèjì ló dẹ̀ kọ́kọ́ play bẹ́ẹ̀sì kún. Ok. Bẹ̀rẹ̀ Adédèjì sóò ló ko.
1: Ṣé ẹ mọ̀ gbà tó fi bẹ́ẹ̀sì kú ṣe wọn mẹ́gbà
0: yẹn? Òhun ò ṣe sọ pé ìkọ̀kan náà làwọn méjèèjì ń play. Ìkan ń play.
1: Bàbá
0: Gabriel ló ń play ni.
1: Kíkan ní bass line sọ ni.
0: Wọ́n gbọ́ record náà nìyẹn. So tó máa ń play tó bá ti sùúrù kí ló bẹ̀rẹ̀ ṣe. Òhun gbèsè ọ̀rọ̀ àbúrò yẹn.

0: láti máa omi fi dá yẹn máa ó máa kún.
1: But lead yẹn. Spanish ni wọn.
0: Báyọ̀ ò fi ń play ẹ̀.
1: Okay.
0: Nǹkan tí mi solo bá play àgbà á play ẹ̀.
1: Okay.
0: Òun ló ṣe máa jẹ́ kó yẹ kán mọ guitar ta.
1: Ìyẹn fún juju band leader.
0: Fún juju band leader.
1: Okay.
0: So oníkálukú wa ní signature.
1: Okay.
0: Máa wo Délé Lẹ́bíǹsì guitarist ni. Ó ní signature. Torí tó bá jẹ́ guitarist tó o bá ní signature tán lè fi mọ̀ ẹ̀. O láṣẹ máa ń sọ pé àwọn kan wọ́n fi guitar kọrin. Àwọn kan wọ́n ń create nǹkan tí ó wá láti inú wọn.
1: Òjà tó ń fi guitar kọrin bí ẹ tó play Nàìjíríà Yéhóndé náà ó mọ̀ tí ò bá mọ̀ ta kò lè play ẹ̀.
0: Tí ò bá mọ̀ ta kò lè pé ẹ̀ ó mọ guitar ta kí bóun náà nàárú ara ètò ìtọ́kẹ́ mọ guitar ta.
1: Ṣé o bá àwọn kan wọ́n accuse ni pé ẹ ṣe máa sọ pé Monday John ò mọ guitar ta nínú kan
0: náà. Mi ò sọ pé kò mọ ti guitar ta. Mo sọ pé orin ló fi orin tán ti kọ. Tí èèyàn ti kọ.
1: Ẹ̀yin náà fi guitar kọrin tẹ́nìkan ti kọ tẹ́lẹ̀.
0: Kò wọ́pọ̀.
1: Kì í ṣe pé kò sí.
0: Kò ń ṣe pé kò sí. But o lè irú guitar tí mi ń ta. Mo ń ta orin ni o but fúnra mi ni mo fọ́ ọmọ ẹ̀ kò sí ẹni tó lè di gbọ́ pé okay.

0: Solo ẹni ẹ.
1: Solo ẹni ẹ. Kí ni tẹnu ẹ?
0: Tó ń sí bẹ̀rẹ̀ sí ta tẹ́nà ńgbà yẹn.
1: Oh, ok.
0: Ilé tí mo sọ ń bí. Ìyá máa ta tẹ́nà. Ìgbà ẹ lò kí ìrì ti débẹ̀. Ìgbà ẹ ní wọ́n sẹ́ gbé jà níbẹ̀.

0: signature ẹ nìyẹn. Nígbà yẹn wọ́n fi mọ̀ pé gìtámẹ̀ tuntun bẹ̀rẹ̀ lọ́dọ̀ Dèwà ní Máṣáun láì signature ká aláfẹ́mọ̀ délé bí.
1: So guitarist gbọ́dọ̀ ní signature.
0: Guitarist signature.
1: But tí guitarist bá ní signature tó ń place gbogbo record kan lè mọ̀ orin máa jọra.
0: No signature to play it only signature pe signature ma fi mọ kí n jẹ́ pé ó máa continue láti máa play lọ́rọ́ náà.
1: Ọ̀ bóyá bó ṣe máa ń parí solo àbí kankan.
0: Irú signature kí ni orúkọ ẹ̀ Káyọ̀dé Dosunmu.
1: Yeah, I was even about asking about Káyọ̀dé Dosunmu. Mo fẹ́ mọ̀ nípa Káyọ̀dé Dosunmu.
0: Káyọ̀dé Dosunmu. Òhun ètò ẹ̀ta yìí máa ń sọ yìí tó bá lọ lísì sí rẹ́kọ̀dù nínú ọdún tí ń bẹ láyé.
1: Ok.
0: Òhun ló play side yẹn.
1: Ní that particular side.
0: That particular side. Òhun ló play ẹ̀.
1: Ok.
0: Òhun ṣe Monday.
1: Ok.
0: So
1: ẹyin ò tí ì dé bẹ́ẹ̀ mọ́.
0: Mi ò tí ì dé bẹ́ẹ̀ but òhun ló play ẹ̀ nígbà táwa dé bẹ́ẹ̀ àmọ́ sórí.
1: Ok.
0: So òhun ní signature.

0: o le pri ebe ko tu create rhythm ko wa mu awon kan ko fi si ko do
1: so rhythm en gan lo
0: o ti koko
1: so the thing is rhythm en gan lo important abi
0: o lo important
1: to ba e pe rhythm lo important e soro kon gba kan eni pe music nkan te play sinu music commander o yo do say ti Pastor Portal play
0: eni
1: bi to ro pe Pastor Portal won o kin se Yoruba
0: yes
1: but eni ti o se Yoruba le play fantastic
0: o le play fantastic with the music the nature you won copy e ti bi o you can play
1: Come in anything now. But I'm going to go to the Peace Estate. Ogbeni Abiodun e ja soro npa Peace Estate ten ta lo lowo
2: Peace Estate je flagship product Ileise Blue Springs Homes and Properties Limited pelu ifarabale ati iwadi to jile dada la fi lo mu aye to wa tori e to ba mo nipa real estate a mo pe location is the paramount thing te ma nwo ke to so pe yan fe ra ile abi fe invest sori ile so location ta wa ni do o je oju titi to ke ko se pe a te ba de be yen se ma wonu ese ma ma lo to ba pe ido bi do se tobi to ko ni de ase nfowo juwe ko to ma fi pe ibi ti Peace Estate wa
1: ido dan so ido ni Ibadan abi
2: ni lu Ibadan ido there you get ido ni local government ido local government ido de ni agbegbe ibi ti agbegbe ido wa ti olulu local government secretariat to wa in fact location Peace Estate si local government secretariat is about 3-4 minutes lati wa moto de be ten yo ba kan jo ara ten kan wa lala fe then iwe ta ni lori ile yen ni registered survey ele to mo na do ko yo pe te ba mo de anywhere wa so fun pe iwe yo o wo na then te ba ra le the plot goes for 2.5 million naira all inclusive e ma gba registered survey e ma gba deed and e ma se corner piece fun yin land measurement so abayi it's 500
0: plus America ti mo dida omo kekere on tagita go ki se instrument wa won le so pe omo kekere on lulu bo ki se instrument wa so guitar to fi mo ma so pe tori o le lenni guitar sori to wa nu e mo ma bo si o ma gbe jade ni to wa nu e yato si nkan to ko to ba je theory om kan mo theory pe okay mo gba ti mo play pelu kan ma mi mo theory now I play by ear bi a hearing o ti le music to n gbo be lo ma mo wo tun boya ko tun boya o do an kini bo kini ko o ba n ti leti then nkan to wa nu e nkan te mi play mo n play bi mo se n lulu ni mo n play lori guitar that is why ti ba ta guitar o yato
1: but awon kan wa se critique yin pe segun awe won ni gbe lagajo
0: e
1: so I use power guru
0: mo go gbe kan kan sin bi ti wa se bo che kini kan wa lo ni gbe lagabo ni kini kan wa ti kini elome o wa kini a se so pe die hard afa awon fan kan ni to ko si nkan to le se to ma
1: to won se be ke mama so pe mo play
0: mo mo play o mo mo play
1: e mo play
0: mo mo play o mo mo play ki se pe ito Olorun fun mi ni mo mo play so you got it
1: you ban ti ogun eni ba da
0: mo bi je ni ma ta gita awon ti mo pe ni oyinbo tan gba mi won to so pe awon ta won ro pe awon ta gita gbogbo e to ta gita ja won lo to won ta won pe New York pe o gan ni best guitarist we won to wo mi ni bawo ni o se ta gita chata sa non se fun mo le play o ko da that and go ko da see music mi o le play
1: ko si music there
0: se ko si music mi o le play ko si music not mi o le play that is why I want to ba mi play ti mo kokko fun won lo mo pay won I pay them salary mo de fun won lo moto because bawo ni o se ma ra ni ise àwọn tó fẹ́ play kébi máa pa wọ́n. It doesn't make sense. So mo fún wọn lówó mọ́tò. Mo ní tó bá ti dẹ̀ play music mi, you be able to play any music. And tó bá ti dẹ̀ play music as returners, kò sí music tó le play.
1: Na mo ṣe ń bọ̀ ní orí afritonas segment mo wá sí mo mention àwọn guitarist.
0: Okay,
1: okay, mo ti mention Peters.
0: Okay, jo mi o rí as guitarist kan tó ó wà òkè ó lè ta guitar mi ò sọ pé kò ta guitar o but mi ò tí ì rí nínú àwọn tí mo lè kà pé ń ní signature tiẹ̀ bí àwọn tí mo
1: kà
0: tí mention
1: yẹn. So maybe I regard Bob Aladé ní igan.
0: Yes, Bob Aladé ní igan tí n bá lọ wo sàn ní ìgbà yẹn àní tó bá wá play lọ́dọ̀ wa lọ́dọ̀ commander wọ́n máa pélé lórí ni wọ́n máa bẹ̀sí pé Monday wò kò ní wọ̀n ní sọ pé bẹ̀sí ìpín Monday lè ní dẹ́rùn wò pé òun náà fẹ́ kí n play style bẹ̀dọ̀ Bọ́ládé yìí ni èèyàn ń pélé lórí náà èmi dẹ̀ ní tó dáa lèmi máa ń.
1: ṣé Bob ṣé Monday John ò dáa ni.
0: Ó dáa kì í ṣe kò dáa mo ń sọ fún ẹ pé kéèyàn fi gìtá kọrin kéèyàn tìbí àwọn èèyàn sọ fún Samson Ogunlade sọ fún kọmọdé pé ọmọ ìní ẹjọ́ máa ta gìtá o pé orin mi Monday fi ọmọ òyìnbó tó ti kú sómi ló ń bú.
1: Bó
0: ti sọ nìyẹn ó dá àwọn òyìnbó mọ́ à ń sọ̀nà tó bá tó tún pàápàá wọn ni hé ó dé o tìbí àwọn aláàmọ gbogbo nǹkan tó ń lọ. Ó dá ó pè ta gìtá ibi ó tún play dátọ̀ sí kọmọdé ó bá bọ̀ bẹ́ńsì play náà ó bó bá tó dénú ibi gbé ìwé ó mọ gìtá ta but style ni mi sọ.
1: Ṣé wọ́n play button America?
0: Wọ́n play la America nígbà tí mo lọ la America wọ́n ò play ara èmi ni ó play.
1: Ó play music ara.
0: Ó play. So kí là ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan ṣe ó lè mọ nǹkan ṣe kán gbé ẹ kó ní lọ́ọ̀kì náà. Kò wà ẹlẹ́nu ìdá lè ṣiṣẹ́ gidi kan máa mọ̀ gbà tí mò ń pílẹ̀ lọ́rọ̀ kan máa wọ́n mọ̀ mí náà.
1: Ó wà mọ̀ yín.
0: Wọ́n mọ̀ mí bóbá dín lóṣù mi. Èmi máa ń wo gìtá mi máa ní. Kò tí mo máa wo gìtá kí máa mí sí ẹ̀.
1: Bọ̀wá ìdán ṣe mọ̀ yín ṣe bá mọ àwọn bọ́ọ̀.
0: Wọ́n mọ̀ mí wà sósí àyè ní. mi ò mígbù pẹ̀lú ìyàn kan pé kínní kan bí ìdẹ̀ kóbìnrin.
1: Ṣé kò bìnrin fine na.
0: Mọ́ndé ó fún mi lóbìnrin gan pé kí ó ní kí n máa ní nù pé kí n bá sùn pé tí bá pé ọjọ́ mi máa èmi máa help mi lọ́jọ́ iwájú bàbá mi sọ fún mi pé tí n bà ní jẹ
1: láti
0: wù mí. So I'm not humanizer mi ò like obìnrin o but mi ò kí n kóbìnrin. Gbogbo ìgbà tí mo ní mọ́tò gan mi ò fi mọ́tò gbé lift. So it's not that's my nature.
1: Káàdì ló sùn mú nǹkan.
0: Káàdì ló sùn mú dáa náà. Òun ló ṣe sọ pé ó ní signature. Ti bí báyìí dání tẹ́lẹ̀. Olóṣè ìgbàgbádo ló nílò gbèlú lọ. Ìgbàgbájò òun ló nílò gbèlú lọ. Òwe ẹgbà mi tàdá dété tà tètè. So ó mọ gìdá ta ó mọ ẹbí tó àmú bí decision nà. But ìwà ẹ lè máa. Ìwà ẹ lè máa. So rẹ́kọ̀dù mi tájọ ṣe rẹ́kọ̀dù first rẹ́kọ̀dù mi ó ṣe ó ta gìtá nù ẹ̀ náà. Olóta